bẹ́ẹ̀ni o láti ṣe bí ọba kìí ṣọ̀rọ̀ ẹnu lásọ̀ ìgbésẹ̀ nínú ẹ̀mí ni ìrìn díẹ̀ rèé tí olú ọlọ́run tún ṣe pàṣẹ fún ìránṣẹ́ ayé rẹ̀ àpọ́sù dr sm mustapha jp bàbá ṣe bí ọba pẹ̀lú pastor mrs eunice mustapha màmá ṣe bí ọba nínú ìrìn àjò ẹ̀mí alágbára ńlá lọ sórílẹ̀-èdè israel àti jordan pẹ̀lú ìpàdé àdúrà agbára mi fún mi special mega crusade ọjọ́ kejìlá sí ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún 2026 ìrìn àjò ẹ̀mí yìí máa wáyé o pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba lọ sórílẹ̀-èdè israel àti jordan lẹ́yìn tí ó mú kí olúkálùkù ṣílẹ̀kùn bọ́ sí yàrá agbára láti máa ṣe bí ọba láyé wa ẹ ti lọ forúkọ sílẹ̀ báyìí ní gbogbo ẹ̀ka ilé-iṣẹ́ ìránṣẹ́ seed of christ bàbá ṣe bí ọba tàbí lẹ́yìn kí ọ́fíìsì you fit fly tó bá súnmọ́ ẹ mọ̀ pé you fit fly lọ́gà àgbà fún hotel reservations hotel booking tó fi mọ́ airport transfer fún àlàyé ẹ máa pe 09078680206 tàbí 08025249280 ìrìn àjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè israel àti jordan tá a pè ní gbàrà mi fún mi pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba ìrètí ẹ náà yóò tù ọ lọ́wọ́ má gbẹ́yìn.

0: Màámi, tẹ́ ẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wo, ó mọ́ gidi gan ni.
1: Ó lè mọ́ lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
2: Bẹ́ẹ̀ni o, máa gbà fáwọn kòkòrò àìfojúrí dáàbò bo ilé ìgbọ̀nsẹ̀ rẹ lójoojúmọ́ pẹ̀lú Hypo Toilet Cleaner.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
5: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people them trust Panadol Extra. Them don't prove in combination for clinic saying they give extra relief for pain way tough. If it no be Panadol, it no fit be like Panadol. Make you always dey read the label before not use am. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor or physician.
6: Hey!

0: good day. Tom Tom, breathe through it.
1: Mọ̀ lóko tó pẹ́ bẹ́ àdìó ta ń làwọn mọ̀lù tí ń rìn káàkiri láì lórí sùn yìí níbi ayé lajúdé yìí káwọn kó tó máa da mọ̀lù káàkiri ìgboro kó mọ̀lù wọnú oko olóko ẹ̀ ń bá ní nǹkan ọ̀sìn ewúrẹ́ tẹ dórí mọ̀lù ó wá bìkan sí lọ́jọ́ kí wọ́n yé rìn káàkiri ìgboro ó ti dòfin ó ti dìwà ọ̀daràn àti mọ̀lù àtẹnini mọ̀lù ni wọ́n jọ jọlàǹbà lábẹ́ òfin àjọ tí ń rí sí ìbọ̀wọ̀ fún òfin ohun ìmúlò òfin nípínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ State Rule of Law Enforcement Authority ló ń ké tantan o àtàtà èèyàn tá a wí lọ́ràn tí ọ̀gbọ́ ń bọ̀ wá fi gbá kiri mumi kíkan ẹ̀yẹ da mọ̀lù kágboro nípínlẹ̀ Ọ̀yọ́.
2: You're listening to 32 FM 94.9.

0: some. Breathe through it.
1: Sade, kò sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
2: Màá mi.
1: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
2: yìí. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
4: Some days don't stop. Between the morning rush and endless meetings, finding a moment for yourself feels impossible. When that moment comes, make it count with Cadbury Hot Chocolates. Creamy, chocolatey, made with real cocoa and milk. Just add hot water.
5: Enjoy Cadbury Hot Chocolate at 350 Naira only. Cadbury Hot Chocolate, the treat you deserve.
6: You're listening to 32 FM 94.9.

0: nigba ni mo ni go pe agun la igba ni mo je dele olofin moja olofin lo fun mi nigba nigba nigba la kawo nigba nigba la laje lo loja ijigbo mo kun igba te nlo yi igbare ni ko mo je igbare ni ko mo je fa wa na ile ise MTN Nigeria lo ni amon kin lori eto wa eto yin oro agba Abdulrazak Abdulgani Mr. GRA lo ko mi e je agbe yewo won ni ko mu kan ala kan Àfojúsùn kan, ìkan nínú àwọn àdámọ̀ rẹ, ṣùgbọ́n ìjakùn rẹ kìí ṣẹran ìlú kan. Alákitiyan tó lè ṣe tí ń tọ̀hún ló jẹ́ ẹnìkan ṣoṣo bí ẹgbẹ̀rún èèyàn. Wọ́n ní tòsíbì kan, òní gbogbo ọ̀nà ló gbà mí. Ó kìí ṣe òpè gbogbo ẹ̀ lójú ẹyẹ ké. Ọmọ ọ̀lẹ́nìkan la yóò gbà. Bí ìgbé ayé tó nítumọ̀, Live it 100 MTN. 30 gbọ́ mi láàárọ̀ yìí. Ẹni tó bá ti ń fà sí fàláfàjù ti ń fa ara rẹ̀ sínú ìfarapa bọ́ ọ bá ń fà mọ́ ìfàláfàjù ó ti ń fa ara rẹ̀ sínú ìfarapa àdí afọ alálàpà tó torí ìfà tó lọ rèé gbalé àlàpà ẹ sọ fún alálàpà kó máa múra lẹ̀ fún ìyálulẹ̀ àlàpà torí pé alálàpà tó ń ta àlàpà lábẹ́ àlàpà ó ti sọra rẹ̀ dàpá o nígbà tí àlàpà tó bá ya lu alálàpà O le fa lalapa lapa ya o etu fa ni foban won ni ko wa so ogun di ogofa o fo oke o se jagini yodo o bere lowo eni to ni ko wa so ogun di ogofa wi pe nbo ni yo ti rogorun ti o fi kogun ti e etu fa ni foban ma je nto o eni ti ba ti wa ifa lawaju oluwa re o jina sofo be o sumo iku O kan fa laraye mo fa mo won ti gbagbe pe ifa mo fa ni lapo ya oko bogene ti won ta ni egbelegbe million ero ba ni soro to je bi pe olowo oye biye ni won ni ora lowo tobele iwo na ko wole se ko le je pe eleyi ti won jinbi ti won ti lo re digun jale ti won tun pa awon eyan sibe se ko le je oko ti won gba elo ko wole tori ifa Báwọn agbófinró bá wọ ẹni tó lọ rí ra ọkọ̀ àbí fóònù eléyìí tí wọ́n jí gbé, wọ́n dọ́dọ̀ rẹ̀ tó bá jẹ́ wípé owó tọ́bélé ló fi rà á. Ara tí wọ́n sọ ni wípé ẹni tí ń wá fà ní wọ́n gangan ara wọn ni ọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n fẹ́ jẹ ìfà tí wọ́n ti fá lórí, wọ́n ti gba owó lọ́wọ́ wọn tán. Kí wọ́n tó mọ̀ wípé àwọn ti bọ́ sọ́wọ́ gbájúẹ̀, ìfà ń fa ni lápò ya. Wọ́n ní èèyàn rẹ ti ń bẹ ìlú Èbó. Ó fi nǹkan tó tó bí ẹgbẹ̀rún mẹ́wàá dọ́là ránṣẹ́ sí ọ kó o kówó kan kó o kó o lẹ̀ kó o wá fi gbà á torí ara rẹ tó ń wá fà ní gbùrùgbùrùgbùrùgbùrù ó ti ẹ béèrè ó pé onítọ̀hún gan yẹ̀wò ìfà lé o ẹ̀tù fà ní fọ́bọn ọ̀rọ̀ àgbà ni o.
1: Ẹ jẹ́ àgbéyẹ̀wò.
0: Wọ́n ní kó o mú kan àlá kan àfojúsùn kan. Ìkan nínú àwọn àdámọ̀ rẹ, ṣùgbọ́n ìjakùn rẹ kìí ṣẹran ìlú kan. Alákitiyan tó lè ṣe tí ń tọ̀hún ló jẹ́ ẹnìkan ṣoṣo bí ẹgbẹ̀rún èèyàn. Wọ́n ní tòsíbì kan, òní gbogbo ọ̀nà ló gbà mí. Ó kìí ṣe òpè gbogbo ẹ̀ lójú ẹyẹ ké. Ọmọ ọ̀lẹ́nìkan la yóò gbà. Bí ìgbé ayé tó nítumọ̀, Live it 100 MTN. Ilé iṣẹ́ MTN Nigeria. Lo so ni gbowo eto yi oro agba e pade wa lori awon ate ayelujara wa Instagram oro agba 247 TikTok oro.agba82 Facebook oro agba bakana lori YouTube wa Mr. GRATV e subscribe e like ke mo wo gbogbo nti lo nbe Abdulrazak Abdulgani Mr. GRA lo ko mi Ilé iṣẹ́ MTN Nigeria lókè lókè ńlá bọ́ ṣùpá ọwọ́ ọmọdé ọwọ́ àgbà kan kì í tó lókè lẹ́ẹ̀mọ lọ.

0: bóyá
1: fẹ́rẹ̀ ròyìn bàbá fẹ́ dọ́lọ́fẹ́ 92FM 94.9 Akiwa Kaabo
0: Padà
1: látojú di ọjà ọmọwé ẹ̀ ń bọ̀rọ̀ ọbọ̀ ká tó lọ sí.
2: Ibi tí a fi sínú ni ọ̀rọ̀ Senator Fadansi.
3: Oní tó bá yẹ pé ibi tí Senator Fadansi ti sọ̀rọ̀ ọwọ́ òfin bá ti nà dán wọn. Débi pé àìsàn bá ń sọ pé à ń fìwé pé wọ́n á ránṣẹ́ sí wọn kán tó wá di pé wọ́n ń sọ wípé bóyá ti wá ni ó ń gbọ́ ọ̀rọ̀ òdì pé n tí àwọn sọ kọ́ ni awípàwọn sọ. Bó tiẹ̀ yẹ pé a lè pé bóyá ìtọwọ́bọ̀ lè wà nípa ẹ̀rọ ayé òde òní. Ibi tí bàbá yẹn ti sọ̀rọ̀ èmi rò pé mọ̀gómọ́gó ó wà nínú tí wọ́n sọ àti níta rò pé a gbọ́. So irú ọ̀rọ̀ yìí tí nǹkan kò rí tẹ̀yìn ẹ̀ yọ òun náà ló lájọ pé bóyá ó tún fà á tí àwọn tó lọ ṣe ìtẹ̀lẹ́ ti òṣogbo lánàá tí wọ́n ń tẹ̀lé tó rọra ńlá ti ṣàdáyẹn rí pé ṣé àjọṣepọ̀ ó wà láàrin ọ̀rọ̀ tí wọ́n sọ àti ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní àná àbí kò sí. Bí ò bá sẹ́ni tó sọ tiẹ̀ jáde ẹni tó sọ tiẹ̀ jáde náà láà mọ̀ tẹ̀lé lẹ́yìn o.
2: Kódà ẹ ṣeun ẹ jẹ́ ká tún bọ́ síbi ọ̀rọ̀ tó jẹ mọ́ ọ̀rọ̀ owó pàápàá bí ròyìn ṣe gbé owó tí orílẹ̀ tá à ń ná wọ́n wípé ó ti di tí àwọn èèyàn ń pè pé àbá ẹjẹ́ ayẹra wa lọ́wọ́ wò pàápàá jùlọ lẹ́yìn tá a ní a mú àtúntò bá ìrìn àjò orílẹ̀-èdè Nàìjíríà tó sì jẹ́ pé abu owó tàbùà tàbùà bóde ní tírílíọ̀nù bílíọ̀nù ká ìṣòro Nàìjíríà mọ́ wọ́n wípé nínú ìdá 50.8 trillion lọ́lọ́ sọ́dọ̀ ìjọba àpapọ̀ torí bùkátà tí wọ́n ń gbọ́ ní àpapọ̀ lówó jẹ́ o ìjọba àpapọ̀ ní gbogbo àpapọ̀ owó 15.8 trillion ìjọba àpapọ̀ gba 5.4 trillion tó jẹ́ bí ìdá mẹ́rin ó lé lọ́gbọ̀n nínú odidi owó 6.5 trillion àti bẹ́ẹ̀ lọ 3.9 trillion trillion ẹ̀ fẹ́ yá ẹ̀yàn wéré ó bọ́ sọ́wọ́ ìjọba ìbílẹ̀ tẹ́ bá wo ìrìn àjò owó yìí àti state àti local government wọ́n ti gba 65% lórí tá a sọ pé ó regún lórí owó tó jáde yìí tó ń amount sí bíi 10.4 billion tá a bá pe papọ̀ ṣùgbọ́n sà àríjàsà oṣù lára alábíamọ̀ a lè dákẹ́kú báyìí gbogbo àwọn tó ń bẹ lórí ipò gẹ́gẹ́ bíi gómìnà ni a mọ bí kálukú ṣe débẹ̀ ọ̀rọ̀ tútù tí wọ́n sọ fún wa kí wọ́n tó di èèyàn náà làwọn tó ń bọ̀ yìí tó ń sọ fún wa bóòlù àtúnṣe ní bọ́ sí páńpẹ́ àwọn tí wọ́n ń dà pé ní emperor yìí ọ̀rọ̀ tútù ni ẹ sọ wọlé mi kì ń fara dé wọn torí pé mi ò fẹ́ kí ẹ fún mi lówó tí máa padà máa rojọ́ ṣùgbọ́n a máa ń tẹ̀lé wọn káàkiri tútù bí áńgẹ́lì ni ẹ máa ń sọ kí wọ́n tó dépò tí wọ́n bá dépò tó ni ó di ìjọba mi oore kí ni ó ṣe ìlú pẹ̀lú àdúrà owó yìí àríjàsà rẹ̀ gbogbo eruku ní gbogbo ibi tá wà ń gbé ọkọ̀ mo wà ní site lánàá gbogbo ibi tá ń lọ mo lùsí client nítorí pọ́kọ̀ ń gbálẹ̀ wọn ò ṣe nǹkan kan èmi ò rí.
3: Ẹ rí pé àwọn kan máa sọ wípé oúnjẹ la fi tan dìbòdìbò ọ̀rọ̀ tí yóò mú wa ṣe nǹkan tí wọ́n fẹ́ àbí tí yóò mú wa ṣe nǹkan tí wọ́n fẹ́ fún wọn òun náà ni wọ́n sọ fún wa ní ọ̀pọ̀ ìgbà ló jẹ́ pé ìyàtọ̀ máa ń wà láàrin ohun tí wọ́n ó sọ kán tó débẹ̀ àti tí wọ́n ń ṣe nígbà tí wọ́n bá débẹ̀ tán tó bá jẹ́ pé àwa la bá gbéṣẹ́ rán wọn táyà àdákalẹ̀ ti wà pé tó bá débẹ̀ n tó ń lọ ṣeré o ẹ rí i pé yóò wà lọ́rùn láti máa gbé wọn lórí òdiwọ̀n ṣùgbọ́n àwọn ni wọ́n sọ fún wa pé bí n bá débẹ̀ yín máa fi síbi tọ́ mi sí yín lẹ́nu ni o yín wàá máa gbálẹ̀ wájú ilé yín ni o tàbá wa débẹ̀ tán àwa ti wá pààrọ̀ ohun tó lè wá máa mú wa gbálẹ̀ wájú ilé wa àwa sọ wọn di ọlọ́lá jùlọ sọlálá ni wàá máa gbálẹ̀ tí ó fi dàrí pé
2: ọ̀rọ̀ ni wọ́n máa jàgbádo wọ́n sì máa bọ̀lì jẹ́bi bíi ọ́ máa ṣe o.
3: Nígbà tí àwa mẹ́kúnnú nù tí a bá ti débẹ̀ tán wọ́n ti di ọlọ́lá jùlọ a sì mọ̀ pé tó bá wà ní pú ọlá àwọn sẹ́pẹ́pẹ́pẹ́ kan àìbá lákàtà wọn. So èmi rò pé àwa lọ yẹ kí a pa ọ̀nà tá à ń gbà gbé wọn lọ yẹ ká padà o a lè sọ wípé kí èèyàn wa máa ṣe olùbániṣiṣẹ́ nínú ilé ẹni kọ́ wa jẹ́ pé tá à máa tún bọ ni àwa là ń bọ wọn tí wọn bá ti débẹ̀ tán.
1: Lórí ọ̀rọ̀ owó náà ni ìwé ìròyìn Vangard tẹ̀síwájú lórí owó tó jẹ jáde tíjọba àpapọ̀ fi síta lórí sọ́sídì tí wọ́n pín láàrin ìjọba àpapọ̀ ìpínlẹ̀ àti àwọn ìjọba ìbílẹ̀ o e dele wa soro kan laaro yi pe owo to n regun to n wole si asun awon ijoba apinle wi pe iyun o so wi pe nkan o san mona abi gbogbo nkan ti damoran fun awon apinle sugbon la bebe atiku awon wa ti awon gbolo lati fi ta isejoba tin be loroye laya wi pe 30 trillion naira ti won ni won so wi pe won yo pe ki won dakun ki won salaye re tojo re nro pe ki are ati sakoso tin be loroye yi ki won dakun ki awon fi alaye lori re ni ekun rere bi baba ba bere leyi iyun alaje atiku abubakar lowo are lorilede nigeria se ati salaye ba ti nowo so ni soro ni abi nto mo orile ni lo gangan nu abi pe ipa nta fowo yi se gan lati ri lara araalu o se se lo to pelu awon ise akanse ni lani lami eyi ti ijoba to wa nita eyi ti won toka si sugbon mo orilede nigeria melo in lodi ona eyin lokoja abi agbona ti bi koja looto awon ti won gbona be awon le toka si pe looto yi ona bi debi sugbon awon to nbe lese kuku kini nkan ta won lo le fowo gba ya re lori gege bi modomodo ta ba won kan to sele ni ipinle osun a ri bi pe momo ta won pariwo pe eru ni eru ni en to ba nibo fa won eyin adeleke bi o ti ri bi o ti ri bi o ti ri ni awon won so wi pe nigba ta won sise fun won nigba na owo kan pe awon fara sise ise wo se ki kaluku oku fe kan so pe ki jobo pin se wo se ki won kuku pin owo kaluku fun ka abi bawo se mo yi pe ti ki ba je pe ise ti momo se o ka won lara awon pariwo awon se pe be si na ni won se gbe leyin awon kan daju daju ni pe mudumudu yi o nkan gun sodo awon kan o n bo sowo awon kan ja awon kan lo awon aranlu to wa n lo to sinu orun kini nkan ta won gba se 10,000 bi 20,000 ojo odibo so nlowo ti taraalu yi
3: se ri onikan gun kan gun eni ti o ba ye pe ise ti ba nse fun won egberun wa ni lo ba to won o fun eni ti e ba ju be lo won o fun bi kaluku ba se sise si ani omo se tin gbe fun ra won ina ni won o se bere owo ya si
2: omo gboro ni so pa yan fun mi ni
1: awon eyan ti e ni pe kan ti e bi mama pe tori won ko yan oro won to so ngba na gan pe isejoba to wa loroye awon sise fa re bola ahmed tinubu awon la won je won o debe iyen lori apere isakoso eleyi ti won se lowo yi la se won bere pe kiru kini ta won gba karaalu na o le mo ta wa na o bere pe edakun o awon egbe elero awon egbe alata awon onitimo awon onipomo iru ti krista yi ni
2: oni ticket amala
1: awon oni ticket amala awon oni go kini ti oje titi wa
3: se ri e ri pe yo ba ma ko ni kan bi awada won ni bi to ba gbe amalade
1: ni ojojo
3: do de he awon ni mo ni e den to so le kan si awon na mo se tan don gbe fun ra won o bi rix se ba pa won po to ba do re tin to ba pa won po fe ya won ko yen wo pe wa si tori ngba ti on don duna dura won o fi to wa leti o a le gbe ru da ba won
2: igba to na di gbolo da ri o
3: e ti he
1: amo ti wa me bi eyan dani
3: sugbon se ri ti oni mu me yen dani won a mo tuntun so titi awon agbofinro osise nto e kan se gbogbo oko te ba joba ara yin se emi ro pe le so de bi pe emi en le mo gba o emi ro ko fin kankan wa ta le to ka si pe labi ofin bayi o so pe ta ba jo ladeun bayi a le se bayi emi ro ko fin yen wa o so a mo tenumo ile ise olopa titi won o fi se nto e kan se lori awon ipaniyan to sele ni ipinle osun won so pe won jabo lori igi won o ni aja na mo to lenu o e ti won wi ni pe to yo si han won pa won ni ta lo pa won a mo bere be lojojumo lowo ile ise olopa wa
2: ti ti siwaju ni
3: titi won o fi ri iwadi won se debi pe won to wa ni di sele yi titi do bi tana ti won foju won han de
2: ora ba me ja tu gba bi bayi pelu oro to je jade lori pe iye ti ajo eleto dibo ti en la kale fun awon egbe oselu lati nare ati sipo are ni ati sipo gomina iye ti o fi gba yin laye lati na is billion mokan le ni 80 o le le degbeta ₦571 billion ni aye gba adije sipo are ati sipo gomina lati fi polongo emi wa fe bere bayi o papa julo en to ye pe vest ati cap ni an fun ti omo tin lo ni lulu to ye pe nje gba pe honorable so wi pe won ni ti di ipo lopo meta ti o yi obere lawon ti mo nbe lori won iroyin gbe wi pe eto odibo to waye ni ipele osun pe egbe oselu kan na wa 110 billion yes pe egbe oselu kan na wa 110 billion so kini ituma iti INEC n so si pe 571 billion ni gbedeke owo ti ati sipo are o ati sipo gomina ti an le na ti eto odibo si ipo gomina legbe oselu kan ba le take 110 billion kama wa so nti eto odibo sipo are to ni amọ bi awọn ti o je adije si dupo are yi ti a ba gbe pe alubosa danu kano abi keno kan ya ni kasina amoye ti won o gbe le as an individual not to talk of into kan won gegan as a president of a campaign si INEC o gbo si 110 billion yen ni won fi activate abala ofin to so pe te gbodo na leleyi ni abi INEC na sa gbodo soro sa tori baba amuti agboke won be lori station wa lo se ti an give account lori aftermath eto dibo osun INEC gbodo soro ni abi nton je ofin wa ati so tolopa to ni sin wi pe criminal ho soro ko ni si la kan so pa kan akan ku ise for 2 hours oro ko soro mo na nu en to wa ni po oselu o ku ni sin iwadi test iwaju after 20 years iwadi test iwaju na ni sugbo to ba je pe ordinary individual ni ti e ba 571 billion to 110 billion sipo gomina kan sa
3: se ri e ti an so pe wonder sun lo sun yen iwadi o ti fi de mo le o
2: o ye ki ijoba ki o ICPC AFCC ko ya kan le gbe ni pe wa give account bi to ti gbo
3: se ri nkan kan nu wa lori lede yi to je pe e ti won so pe won fun won ni gbedeke ati na le to nbo yi mu ni dani loju pe won na ju be lo tori pe won ti na ju be lo seyin
2: ki o le tan question e ti so pe 110 billion sir ofin
3: mo nbo ofin o de son kankan se ri ta ba fe mo pe looto o ni won nawo abi won na egbe kokan ni pari odun o ye ki akosile o wa ki agbeyewo si wa lori e ti won na lodun yen sugbon ko ti segbe kankan te ba se nsoro yi to pe ni pari odun n ton pe ni audited account won gbe sita tori pe awon egbe wa ohun ilu ni won ko n se ohun ti enikan dani ile iskale mi mo da le se nisin mo le pe bi ma se to eto ile se yen emi lo kan sugbon gbogbo egbe pata public entity ni won to tun mo pe isuna won in to e ki gbogbo olu o mo si ni ko ti isegbe na mo tun tun so le kan si to ri pe ni pari odun won wa publish audited account won ngba ti o ba ti si yen gbogbo owo ti won na yi bi won le pe so losun won le na omi so pe won le na o won si le ma na sugbon to le fi han pe won na won na o ni gba ta ba ri akosile to suna won sugbon ko segbe kankan to nse o e tan tun wi na yi pe ye tan bo fin se wi niyan sugbon mo dani loju wa pe ofin lo so ti e won o te ofin won o te koja o tori pe ko si eni kankan leyin ti an ba dibo tan ti o so pe ye ti mo na leleyi ti o wa so pe o na ju ye tan ni ko na lo awon to ba won se auditing won mo bon se ndogbon si ti ododo ni foju han n to wa nbe ni e
1: oda ewe royin Nigerian Tribune na to ko royin mi ni oju iwe karun ni bi ti won ko si o se ni laanu oju iwe kejo ni enu mi ago pe awon osise omo ologun feyinti won se wode fe ona lolulu lewa Abuja njo ye kini ta ba ni ka sapejewe awon osise oba feyinti bawo lo ye ka se le tumo won pe iru awon eyan ti won jere kini n to to si won kini n to ye papa julo bi oro eto abobo se ri lorilede Nigeria lowo lowo bayi nigba ti awon osise omo ologun to wa lenu ise lowo lowo ti awon ba nri e awon iwode ifewonu han ninu iwe iroyin to je ti awon oga awon ton ti feyinti lenu ise oba kini yo je nkan owuri fa awon to nsise lowo e wa ji awo awon eka to seku ti won je gege bi osise nile Nigeria bawo la se ntoju won nigba ti won ba kuro lenu ise oba tan ki la feyin ti won kini nti won o lo re de ba eleyi se ko ni ma sina iwa abaje iwa je gudu jera fa won to wa lenu ise pe bi won ba ti e kuku wa le won abi to won o ba kuku ro nbe be bo ohun na o ba kuku lo nlu mo na ba kuku su saga ko ni si yonu so ye ko gun alaaru so ye ko
3: se ri e mo je ka yin ese kan ni posin je o tori pe nkan to nfun wa ni soro o ni pe a ti gbe ise kan laruge ju ise kan lo gbogbo eni keni to ba ti sise to feyinti in to ba je eto re iru ise ti se ti ba ko je se agbale a godo fe to edun ka to wa so pe awon abode olugun wa to pe won didi fi emi won ji fun lu pe ka wa le wa lalaafia awon fi emi ta won je nkan to nfun wa ni soro o ni pe a o ni lana tele ni pe bi lagbaja baba mi sise di baba yi to ba kuro nbe eto ti mo gbodo pese fun leleyi
2: a lo joja sa e ba binu sugbon won bere pe awon abode ologun yan baba wa awon mama wa to jabode ologun yi e ba won yin na ni mo koju bo si wa ta ba protest ori pe ti joba ye ko se faraalu re how come te pa won na wan protest ni si ani ko koju bo sa won
1: no be the last order
2: okay 32 fm 94.9 kan na den ni posonu an lo wa n pada bo e ku kale o

iṣẹ́ ya tún ti gbìnà ya. Bá àti máa ṣe lọ́jọ́ ajé Monday. Tá a máa mú wá lọ́jọ́ àlárúbá Wednesday. Àti òní tí ń ṣe ọjọ́bọ Thursday. Aago mẹ́sàn àbọ̀ lóòrọ̀. Sáago mọ́kànlá. Tí àmì yọ Adébáyò ń kí yín ṣe yín pẹ̀lẹ́ òní.

fún ìkéré àti ìpolówó ọjà bá a bá lọ tá a padà a sójú òpó lẹ kí ló wù yín tẹlẹ fẹ dì ń gbà ẹ alpha ṣe ń lẹdì kí ló change plan at what point of a time ni plan yẹn.

yírí ẹ wo ìkànnì adẹ́rìn pòṣónú bíwẹ̀ bá ń bẹ níbì kan ẹ̀yìn lótòsí 32 FM 94.9 àwàdà bá bá àwàdà.

0: ẹjẹ nkan sáwọn tó ti wà lójú òpó Facebook fan page amẹ́ka àárọ̀ lápá àbí náà ẹ kú ojúmọ́ sà
1: ojúmọ́ rẹ ló mọ́ mi ló mọ́ gbogbo ọmọ Nàìjíríà pátá
0: adúpẹ́ fún lọ
1: pátápátá yamiru
0: yes sir
1: ọpẹ́ yẹmi ló ń pè láti ìlú kan
0: ẹ ṣeun ẹ ṣeun
1: ìwọ ọlọrun mi ìwé yẹn pọ rẹpẹtẹ kí n tó dá sí programu tẹ mú wa láàárọ ọrọ kan ó bá mi ní jẹ ní àná wà á fẹ nà sáré fẹ fún gbogbo àwọn tá a gbé lólùfẹ tá a máa ń sè lórí rédíò mo wà nípa lánàá fẹ tó mọ mi ẹnìkan wá sọ ọrọ kan ó ní àwọn tá a tiẹ máa ń pè lórí rédíò ó ní ó lóun ti wá gẹgẹ bí ẹni tí ò ní fẹ

0: pa Peter omo kini mo ki gbogbo agbala ibe to ku amoju be ku ami ti gbo mi oju teyin fi nwo mi lori kanu Facebook yin ko ni fo o eti teyin fi ngba mi lori radio yin ko ni di o pelu ase olohun ba mi oke atemi ateyin ajo pada wa lase pepepe ora ni kun kekere awa jo fa iku degbera loko alamoju to lori gbogbo eto ti jade nkan ni amun gbe mo 32 fm olohun to ba yusuf eni mo ki ka bo sori eto to ni o itape irope to bere nanu engineer lucky ni bebe ti gbe oke ti gbe le o engineer lucky ko ni se mi re mi o ni gbo bi si olaye o oku aduro ti mi gbogbo igba oro mi o ni so oro ro ni so lo oba luko ka wa radio ojo ti lo
1: inshallah ri adiwale ola omo fo sola fi esi oba luko mo ki yin pe e ka bo sori eto wa e gboro mi ro oro gbogbo wa dayo lagbara olorun
0: Ola wale loko temi are mo mo ni yo mebi aya koko na ki oko yawo mi tin ba nbe nle are ma san wenu tori idagiri oro aye mi my life lori eto loni oro ta soku ni je lo lori oro se solo se sola e gbo loni be eyan ara mo lete mo ki be ko ojumo o oro ka be bridge mo lete loni ki lo sele la be bridge mo lete e ma pe eyan te ba ni mo lete ni won ta radio won ki won yi oke ya ya ya o n bo n bo awon la de de ni jonu o amo lode o ni oju bayi la mu to ki lo sele to pa wa ta won ara mo lete po gbogbo ele gbo loni la ko labo bilu agere o ki yan ara oja bodija e ta radio yin le nbe ke inu yi oke oro kan yin labala bi kan ki lo sele n bodija ẹsùn wo ni ẹ mú àyín gbàjáre wo ni ẹ ké wa àwọn tí ẹ ké gbàjáre wa kí ni ẹ tiẹ wàá sọ gan tó domi tútù sí alọkàn gbogbo ẹlẹgbọ lónìí lakọ lábo bílù àgẹrẹ ẹyin ara yé jíde mo kí n bẹ wo ẹ tẹ rédíò yẹn yí òkè lálálẹ ẹyin ara yé jíde ẹ gbọ ọrọ kan láti yé jíde lónìí bẹẹ ẹ sì wo fọnrán kan láti yé jíde lónìí kí lọ ṣẹlẹ ń yé jíde. Odo kan bẹ́ẹ̀ tó jẹ́ bọ́ lágbára àpò ti di páńpẹ́ ku. A lọ bẹ̀ kí la bá bọ̀ ọbẹ̀ gbogbo ẹlẹ́gbọ̀n lákọ lábo bílù àgẹ̀rẹ̀. Ṣùgbọ́n ṣáájú. Ẹjẹ́ bẹ̀rẹ̀ tó ní pẹrẹ́ngbà táwọn àlejò wa ti wà ń kalẹ̀.
2: Láti ṣe ti bọ̀.
0: Bá a ti ṣe láṣẹ bẹ́ẹ̀ yóò dùn bí ṣe é dùn gbẹ́gbọ́n kan síbi ṣe kan sí.
1: Àbí.
0: Ẹ̀rìpọ̀rọ̀ tó bá ti dórí agbágbé ńlá yìí. Ọ̀rọ̀ débi hun ẹ̀gún débi hun ó tásìkò tí ó yọnu. Ẹ má gbàgbé o. Ẹ má gbàgbé ọ̀rọ̀ tíkẹ́ẹ̀tì àmàlà ọjọ́ díẹ̀ lọ́mọ ku. Sẹ́yìn ti rà lọ́dọ̀ yín bẹ́ o. Àbámọ̀là àwọ̀ òwú yín jẹ ni àbí kí ló dé aṣáájọ jẹ tọdún tọ́ lọ ni.
2: Nígbà tó dìjọ.
0: Ẹjẹ́ àtújọ jẹ tọdún ní kọjọ yẹwà kò sì ní yẹ ẹlẹ pẹ̀lú ògo ọlọ́run. Ẹyin tó wù láti wá ṣùgbọ́n tí ò sí agbára. Ọlọ́ba mi lọ́ba aláṣìírí ó dá mi lójú pé yọ bà sírí gbogbo wa o. Ilé tí ò sì ní tú láéláé. Tẹ́ ẹ bá ti nígbàgbọ́sọ́lọ́run ọba, ẹjẹ́ gbà pé kò sí tí ó ṣòro ṣe láyé.

àwọn èèyàn kan náà ni wọ́n ké gbàjarè wá sí iléeṣẹ́ wọn hàn yín tí wọ́n sọ wípé lábẹ́ bíríjì mọ̀lété bí ìrọ̀lẹ́ bá ti rọ̀ báyìí ó ti dìjọ̀gbọ̀n láti kọjá ńbẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ńbẹ̀ wọ́n ní súnkẹrẹ fàkẹrẹ ni kí ló ń bí súnkẹrẹ fàkẹrẹ wọ́n láwọn oníkẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta àárín títì ni wọ́n ń dúró sí tí wọ́n ti ń gbèrò bẹ́ẹ̀ làwọn ọlọ́kadà náà ni wọ́n wérò tí wọ́n kó tó kan àwọn onímẹ́kra léyìí tó jẹ́ pé súnkẹrẹ fàkẹrẹ tí wọ́n ló ń ṣẹlẹ̀ ní bíríjì mọ̀lété súnkẹrẹ fàkẹrẹ ìgbòkègbodò ọkọ̀ lílọ ńbẹ̀ ni ọ̀lọ́ dáadáa o bẹ́ẹ̀ wọ́n ní tó bá ti wá ń di ọwọ́ ọ̀rọ̀lẹ́ gbogbo àwọn ọlọ́jà tí wọ́n ń bẹ lẹ́yìn títì tí wọn ò súnmọ́ títì tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní díẹ̀díẹ̀ ni wọ́n mọ súnmọ́ títì díẹ̀díẹ̀ ìgbésẹ̀ kan ìgbésẹ̀ kejì ìgbésẹ̀ kan ìgbésẹ̀ kejì wọ́n nígbà tí ó bá di ọwọ́ bí aago mẹ́fà àbọ̀ sí méje lálẹ́ ẹ má jẹ tàn yín wọ́n ní gbogbo àdúgbò gbogbo ibẹ̀ ó ti di pa bẹ́ẹ̀ ṣe ń yà fún ọlọ́jà lẹ́mọ yà fún onímárúwá lẹ́mọ yà fún ọlọ́kadà tó bá jẹ́ bẹ́ẹ̀ lórí nígbà bá di ọjọ́ mẹ́jọ àwọn tí wọ́n ń ṣe àkóso ọlọ́kọ̀ ní ibẹ̀ wọn tí wọ́n ń ṣe àkóso àwọn oní kẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta tí wọ́n ń ṣe àkóso àwọn oní ọ̀kadà tí ń bẹ́ ńbẹ̀ torí táwọn máa gbọ́ nípa àwọn ará gáràjì àwọn ni wọ́n máa sábà fún àwọn ọlọ́jà láàyè tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ ẹ má jẹ tàn yín tó bá jẹ́ pé bó ṣe rí nù ń bẹ̀ wọn wọ́n wàá sọ bó ló ṣe jẹ́ bó làwọn ọlọ́jà gan ṣe ń débẹ̀ ìyá lọ́jà kan ní fi wọ́n bẹ̀ ni àbí bàbá lọ́jà kan ní fi wọ́n bẹ̀ torí mo rántí pé gbogbo tí jẹ́ ọlọ́jà pátápátá ni wọ́n ní ààyè tiwọn tí wọ́n ti tajà yóò tó sì jẹ́ wípé ibi tó bá ti ń dín súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ lọ́wọ́ dandan ni kí gbogbo ọmọ nàìjíríà kí wọ́n bá a gbọ́ sí i eléyìí bá wo gédéńgbé lórí ọ̀rọ̀ mọ̀lété ẹja bọ́ sọ́rí ọ̀rọ̀ orí ọ̀dọ̀ yejide lẹ́ẹ̀kan náà ẹja lọ yejide lẹ́ẹ̀kan náà engineer dá. kí ló ṣẹlẹ̀ ní yejide tá a fẹ́ pariwo lónìí ó ní ọ̀rọ̀ ojú odò wọn ní yejide léyìí tó jẹ́ pé ó ti di páńpẹ́ ẹkú ẹ má jẹ tàn yín

0: àsìkò tó fún ìròyìn láti ìkànnì 32FM 94.9.
1: Ẹ kásán, èyí ni àkójọpọ̀ ìròyìn àgbáyé níkànnì tòní 32FM 94.9 ta kalẹ̀ sí Laughter House orí òkè tíntì ti Premier Mokola Ibadan. Peter Olasugbo Captain Peter olórúkọ tèmi. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn tòní. Ìgbìmọ̀ aláṣẹ ètò ọrọ̀ ajé àpapọ̀ ilẹ̀ yìí ti pàṣẹ láti wádìí àwọn ayédèrú ẹ̀ka ìjọba eléyìí tó bá tún kù. Orílẹ̀-èdè wa Nàìjíríà ni a ti ń gbé àwọn ìgbésẹ̀ alágbára lójú ọ̀nà àti dọ́wọ́ ìkọlù lemọ́lemọ́ tó ń wáyé nílẹ̀ South Africa sáwọn ọmọ Nàìjíríà lọ́wọ́ kọ. Lábala ròyìn ilẹ̀ òkèrè ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ìyẹn Donald Trump ló ti ń dúnkòkò ìjìyà ètò ọrọ̀ ajé mọ orílẹ̀-èdè yíkéyìí tó bá ṣe ìrànwọ́ fún ilẹ̀ Iran. Lágbóró yin eré ìdárayá iṣẹ́ abẹ orunkun òun náà ni Uche agbábọ́ọ̀lù ló ti ṣe ní àṣeyọrí. Lágbó amúlùúdùn ìjàmbá iná eléyìí tó wáyé nílùú Òṣogbo ni Davido ti jẹ́ kó di mímọ̀ wípé kìí ṣe láti kọlu Adeleke ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìgbìmọ̀ aláṣẹ àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ni ó ti pàṣẹ àti wádìí àwọn lẹ́ka-lẹ́ka ìjọba lójú ọ̀nà àti tún ṣàwárí àwọn ayédèrú àjọ mìíràn eléyìí tí wọ́n fẹ̀sùn kàn wípé ó tún ṣeé ṣe kó mọ̀ ṣiṣẹ́ lórúkọ ìjọba lábẹ́ iléeṣẹ́ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí. Àṣẹ náà ló wáyé lẹ́yìn tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti jábọ̀ fún àwọn ìgbìmọ̀ ọ̀hún lórí ààbò tí àjọ eléyìí tó ń gbógun ti àwọn àjẹbánu àti ìwà ìbàjẹ́ mìíràn ICPC tí wọ́n ṣe látàrí ṣíṣàwárí ayédèrú àjọ PFIPC ẹni tí ṣe mínísítà fẹ́tọ̀ ìsúná àti alámòjútó fún ètò ọrọ̀ ajé Taiwo Oyedele ló jẹ́ kó di mímọ̀ wípé ìwádìí ọ̀hún òun náà ni àwọn ti na wọ́jà rẹ̀ sí gbogbo àwọn ẹ̀ka àti àjọ tó jẹ́ tìjọba. Oyedele ẹni tó fi kún wípé ìwádìí ọ̀hún òun náà ni àwọn ń retí àti rí àwọn kùdìẹ̀kudiẹ eléyìí tó wà nínú àwọn ìlànà àwọn àjọ tó jẹ́ tìjọba àti láti lè mọ bí àwọn ayédèrú àjọ náà ṣe rapala wọlé gba àṣẹ ìjọba àbẹ́òǹtẹ̀ tó ń ti àǹfààní tí wọ́n ní láti wà lábẹ́ ìjọba. Ẹ̀wẹ̀ àjọ eléyìí tó ń rí sí àmójútó pápákọ̀ ọkọ̀ òfurufú ìjọba àpapọ̀ ìyẹn FAAN òun náà ni a ti ṣe àfọ̀mọ́ rẹ̀ ìpè àwọn òṣètán àti fòfin de àwọn iléeṣẹ́ ọlọ́kọ̀ oníyíya ìyẹn láwọn agbègbè pápákọ̀ ọkọ̀ òfurufú orílẹ̀-èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bí àwọn gbèkéyíde kan ṣe bẹ̀rẹ̀ sí ní gbé káàkiri. Gẹ́gẹ́ bí àjọ náà ṣe wí wọ́n ní ìsọ̀rọ̀ gbèsè ń lọ lọ́wọ́ báyìí pẹ̀lú àwọn tọ́rọ̀ kan gbọ̀ngbọ̀n eléyìí tí àwọn ti ń ṣètò láti gbé ìlànà òfin kan kalẹ̀ tí yóò lè dáàbòbò ààbò àwọn èrò ọkọ̀ òfurufú ààbò àyíká wọn àti àmójútó fún bí nǹkan ṣe ń lọ láwọn pápákọ̀ ọkọ̀ òfurufú. Ó jẹ́ ọdún mímọ́ ipẹ́ àfọ̀mọ́ ọ̀hún ló wáyé inú àtẹ̀jáde eléyìí tí síta aláfẹ̀mọ́júmọ́ òní tí àwọn aláṣẹ àjọ tó mójútó pápákọ̀ ọkọ̀ òfurufú tó jẹ́ ta àpapọ̀ tí wọ́n sì buwọ́ lù ú. Àjọ náà ṣàlàyé pé ibi tí àwọn tò sí lórí ọ̀rọ̀ ti ń bẹ nílẹ̀ kì í ṣe láti mú àdínkù tàbí àti mọ́ jẹ́ kí àwọn tó fẹ́ wọ ọkọ̀ òfurufú tàbí tí wọ́n sọ̀kalẹ̀ láti wọ ọkọ̀ èrò kí wọ́n lè ní àǹfààní láti yan èyí tó bá wù wọ́n láàyò lágbègbè pápákọ̀ ọkọ̀ òfurufú lórílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹ̀wẹ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti jẹ́ kó di mímọ̀ wípé àṣetá àti gbé àwọn ìgbésẹ̀ tó pàtàkì tó ṣe kókó lójú ọ̀nà àti fòpin sí àwọn ìkọlù lemọ́lemọ́ tako àwọn ọmọ Nàìjíríà àti àwọn ọmọ orílẹ̀-èdè mìíràn eléyìí tí wọ́n ń gbé ní ilẹ̀ South Africa. Ẹ̀rẹ̀ ti ṣe mínísítà kéje fọ́rọ̀ ilẹ̀ òkèrè ambassador Ṣọlá ẹnìkan Ọláyé ló jẹ́ kó di mímọ̀ lásìkò tó ń sọ ìrírí ohun tí ojú àwọn ọmọ Nàìjíríà tó ń gbé lórílẹ̀-èdè South Africa ti ń kojú nínú àwọn ìfọ̀rọ̀wérọ̀ kan eléyìí tó ṣe láìpẹ́ yìí. ambassador Shola enikan o laye wa kilo wipe ikolu lemo tun ti idokoko gbogbo tun waye te fin tako awon Nigeria ati awon orilede miran tun gbe nile South Africa na le ndokoko mo ibasepo laarin ile Africa iduro sisin ekun jekun ati oju ti awon eyan fin wo orilede South Africa ise ni ejo di mimo wipe orilede Nigeria ni ati bere si ni woye ikolu lemo ile ti awon omo le South Africa fi n kuroju sa awon omo Nigeria ati awon miran nile Africa ile ti wa satipo lorilede South Africa gege bi ipinija lagbara tun kuju ekun ile Africa ile ti awon si gbodo tete wa oju tu se nipase titakoko isakoso to durore

0: ọmọ Nigeria kan ṣùgbọ́n tí wọn kò tí ìdádúkọ rẹ̀ faraye gbọ́ òun náà ni a ti jẹ ọdẹ mímọ̀ pó ti dágbére fáyé pẹ̀lúgbà ó ṣe lẹ́yìn tí wọ́n ti mọ́lé fi ọ̀rọ̀ ń wá lẹ́nu wò lọ́wọ́ àwọn agbófinró tó ń dáàbò bo pápá ọkọ̀ ojúrin ìyẹn ní ibùdó ojúrin ti Surat tó wà nílẹ̀ ti India wọ́n jẹ ọdẹ mímọ̀ wípé àwọn ọlọ́pàá tó jẹ́ tìjọba tó ń mójútó ojú ọkọ̀ ojúrin rèlúwé òun náà ni wọ́n ti gòlé ìwádìí láti mọ kí ló ṣokùnfà ìpapòdà ọmọ Nàìjíríà náà arákùnrin ọ̀hún ni ọjọ́ òde mímọ̀ wípé ó ń ṣe ìrìn àjò láti Mumbai lọ sí Delhi níbi tí wọ́n ti mú sọ́dọ̀ ìyẹn lọ́dọ̀ àwọn agbófinró tó wà ní Surat lẹ́yìn ẹ̀sùn kan tẹ́bi kan wípé àwọn ọ̀rọ̀ kò bá kùngbé tó ń ta ìgbọ́ra ẹni yé kan wáyé láàrin arákùnrin ọmọ Nàìjíríà yìí àti àwọn èrò ọkọ̀ ojúrin tí wọ́n jọ wà nínú ọkọ̀ ojúrin ọ̀hún iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ṣàlàyé pé ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lọ́jọ́ 17 oṣù kẹjọ ọdún tá a wà yìí lẹ́yìn tí èrò ọkọ̀ ojúrin ọ̀hún kan tó kàn sí iléeṣẹ́ ọlọ́pàá láti ojú òpó ti 139 láti fi tó àwọn ọlọ́pàá létí pé ọmọ Nàìjíríà kan àti èrò ọkọ̀ ojúrin kan òun náà ni a ti bẹ̀rẹ̀ sí ní wọ̀yáàjà lẹ́nu àbáwọlé ọkọ̀ ojúrin iléeṣẹ́ ọlọ́pàá jẹ́ òde mímọ̀ wípé ọmọ Nàìjíríà ọ̀hún òun náà ló bẹ̀rẹ̀ sí ní tẹ ẹ̀rọ eléyìí tí wọ́n fi ń paná ìyẹn fire extinguisher tó sì bẹ̀rẹ̀ sí ní tẹ sí ojú àwọn èrò ọkọ̀ ojúrin tí wọ́n jọ wà nínú ọkọ̀ ọ̀hún lásìkò tí ìjà náà fi wáyé nígbà tí ọkọ̀ ojúrin náà tó ń ṣe ìrìn àjò lọ sí ibòmíràn. Ọgọ́rọ̀ àwọn aráàlú lóminú ti bẹ̀rẹ̀ sí ní kọ wọ́n tó sì ti ń wòye látàrí àìtẹ̀lé òfin tó ní ó ń ṣe pẹ̀lú gbèdéke iye táwọn olóṣèlú lè ná fún ìpolongo ìbò eléyìí tí àjọ elétò ìdìbò ilé wa INEC ti àsọ́tọ̀ ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 èyí ló wáyé látàrí àwọn ẹ̀sùn kan tí ń jàrán wípé ẹgbẹ́ òṣèlú ti All Progressive Congress APC ni wọ́n jẹ́ kó di mímọ̀ wípé wọ́n fẹ̀sùn kàn wípé wọ́n ná owó tótó 150 billion owó náírà lásìkò ètò ìdìbò gómìnà tó wáyé nípínlẹ̀ ọ̀sùn lọ́jọ́ 15 oṣù kẹjọ ọdún tá a wà yìí àjọ elétò ìdìbò ilé wa INEC òun náà ni wọ́n ti jẹ́ òde mímọ̀ wípé gbèdéke iye tí wọ́n lè ná fún ìpolongo ìbò ọdún 2027 ló jẹ́ 450 billion owó náírà 571 billion naira ọ̀rọ̀ ọ̀hún ló jẹ jáde tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wòye lórí rẹ̀ lórí ètò wa bàbá vendor ètò kan pàtàkì níkànnì àdẹ́rìn ipò sonu 32 FM 94.9 nìbàdàn nígbà tí ọ̀kan lára àwọn òwòye bí nǹkan ṣe ń lọ nílùú ṣe jẹ́ kó di mímọ̀ wípé bí àwọn ẹgbẹ́ òṣèlú bí wọ́n ṣe ná àwọn owó gọbọi bẹ́ẹ̀ lásìkò ètò ìdìbò ṣùgbọ́n tó fikún wípé ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan òun náà ló tọ́ kí wọ́n ṣe àgbéyẹ̀wò iye tí wọ́n ná fún ìpolongo ìbò bákan náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní wòye wípé ǹjẹ́ ó ṣeéṣe kí wọ́n ná owó tó tó 150 billion owó náírà àbí kò yẹ kó tó bẹ́ẹ̀ wọ́n sì jẹ́ òde mímọ̀ wípé àwọn ẹgbẹ́ òṣèlú òun náà ni wọ́n ní ẹ̀tọ́ láti ná irú owó bẹ́ẹ̀ ní gbèdéke tí àjọ elétò ìdìbò ti là kalẹ̀.
1: Ẹ̀ṣẹ̀ rí iye tí wọ́n sọ pé wọ́n dá sun lọ́sùn rẹ̀ ìwádìí ò tí fìdí ẹ̀ mú nǹkan kan nù wá lórílẹ̀‐èdè tó jẹ́ pé èyí tí wọ́n sọ pé wọ́n fún wọn ní gbèdéke àti nálẹ̀ tó ń bọ̀ yìí mo ní ìlánilójú pé wọ́n ti ná jù bẹ́ẹ̀ lọ́sẹ̀ òfin ò dẹ̀ sọ kankan ṣe rí tá a bá fẹ́ mọ̀ pé lóòótọ́ ó ní wọ́n náwó àbí wọ́n ná ẹgbẹ́ kọ̀ọ̀kan níparí ọdún ó yẹ kí àkọsílẹ̀ ò kí àgbéyẹ̀wò sí wà lórí iye tí wọ́n ná lọ́dún yìí ṣùgbọ́n kò tí ìṣẹ́gbẹ́ kankan tí bá ṣe ń sọ̀rọ̀ yìí tó pé níparí ọdún ní tó ń pè ní audited account wọ́n gbé síta torí pé àwọn ẹgbẹ́ ohun ìlú ni wọ́n kò ń ṣe ohun tí ẹnì kò tún sọ lẹ́ẹ̀kan sí torí pé níparí ọdún wọ́n á publish audited account wọn nígbà tí ò bá ti ṣí ẹ gbogbo owó tí wọ́n ná yìí bí wọ́n lè tẹ ẹsùn ọlọ́sùn wọ́n lè ná omi sọ pé wọ́n lè ná o wọ́n sì lè má ná ṣùgbọ́n tó lè fi hàn pé wọ́n ná o nígbà tá a bá rí àkọsílẹ̀ tó ṣúná wọn ṣùgbọ́n pọ̀ sẹ́gbẹ́ kankan tó ń ṣe o ṣùgbọ́n mo dánilórí wa òfin ló sọ sí ẹ wọ́n tẹ òfin wọ́n tẹ kọjá o torí pé kò ṣe kankan lẹ́yìn tí a bá yóò sọ pé àwọn tó bá wọn ṣe ọ́dítì wọ́n mọ̀ bá ṣe ń dọ́gbọ́n sí

ẹgbẹ́ kan torúkọ rẹ̀ ń jẹ́ The Christian Conscience ló ti rọ àwọn olóṣèlú láti ṣe àwọn ìpolongo ìbò wọn lọ́nà tó tọ́ tó yẹ fún àwọn aráàlú láti mọ nǹkan eléyìí tí wọ́n ní tó ń ti èròǹgbà àwọn faraàlú ṣáájú ètò ìdìbò gbogbogbò tí ó wáyé lọ́dún 2027 ẹgbẹ́ ọ̀hún eléyìí tí wọ́n wá kìlọ̀ fáwọn olóṣèlú tako àwọn ọ̀rọ̀ kùbákùngbé tàbí àwọn ìwà eléyìí tó lè fa wàhálà ẹlẹ́yàmẹ̀yà tó ń ti ẹlẹ́sìnmẹ̀sìn ẹgbẹ́ náà nínú àtẹ̀jáde tí wọ́n buwọ́ lù látọwọ́ alága àpapọ̀ ẹgbẹ́ yìí Yetunde Akinlúyè àti àwọn aláṣẹ ẹgbẹ́ náà wọ́n jẹ́ òdìmọ̀ pé àwọn ìpolongo ìbò tí ó gbọ́dọ̀ wáyé òun náà ni wọ́n ti gbọ́dọ̀ mọ sọ àwọn ọ̀rọ̀ ohun tí wọ́n ní faraàlú tó ní ń ṣe pẹ̀lú àwọn ìdàgbàsókè àpapọ̀ ilẹ̀ yìí kí wọ́n sì yàgò fún àwọn ọ̀rọ̀ eléyìí tó lè fa pákáleke ìdúnkokò mọ́ni tàbí ìwà jàgídíjàgan lágbo òṣèlú

ìròyìn ló ti ń dé sí ti gbọ̀ yín láti kẹ́ni 32 FM 94.9 takalẹ̀ sí ajakẹrin ìyẹn ní orí òkè tètè premier mọ́kọ́lá ìbàdàn ní báyìí ìròyìn ilẹ̀ òkèrè ààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà donald trump ló ti jẹ́ òdì mímọ̀ ìpè àwọn ó ṣe ìfilọ́lẹ̀ àti gbójú agan sí ètò ọrọ̀ ajé ilẹ̀ iran tí àwọn ó sì mọ dúnkokò mọ orílẹ̀-èdè yíkéyìí eléyìí tí ó bá fẹ́ ṣe ìrànwọ́ tàbí okòwò pẹ̀lú ilẹ̀ iran ogun tó ń wáyé láàrin orílẹ̀-èdè amẹ́ríkà àti iran náà ló ti ń wáyé láti bí oṣù mẹ́fà gbáko tí kò sì tí sí ìrètí ìpè wọn ó fi òpin sí ìjà àjàkú akátá ti ń bẹ láàrin ara wọn ààrẹ donald trump ti ṣààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà náà ni kò tí sọ irú ìdájọ́ tí yóò fún orílẹ̀-èdè eléyìí tí ó bá rú òfin àṣẹ tí ààrẹ trump pa òun bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ tí ààrẹ trump sọ yìí ló wáyé lẹ́yìn ọ̀sẹ̀ kan tí aṣojú ilẹ̀ amẹ́ríkà kan scott bessent tó ti ń jẹ́ ìdúmọ̀ pé orílẹ̀-èdè amẹ́ríkà náà ni àwọn ó ṣe ètò gbígbé ìgilé ètò ọrọ̀ ajé eléyìí tí yóò ní agbára tí àwọn orílẹ̀-èdè ní àgbáyé wọn ò tí ì ríru rẹ̀ rí eléyìí tí àwọn ó fi kọrojú sí ilẹ̀ iran lágbóró yin eré ìdárayá agbábọ́ọ̀lù àárín gbogbo ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti getafe yẹn cristantos uche náà ni wọ́n ti ṣe iṣẹ́ abẹ ẹsẹ̀ orunkun eléyìí tí wọ́n ti ṣe fún ní àṣeyọrí gẹ́gẹ́ bí ètò láti mú kí nǹkan padà bọ̀ sípò fún orunkun ọmọkùnrin agbábọ́ọ̀lù ọ̀hún lẹ́yìn tí ó ṣèṣe faraṣèṣe nínú ìdíje ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sọ́rẹ̀ tó wáyé láàrin ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà pẹ̀lú monaco ìyẹn ní ìbẹ̀rẹ̀ oṣù kẹjọ tá a wà yìí uche òun náà ló fi fọ́nra ara rẹ̀ síta lórí ayélujára pẹ̀lú bí nǹkan ṣe ń lọ àti bó ṣe ń padà bọ̀ sípò látàrí ìforúnkún ṣèṣe ọ̀hún agbábọ́ọ̀lù ẹni ọdún 23 tó fi orúnkún ṣèṣe ní ọjọ́ kẹfà oṣù kẹjọ nígbà tó ń gbá bọ́ọ̀lù fẹsẹ̀wọnsẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù ilé tó wà lọ́wọ́ ẹ̀yìn fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti monaco ìyẹn christian mawiza lásìkò ìdíje ọlọ́rẹ̀ẹ́sọ́rẹ̀ẹ́ àfihàn pé ó ṣe fi orúnkún ṣèṣe ní apá ọ̀tún àti bó ṣe nílò iṣẹ́ abẹ àti láti dènà rẹ̀ láti mọ́ gbàgbá bọ́ọ̀lù láwọn àsìkò díẹ̀ tí wọ́n tún ní sáà tá a wà yìí lágbo amúlùúdùn gbajúgbajà òjìní òǹkọrin ṣèwọ́ṣèwọ́ lórílẹ̀èdè wa nàìjíríà david adeleke tí ó gbayé mọ̀ sí davido ló ti sẹ́dẹ̀lẹ̀ lórí ẹ̀sùn kan wípé òun lọ́wọ́ nínú ìkọlù kan tó wáyé ìyẹn lẹ́yìn odi ààfin àtàọjà ti ìlú òṣogbo ọba jimoh oyetunjẹ ìyẹn ní ọjọ́rùú ọjọ́ kọkàndínlógún oṣù kẹjọ ọdún tá a wà nínú rẹ̀ ta ko gbogbo gbọ́ yìí sọ yìí ìròyìn wípé òun wà nínú ìwọ̀yá ìjọ òun mọ̀ nípa rẹ̀ tàbí pé ó ní ṣe pẹ̀lú òun tàbí gómìnà ó ṣàlàyé pé ìkọlù èrò ìbọn èléyìí tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbọ́ lásìkò ìjà kan tó wáyé láàrin àwọn afurasí jàǹdùkú lẹ́yìn odi ààfin àtàọjà kò ní ṣe pẹ̀lú òun àbí gómìnà davido ẹni tó bọ́ sójú òpó ayélujára rẹ̀ ó sẹ́dẹ̀lẹ̀ lórí ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ pé ìjà wáyé láàrin tó ní ń ṣe pẹ̀lú òun àbí àbẹ̀wò tí gómìnà ṣe sí àtàọjà tìlú òṣogbo ó jẹ́ kòdìmọ̀ pé ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lẹ́yìn tí gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun adémọlá adeleke ìyẹn ẹ̀gbọ́n davido ti ṣe àbẹ̀wò sáàfin àtàọjà tìlú òṣogbo bẹ́ẹ̀ bá níròyìn yàjó kan àbómi ìtẹ̀fẹ́ fìtó àlétí ẹlẹ́fẹ́ àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ ìyẹn sí 32fmnews@gmail.com ìròyìn àgbáyé lédè yorùbá kò ní jù báyìí lọ fún tọ̀sán tòní níkànnì 32fm 94.9 takalẹ̀ sí laughter house orí òkè tètè premier mọ́kọ́lá nílẹ̀ ìbàdàn ìròyìn yìí jẹ́ kíkójọ látọwọ́ akínwálé abolúwádé peter ọlásùpọ̀ ló ti ń ròyìn ẹ̀ máa yáṣẹ́ o

0: ṣọ́ọ̀bù yẹn apẹ́lẹ̀ ilé yẹn apẹ́lẹ̀ ẹ̀jẹ̀ ti lágbájá kí ilé yìí ti ń pẹ́lẹ̀ afẹ́ lówó afẹ́ fi gbọ́ bùkátà àwọn nǹkan mi àwọn èèyàn tó ń wá bọ́jẹ̀tì wọn kéré ni èló bọ́jẹ̀tì sọ fún landlord sọ bọ́jẹ̀tì fún landlord iye táwọn èèyàn gbé tó sọ pé ó kéré tán nìyẹn sọ fún opó sọ́ọ̀dì 1.9 so landlord landladies àwa ìṣe agent o estate manager làwa ní soft sand property that property with you tó ti ní delay tẹ́ẹ̀rẹ́ yẹn gbà àbí tó jẹ́ pé ṣégeṣége ni agent yìí ṣe lórí ẹ̀ bíi period aláìsàn soft sand sọ fún yín pé àti tenant yìí o tí ó gbà lé yín o àti lé yín o priority kan náà láàfún wọn ìgbà yìí gbádùn tenant nínú àwọn property tó bá wà níkàwọ́ wa ó jẹ́ wá lógún then at the same time irúfẹ́ tí ó gbé lé yín irúfẹ́ tí ó gba ṣọ́ọ̀bù yín kẹsẹ̀ tí ó tó tẹ́lì mẹ́ta sínú ṣọ́ọ̀bù tí ó mọ lọ ìlànà 2026 o sí get ṣẹ́ẹ̀tì méjìlá tí a máa lo ọkọ̀ ìgbàlódé kò yé yín pé wọ́n kàn kó palọ́ọ̀kì ìjọba lọ́ọ̀kì mọ̀ ń tà ṣùgbọ́n níbi ìkọ̀kọ́ rẹ̀ ọmọ tí ń tà torí jọ tíṣe yóò bá tún gbé caterpillar ní tẹ́ni máa yẹn dájú tí ó bù láàrin my governor bulldozer tí wọ́n bù láàrin so a máa ṣe thorough profiling fún ẹni tí ó gbalẹ̀ àbí gba ṣọ́ọ̀bù ti yín a dẹ̀ máa ṣe follow up kì í ṣe pé ta bá ti gbowó lọ́dún ni ó tún di àmọ́dún ta bá fẹ́ gba rent mi ká tó délé yín whatever you need to fix in your house whatever needs repair a jẹ́ kẹ́ ẹ mọ̀ kó tó ni pé yóò di àwòrán tí yóò di gbèsè láì pé owó tẹ̀ ń gbà gan yóò wá di ìṣòro what we do basically at soft sand property is that ẹni owó abáyàn ta property ni o abáyàn gba rent ni o tó bá ti sanwó kò lè kọjá 48 hours ọjọ́ méjì àkáǹtì tẹ bá submit fún wa owó yá wọbẹ̀ mo fi owó yẹn gbáyà dáadáa pé tí wọ́n bá sanwó yìí sí àkáǹtì wa ó pẹ́ jù 48 hours ìyẹn ọjọ́ méjì ó yẹn á dá àkáǹtì yín báwa ṣe operate nìyẹn ẹbìrín lọ́wọ́ tó wọ́n bá wa dá okòwò papọ̀ then we are selling àwọn ilẹ̀ wa kan lọ́wọ́ a máa bó mi lójú ọlọ́run jẹ́ kó ṣù yóò work nítorí a gbọ́dọ̀ ṣe verification tó dáa kìí ṣẹlẹ̀ tẹ́ẹ̀rà tẹ́mọ̀ sọ pé ẹ jẹ́ ká pàdé court jẹ́ ká pàdé court àwa náà mọ̀ pé bẹ́ẹ̀ ló ṣe rí yẹ́bọ̀ àwa náà rà ni no a gbọ́dọ̀ yẹ̀ wò dáadáa fínífíní mò ń sọ fún pé àwọn tó ralẹ̀ tí ò débẹ̀ rí ń bẹ nínú àwọn customer wa ilẹ̀ wọn save náà láti lo òyìnbó wọn débẹ̀ rí ilẹ̀ wọn save wé wọn wà nílẹ̀ corner piece wà níbẹ̀ tó ti demarcate pé bi títí délé títí délé ìfọ̀kànbalẹ̀ ni a dẹ̀ tún fáwọn èèyàn láǹfààní san díẹ̀díẹ̀ àwọn èèyàn ń jẹ àǹfààní ẹ̀ àwọn tó ń jẹ àǹfààní san díẹ̀díẹ̀ àwọn ń jẹ́ àǹtí mi ò mọ̀ bóyá ilé tẹ́nàtì dádì gbé kẹ tó fi ọkọ yín torí ká ní sáìtì dádì ni tẹ bá pé èèyàn máa ń wọnú igbó díẹ̀ kó tó kọ́lé wọ́n mọ̀ kọ́lé bá lára ń bẹ̀ ni àfi tẹ bá fẹ́ ra bódìjà bá ṣọrun àkàlà olúyọ̀lé estate lẹ́yìn ìyẹn kó kò díẹ̀ wù mí tẹ bá ti fẹ́ ra lẹ o má discourage ọ̀bọ yẹn nígbà tó ṣì ń ríṣẹ́ tí ẹ san sálárì ẹ̀ fún ilẹ̀ tó lóun fẹ́ ra yẹn jẹ́ kó ra ọ̀ní wo bí táwọn yẹmi sí ń gbé ṣé lè àwọn yẹmi sí ni ẹ ń gbé tó o bá discourage ọ̀bọ yẹn tí company bá retrench anyway wọn àti ilé tí yín ṣì wà bẹ́ẹ̀ wọ́n sì lè padà lé òun ìtìjú òde bá tí ò ní lè lọ jẹ́ kí bọ̀bọ̀ yìí ralẹ̀ tó fẹ́ ra ẹ̀ tó bá ti níwèé tó dáa ilẹ̀ wà agìjú wà estate wà máa tún fún wa ilẹ̀ ní kojú 10 kilometer lọ sójú reluwé níbọ̀ àwọn ọ̀nà kínú ibi tí a bá wú ọ̀pẹ yẹn dé ọ̀pẹ yẹn tún máa wúlò torí ẹ lè fi ṣe òrùlé ńbẹ ẹ fi ṣe ajá ọ̀pẹ yẹn máa wúlò fún yín pàtí fàwọn mọ́lẹ̀ ńlẹ̀ torí ìnà kínì kan ní problem àwọn ilẹ̀ nu estate níbi tí àwọn èèyàn ti ń gbé either new or only neighbors bówó bá ṣe wá ọmọ lògùn ọmọ ilẹ̀ 700,000 wà bẹ́ẹ̀ fẹ́ ra 250 náà kí ló dé ká tó láti bí ìdè mọ̀wé bàfọ àwà nírúgbó kankan tí ó tíìkì máàmù ń bẹ lọ́nà ìjẹ̀bú àárín bẹ̀ yẹn pọ̀ tó wá fẹ́ gbé láàrin ìlú yàpò ẹ̀ wò yé àpò ẹ̀ wò estate ta fẹ́ bólójú sí estate ta fẹ́ bólójú sọ́fsàdì sí kìí ṣe kí ló dé lẹ́sùrálẹ̀ kìí ṣe èròrò ń gbé bẹ̀ àwọn èèyàn lẹ́sùrálẹ̀ kìí ṣe èròrò ń gbé bẹ̀ àwọn èèyàn ọ̀tọ̀la yí àwa èrò àwa tá ń bẹ lọ́hun gra lélẹ̀ ìta fẹ́ sí sìn òun ni verification fi pọ̀ tó bẹ́ẹ̀ tó jẹ́ pé òun ralé ẹ̀gẹ́ ó ti màwọn nébò ẹ ìwà àtàwọn sars studio lẹ́jọ́ máa gbé ládùúgbò kan náà kìí ṣe ibi tó ti fẹ́ sùn lọ́wọ́ tí wọ́n sọ pé bẹ̀rẹ̀ sìn àbí wọ́n wà lẹ́ exam lọ́la ẹnìkan wá sọ pé ń bọ́ lọ́hún sọ̀rọ̀ nígbà pariwo láàrin òru kìí ṣe irú bẹ́ẹ̀ kìí ṣe bí wọ́n ti máa ń dí títì pé ààrẹ mi ṣe ọmọ ìyá aláìdé bímọ tí wọ́n tó àga sáàrin títì ọ̀rọ̀ lórí owó ni o class by class ni inú bolẹ̀ á mú mi wá ìkọ́kọ́ yí àpẹ̀wò èló lórí lọ́wọ́ ná bá a ṣe ṣe lọ́dọ̀ wa ni we have our mango estate selling fast mango estate is at Akufo wọ́n ti parí ọ̀nà Akufo ibà ń sọ fún yín mr adekunle miss wọ́n ti parí ẹ̀ Miss Adeola, you can be a testimony to the trip how it was yesterday. Hey, that's ni brick yẹn àtẹnadé ojú ọjà àkùfò lánàá ni a dẹ̀ tún tẹná padà so anybody tó bá kí ẹ̀ láti rà nígbà tó bá sì chip sí congratulations ṣebí túmú ilẹ̀ lẹ́pẹ́ lóyúnjọ́ ní ìwọ̀n ìṣe títí gbà náà o ayé sọ kí n sọ nìyẹn o ayé tá a pè 2 million yẹn ayé sọ kí 2 million ní mango estate buy fẹjọ fẹ́ rà lákùfò yes 2 million naira anọ́sórí site kan lánàá ọ̀nà ibẹ̀ yẹn látúnṣe bèjọba èyàn máa ń ṣe é kùnà lóòótọ́ lóòótọ́ náà máa ń sọ àìsọ lọ́nà ibẹ̀ yẹn àìsọ ni ẹ̀yin jẹ́ ìgbọ́nà ibẹ̀ kú rọ́jú o bóyá kí n sọ ṣé àṣọ wò ká sọ káwọn tó wà bẹ́ẹ̀ yẹn kẹlẹ̀ mọ̀ káwọn níjọba ọ̀nà olómi oró o tí wọ́n ti kó lórí olómi ọjà yẹn ẹ wá nà wájú bàtà nìkẹ́yìn náà dìbò ẹ̀ ní dìbò àìdìbò lẹ́kìjọba gbàgbé yín mẹ́yẹn ọ̀nà yẹn bí orí ẹ̀ tó kówó jẹ ni orí ẹ̀ tó kówó jẹ yóò sanra rẹ̀ bí pé yóò tún wá tún mọ̀ ní crack clipper ò ní wọnú ẹ̀ mọ́ wọ́n náà ẹ̀ jẹ nínú ó ti jẹ yó ó ti wá wó ó ti di ó ti ṣe waves bí sọtí waves ṣe máa ń rí bí sọtí waves ṣe máa ń rí so a ní ilẹ̀ tiwa ẹgbẹ́ kò ṣe ilẹ̀ tiwa lọ́dọ̀ ọ̀bẹ yẹn o títí apá mi tí a gbà kọjá yẹn ni mo ní kí n jó ìfáwọn èèyàn a ní apple estate tiwa táǹtà for 4 million naira ọ̀nà ibẹ̀ wọn ò àfẹ́ títà wa o èyí ojú ọ̀nà kan náà o èrè àjọ bá ṣe rìn ló já gbàgbẹ́ tiwa o sákúlà ayé wà mẹ́rin sákúlà ilẹ̀ wa ẹgbẹ́ sákúlà ayé wà mẹ́rin títí gidi ni ẹ ti dẹ́kọ̀ọ́ láti ìbàdàn ṣùgbọ́n ọ̀nà bí tó parí sọ parí ni ọ̀nà tó ṣe sporting waves bí waves ṣe máa ń rí yẹn yes bí títì ṣe rí nu ńgbà tíjọba ò gba bẹ́ẹ̀ bó ran ṣe fẹ́ mọ̀ àdẹ ok wọ́n la ní kánṣù tí ìṣòlì bá tẹ́ mo tó máa ń dá àwọn local government chairman tọ̀dọ̀ tí wàá mọ̀ àfi tí mẹ́sẹ̀jì kanú pépà wàláì ìjọ kánṣù ibi tí èèyàn máa ń lọ pẹ̀lú rọrùn ni mo fẹ́ra alága alága tó ti dá àbújá nìsín excellence náà fẹ́ rí wa ọlọ́run làwọn bẹ́ẹ̀ àyàbá ọ̀rọ̀ yẹn so if you want to sell your property tí ẹ bá fẹ́ ta dúkìá kankan tẹ́ ẹ rẹ́dì ni o kì í ṣe pọ́n bẹ́ẹ̀ lọ́wọ́ sanjọ́ àwọn òbáyé bá sanjọ́ talẹ̀ o àbá báyé sanjọ́ talẹ̀ o ẹ ti fẹ́ ta ẹ fẹ́ ta property yìí o soft sand kí ni a ṣe o kò sí ní tẹ́ fẹ́ ṣe ẹ kàn ṣe short video search property ẹ send ẹ sáwa tó bá jẹ́ irú tá a fẹ́ torí ìta náà fi hàn client ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tó wù ojú rí àwọn kan máa ń béèrè uncompleted buildings o àwọn kan máa ń béèrè tó ti complete ilé kan tí ilé tó tẹ́nìkan send sí wájú òní wọ́n ta báràkì ṣáájú ẹ̀ ọmọ báràkì ṣe máa ń rí àṣà cotton àṣà polo àṣà uniform officer àṣọ tó mọ́ tọ̀ sí gbogbo ẹ̀ lori veranda baraki to fan ijule yen lo se ki won gbori eleyi sori soft sand ajere o wa nbo mi so ile te mo pe do afa e je ka wa ri ta ba ti ri fine a ni ke mo wo wa a ba ipolowo re la igba kobo ta ba le si yan ra a ko wo yin fun yin e re re ile ise kankan be nikan tori ko nsa wa a da se atun ba won ile ise mi sise o awon estate managers mi number wa sise ta jo nse papo. If we are fortunate to use our platform to help you sell your property, your money gets to you immediately. We don't hold. Eh, eh, le gbo ti o da pass off san laye, mo le fi ogun egbari anywhere. Se bo lo le ati le ni. Ni ti soft sand, eh le gbo idani pa wa anywhere. Ai je yan maye. E pe awon social media wa fun won, ka to fun won to fe tutori at osise npo si ni bayi.
1: Tell my favorite channel, see Soft Sand, Lori social media handles, Facebook, Instagram, and TikTok. Ete at Soft Sand Property. Soft, King Koro, S-O-F-T. Sand, Iyekwe, S-A-N-D-S. Property, Ejongpo. Lori Facebook, Instagram, and TikTok. Soft Sand Property. Abike wo website wa at www.softsandproperty.com. www.softsandproperty.com. Abike pa numbers won yi 091 1555 0055 lekan si 091 1555 0055 tabi 091 6461 5000 lekan si 091 6461 5000 ele call tabi send text message lori WhatsApp.
0: Ah e so gani awon number to wole ise wa niyan ko si gba te le pe ah be ba pe yi ke yi na awon number te ri da loju ojo emi na fi number mi si ta te le pe mi si eh ko si gba ti number yen o sise ko si gba ti o ye ko sise to te ba pe te a te ri down loju ojo e pe number lamboro ki ti ma pe fun yin. Bi maniki pe nisi awon o da call bo le ni. Number to ja sodo mi is 080 55 76 7084. 080 55 76 7084. E te ka lojo ka pada ni to ba lati ojo oja. A tu anfani fara le lati pe abi bere kankan. Ti kan ba ru yin loju lori oro ile ati ile. E ma bo ni Laughter House, Ebere Soft and Property. Can you talk to us, Waju? I cook a

0: 32 FM ti wa oke.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tó wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró nájà re.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìrí ìjì kọ́, ẹ̀rọ ọ̀fọ́ṣọ́, kí iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Ká ṣáà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà?
5: Ìwọ ló tún jẹ́ CDK ẹ̀ báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Besnard Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707 460 3911.
0: CDK sanwó díẹ̀ díẹ̀ gbẹ̀gbẹ̀ ayé rọrùn. Aṣẹ́jú ni ká gbé sí rédíò mi. 32 FM ti wà ókè.

Sherry oye tin lo so de bata to so bata lo ko danu to je pe baba wo bata jo bata ode atin gbon be ta wo bata lo ole furu gbagbo ko ni gbe agbo mo mi lo bot le je pe oro loje lo yo sugban akawe ni won fi se fe ni aje oro si mo lori arakunrin kan be nigba lai lai lopolopo gba arakunrin to ba tin subu awon ebi re ni won ma gbe dide esubu ti mo nso yi ke se esubu wi pe eyan dalule o oyan guguru osunle opon meta o je gbese o tata topo segi ko reku leta gbogbo igbese yi tin gbe lati moke mola adoloro lo nja si pabo lo nja si pabo fun to ba ti suwo kan to ba ti je gbese bayi so sakita kita kita kita yo pada si odo awon ebi re be na si re awon ebi mo tanu won tun sunmo daada ni won tun gbe dide gbogbo ra bara bara bara bara ba bi ki omo ri o kan amuna ona lo se to fi wa pade elomin to je araata araata tan ba ni araata ke se eni to wa nta o eni to je gege bi ore o pade ore re kan ore re to pade wa fi ona igbese kan pe to ba si se bayi to ba se bayi yo si da yo si dun to ba tun mu o kan keji yo je ki gbogbo re ko ru gogo daada si yo si di eta ore lo wa da ni moran o da ni moran o da ni moran o wa gbe igbese igbese to n gbe yi olohun si ba se daada olohun ba se e ma bi ogbon ba di omugo owo olohun ni bi omugo na ba si dogban owo olohun ni owo re ti wa n ji sowo die die die die die die die die se mo igba ti nkan si ti o ti ko ti se pere fun odo awon ebi e lo ma nlo ti yo lo ah mo de o e fun mi lata mo de e fun mi bayi e fun mi bayi nigba to ti wa ti pe ona di eni to je wi pe eyan le ma toka si pe eni mi kan benben eyan mi kan benben eni mi wa han yin se mo e pe olowo ni o lebi sugbon ninu aini owo re awon ebi re o tanu bi o se obi owo re se wa gbe peli dada awon ebi to ma lo sare ba pe e fun mi lata e fun mi niyo won wa di egusi won di epo egusi te pe eyan gbodo jiri won ti won ba n bo lokere yo mori wole yo so fun awon eyan re wi pe ti lagbaja ba tin bo e ba mi so fun wi pe won o sin le o on se lo be on se lo bayi awon ebi re awon ara atagan o tun wa ya laju ko se awon ebi re lore lo atawon yan ba ti wa ri awon eyan boya bi agban aba buro ni pa odo lagbeje la tin be wa ki lagbaje be wa se be wa se be nkan ti won se nkan ti won se nkan ti won se fun wa leleyi o eni kan wa wo sunsun lojo kan wi pe lojoba lojoba e wa ba mi kin fun ni kan bayi lo sodo lagbaja ni lo sodo eyan yin o nse fun ami eyan o nse fun eyan toto won kala ye won se pe ko sigba ti awon dele re ti awon ba leni to ye pe to ba ku de ka to fun ko to de pon na ri taje di se odo awon ebi e lo ma nde si odo awon ebi e lo ma lo to tun wa toju bole ara to ah e dakun e dabo e bayi bayi bayi kasa bayi kawodi o on ba lo bayi nkan da fun nkan da fun nkan da fun nkan da fun e kon ni 32 fm le n gba 94.9 ni feyin e lowe lowe leto abala owe la wa yi tan dowe owe ta si n tun ni pe oje tin lo sode bata ko mo so bata lo ko danu nitori ta ba wo bata jo bata o da tin gbon be ta wo bata lo ore re
ojo si to fi ona la han a se pe igbese ti won gbe igbese an ko to ko to na bi firi ni de oke alokolon ki gbe ni won ba ni won se afora sugbon won o je leti le o ilu ti won lo ilu to jin ni won tin sise won ni won tin se ose won Shema, ojo gbogbo ni to le ojo kan bayi to ni un gan wa na lo lagbara tori pe ile o ma ba lo ko lohun kigbe nibi to tin wu wa laabi re e mo lo sori sakun aye lo jara facebook e se aware 32 fm 949 fe yin e youtube e lo sibe na instagram 32 fm 949 fe yin e ni oko ti won lo lojo kan Ibe lọwọ ti tẹ wọn. Ọ̀rẹ́ rẹ̀ bá ṣẹlẹ̀ náà lọ ṣùgbọ́n orí kò ń yọ ti ẹ̀ kò bá ṣẹlẹ̀ ń lọ. Ẹni ẹ̀ wá kọ́rọ̀ ó lè ba àyá nígbà tí wọ́n sọ lọ tí wọ́n sọ bọ̀ wọ́n ní pé ibo làwọn èèyàn rẹ̀ wà. Ẹṣẹ́ mọ̀ gbogbo àwọn tí ó ń fún ní nǹkan tó ń ṣe gbogbo kò lè tó ka sí wọn pé èèyàn ni ibi tó ti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láwọn tí ò ná ní mọ́ láwọn èèyàn rẹ̀ tí wọ́n ń ṣùgbà rẹ̀ kówó tó dé láìmọ̀ pé irúṣẹ́ tó ń ṣe leléyìí àwọn náà lọ́wọ́ tún mú wọn lọ pé àwọn èèyàn ń leléyìí o ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìtàn bí wọ́n ṣe fi yé wa wọ́n ní pé òun gangan mọ̀ wípé irúṣẹ́ tí ọ̀rẹ́ òun gangan ń ṣeré ọ̀wọ́n kan dúró ni tí wọ́n bá ti ń kó dé òun ní ọmọ bá ń kó lẹ̀ ní bá ń mọ bí gbogbo rẹ̀ ṣe ń wọ̀ ló palẹ̀ nítorí sọ pé àwọn ò lọ mọ kó wá wípé àwọn lọ kó kínú láti ibì kan lọ sí ibì kan ni ọ̀wọ́n sì mọ bá ń kó wá ìlú títí wọn ọwọ́ mọ̀ pé ṣe tí wọ́n ń ṣe nù ebi títí ẹ ti fúyẹ́ nù wá fẹ́ dálẹ̀ wá ní àwọn ìgbésẹ̀ kan èyí tí wọ́n lè gbé ṣùgbọ́n àwọn ẹbí tó pè lẹ́bi rẹ̀ tí wọ́n jẹ́ bí rẹ̀ gangan aná láwọn ò mọ̀ rí o àwọn nìkan ni wọ́n lè yọ́ nínú ọ̀fìn èyí tó wà àwọn lè yọ́ nínú ọ̀fìn èyí tó wà bẹ́ẹ̀ ni àwọn gbàgbọ́ àwọn ẹ ṣe lè mọ lágbájárí àmọ́ wípé ọ̀dọ́ yín ẹ̀yin ni ẹbí rẹ̀ ọ náà lẹ́bí yín àbí ẹni mi ò ṣe ni èèyàn mi ò ṣe yẹn a lè fi wá láàárọ̀ lásán ẹ lè wá nípẹ́ ẹ̀ mọ́ báyìí ẹni tó wá jẹ́ bàbá fún wọn gangan ló wá sọ̀rọ̀ ẹ pé ṣe irú ọjọ́ òní máa ń wáyè ó yẹ ká ẹ sọ fọ́jẹ̀ tí ń lọ sóde bàtà kó mọ́ so bàtà ló kó dànù torí pé tá a bá wo bàtà jó bàtà ọdẹ á ti ń gbọ́n bẹ tá a wọ bàtà lọ wọ́n ní kí ni bàbá ń sọ bàbá ní òun fi ẹ̀yàn òun àwọn fi rí ọ̀jẹ̀ ni báwọn ò bá tiẹ̀ níyì mọ́ lọ́wọ́ rẹ̀ nítorí pé owó rẹ̀ ti jí sówó ṣebí yóò ti ẹ̀rọ máa ṣe àwọn jẹ́jẹ́ kò ní fi àwọn páwọn níyì ìtorí pó ti tó tán ó ti rí òde ọ̀jẹ̀ tí ń lọnu pó ti tó tán lọ́wọ́ ara rẹ̀ ó ti tó tán wípé òun náà lè ti dá dúró báyìí o kò wá náà ni àwọn ọmọ ó sọ àwọn nù bígbà tí ọlọ́jẹ̀ bá sọ bàtà nù ẹ wá wo òde a ti gbọ́ báyìí ọ̀rọ̀ lọ́wọ́ kanlẹ̀ báyìí tó wá nílò àwọn táwọn jẹ́ gẹ́gẹ́ bíi bàtà tọ́lọ́jẹ̀ rẹ̀ sọnù nítorí ìdí eléyìí àwọn náà ní lè dúró fún o torí pé ọ̀jẹ̀ rẹ̀ ti torí òde bàtà torí pé owó rẹ̀ ti wó torí pé ó rí èèyàn súnmọ́ dáadáa ó rí àwọn míì ṣùgbà rẹ̀ ó láwọn òjẹ́ mọ̀ kankan àwọn tí àwọn ti ń ṣùgbà rẹ̀ tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ òwe yorùbá ìkìlọ̀ ló máa ń bá dé ẹ jẹ́ ká dé ojúde ọjà tí n bá ti padà dé àtúntún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ó ṣe ṣe ká bọ́ síbi òwe míì ń sì fún ẹ̀yin ara ilé náà èyí tẹ́ ẹ wà lórí ìtàkùn ayélujára ní tí a dáhùn tí a jọ pẹ̀kẹ́lù ẹ kó kalẹ̀.

0: gẹ́nà ló wá lọ sókè báyìí tó sì jẹra rẹ̀ mọ́lẹ̀. ibẹ̀ ni bàbá wa pé ìwọ àbáláàrú ẹ̀. ọmọ pé tí mo fi jọ́ lọ mo kàn ṣe kí ni mo kàn fi ọ́ ni wọn fi lọ ọlọ́tí bá fi lé ọlọ́tí mo fi pàrà tí mo fi sí gẹ́gẹ́ tó bá mọ bẹ̀ ń kọ́. ọmọ lè dán mọ́lẹ̀ kó dùn pa. ọ̀rọ̀ ló bá mo kó mo rò wá tó wá fa sábà bí òwe. ẹni tágbàlagbà fi ju ọmọdé lọ. wọ́n fi hàn ni wọn kì í fi lè lọ́wọ́ o. bẹ́ẹ̀ náà ni ọ̀rẹ́ mi tún ní pé bọ́mọdé bá tún wá lásọ bí àgbà náà kò lè lákìsà bí àgbà bàgbà bá tiẹ̀ fún ní tó jẹ tẹ́lẹ̀ ẹkùn síbẹ̀síbẹ̀ tí wọ́n máa gbé lọ́dún àgbà tí kò máa gbékùn ni. bẹ́ẹ̀rẹ̀ ò bá tẹ̀rẹ̀ àní pòwe bọ́rọ̀ bá tọrọ àní pétàn. ẹpin lógúnlógún ẹpin lọ́gbọ̀nlọ́gbọ̀n àwọn èèyàn ti fi àtẹ̀ránṣẹ́ sórí ìtàkùn ayélujára. ṣẹ́gun ṣìgó wà ń bẹ̀ àwọn èèyàn ti fi bẹ̀ ẹ tún fi bẹ́ẹ̀ bá ti fi bẹ́ẹ̀ tún mọ pin ẹ máa ṣe ẹ̀pẹ̀ láwọn mi bẹ́ẹ̀ bá gba ìbéèrè tẹ bá ṣe ẹ̀ dáadáa ó ṣeé ṣe káwò pé ẹ jẹ́ ẹni tó yẹ pé a tún mú yín pé ẹ̀yin náà ṣe jù. ọyẹ èèyàn ara lé ẹyà kíná kan yìí ìbéèrè ká fún yín béèrè àbí ẹ fẹ́ gbé béèrè béèrè lórí èyí tá a ti mú wá kò bá mọ̀ jẹ́ èyí tá a ti mú wá náà ni. ẹ̀yin tẹ́ wà ní abala míì náà tẹ bá fìdáhùn yín síbẹ̀ màá láǹfààní láti ká 0705-5009-49 0809-7009-49. ẹ kásán orúkọ yàtọ̀ sí pé
1: ẹ kásán
0: ọ̀wà pẹ̀lú yín o.
1: pamílẹ́rìn láti omi àdìo.
0: ẹ ṣeun ẹ fẹ́ béèrè àbẹ́ fẹ́ mú béèrè.
1: mo fẹ́ mú béèrè.
0: ìbéèrè kelo.
1: Ìbéèrè
0: 28. Ó ti yá o. Ó yá o. Ṣó ti yá?
1: Bẹ́ẹ̀ni.
0: A kì í mọ̀ rìn.
1: Ó ní ó máa mì.
0: Àgbà tó ní ajá nílé.
1: Àgbà tó lájá nílé.
0: Yes.
1: Ó ń dáàbò bo ra rẹ̀ ni.
0: Torí àwọn kíni.
1: Torí àwọn olè.
0: Olè ò ní jà yín ọlágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹgbà o. Yóò bábo wọn ni pé àgbà tó lájá ńlé kò ní jẹun kó tún máa fọ eegun. Kò yé yín. Àgbà tó bá lájá ńlé ò ní jẹun kó tún máa fọ eegun. N tí wọ́n sọnu. Ẹ kásán.
2: Ẹ kásán.
0: Ẹ ṣeun o.
2: Seyi
0: látasọlọ nọmba wa.
2: Bẹ́ẹ̀rẹ̀.
0: Ẹ̀sùn.
2: Nọmba wa.
0: Ayẹmu nọmba.
2: Ìbéèrè àkọ́kọ́.
0: Ìbéèrè àkọ́kọ́. Ẹ máa gbọ́ o.
2: Bẹ́ẹ̀rẹ̀.
0: Ẹjìn bá yín wá táìmù yín jáde. Ìbéèrè àkọ́kọ́. Ọyà o.
2: Ìbáàlẹ̀.
0: Ìṣèlú àfi táìmù. Ọyà jà iṣẹ́ ti ṣe tán.
2: Ọyà.
0: Ẹni tó ń wo àti sun akàn.
2: Yọ pẹ̀lú sí odò.
0: A kì í mọ̀ gún mọ̀ tẹ̀.
2: Ní ìwúrà ọmọ ilẹ̀ lọ.
0: Ọdẹ ti ń bẹ lórí ẹ̀gùn.
2: Ọfẹ́ sọ ilédùn wa rè orí ẹ̀gùn ló kù sí.
0: Wọ́n gbọ́.
2: Ọfẹ́ sọ ilédùn wa rè orí ẹ̀gùn ló kù sí.
0: Rárá o, èmi ò lẹ́sẹ̀ ọdẹ tí ń sọ ilédùn wa rè kọ́ mo sọ. Mo ní ọdẹ tí ń bẹ. Ọdẹ tí ń bẹ lórí ẹ̀gùn. Ọlẹ́ran ti ń sọ. Bẹ́ẹ̀ ni yóò bó ní. Ọlẹ́ran ti ń sọ. Yóò bó ní pé ọdẹ ti ń bẹ lórí ẹ̀gùn kò ní kọ́ mọ láǹbẹ̀ ọmọ sunkún. Ọmọ ẹranko ni ò ní jáfira. Ẹni tó ṣẹlẹ̀ náà. Ọdẹ tó bó wà lórí ẹ̀gùn ẹ mọ̀ pé tiẹ̀ ni pé ko ye awon meranko ni tanmo ko ja won kule ko pa won danu sugba awon meranko ni won ni jafara e ka san oruko yin ati ibi te tin pe o
3: kola ke pelu lati mokola
0: kola kin pelu lati mokola esun e bere ke lo
3: ken
0: won gbo
3: Ibere
0: kerin ibere kerin ibere kerin eni to pe owo oteru
3: mo ba to ronu mu
0: won gbo
3: en lo wo teru mo ba to fe lo
0: okay a ko ni mo rin
3: kori omo mi
0: kori omo mi ona to jin
3: oni bi to ya si
0: oni bi to ya si ibo le tin pe wa
3: Makola
0: ni. Makola, oti eda ban. E wa gba ticket amala. Se gbo. E wa gba ticket amala, e wa gba ticket amala. Eh, e wa kilo to su se gbo. Esun, esun, esun. Ah, eyin o re beti, o re beti, o re beti, o re beti. 0705-5009-49. E ka san.
4: E ka san e pe to.
0: Oruko yin ati te tin pe.
4: Victoria lati Ajia.
0: Esun.
4: Yes sir.
0: Emu number o.
4: Ibere kerin la.
0: Ibere kerin la 14 kan.
4: Ben.
0: Oya, so ti ya yin. Oya. A ko ni dobale farara. Abi dido bale farara.
4: Kamanga.
0: A o ni ti aro obadi.
4: Any?
0: Ah, ita aro obadi, kati aro ibadi.
4: Kati aro obadi.
0: Eh, ka o ibadi la aro kutukutu, ka o idi la aro kutukutu.
4: Ah, ko ye na.
0: Ko ye yin.
4: Ko ye mi ba se mu yen.
0: Ah, ni fa aro obadi. Ah, ni fa aro obadi ko mo funfun. Ah. Igba teyan ba ji laro kutukutu to won ibadi yo funfun eh abeyan mo ni ah be ni o e ka san oruko yin ati bi te tin pe anti kan de lati no lende oya o ibere keji o ti ya
5: Ya.
0: Owu ti ya gban.
5: La ma ran.
0: Oju eni ma la.
5: Arito.
0: Arito abi ari yonu. Okete jeyin osu wa.
5: Ki la ri?
0: Okete jeyin osu iha.
5: Ki le ni o.
0: Ah. O wa ro bi eko. Okete jeyin osu wa. Ah. Okete jeyin osuwa inta ba je na lasu eh e le je agbado nisin ke wa fe se gake wa re wa nbe abi to ba ye pe wa lagbado loku okete jeyin osuwa inta ba je lasu e ka san mami
6: e lo ka san
0: oruko yin ati bi te tin pe
6: oruko mi da dile ko yoro ke lati lo awe
0: gbogbo awon ara re nko
6: Awa la la se awa gbun baba leni.
0: Eh ko le ba da ni. Ba wa se npe won la mi na npe won ise na won ba lo. Eh npe lodun se se.
6: Oto ise se o gbe wa o.
0: Ami ase. E mu number.
6: E fun mi ni bere kejo.
0: Ibere kejo. O ti mu. Oya o. On leleyin o. Ojo ubirin sora re dejo.
6: Ojo
0: ubirin o sora re di ni. Ejo. Ati mu wa fun itan dowe gan lori eto yi.
6: Ah, o ko won tan. Ojo ubirin sora re dejo.
0: Ah. Ana pare. Oni bomba ti we tan, ko won lo wole.
6: Bawo
0: ti le. Iyawo meji loko e ni. Igba ti Olorun wa kan e to je gege bi iyale. o wa yo ma da yara koja ah ejin lu etan kin wole won okuri temi ro eh o so ra re de junu ejo lo si ma wo ka kiri e ka san Olorun se ka
7: tan.
0: Olorun
7: seun.
0: Ah so pe. Ami keta. Ah. Ibere keta lo bayi. O ti ya o.
7: O ya.
0: Bori ba penle.
7: Adire.
0: Oro ni to bi titi ka fi obe bu.
7: E do na lati so ibi lati joko.
0: Hmm. Ogbon ya bi ona.
7: Ogbon
0: ya bi ona.
7: Ogbon ya bi ona.
0: Hmm.
7: Imo enikan o joboro.
0: Esi ah, imo enikan o joboro bi bo.
7: Eh ni ogbon ya bi ona.
0: Eh.
7: Imo
0: ye yan ko joboro imo imo ran eni ko ko joboro ke se bi o te ba gbo pe pe ototo lese sokoto eshun eyin te wa lori sakan elo jara mo beere pe tan ba fi oju eja ran se si yan kini won so oju eja ki won fi ran se si yan kini tumo re ke loro ti won so ah ah awen ti pe kini o won ti pe kini o won ti pin won ti pin won ti pin en ti ti e ba wa leke ju na ni ma mu nibe ah yesun e ka san
8: e tora mu
0: bo jensu o ta niyan o
8: ati le pa ko ni le da ba la la ta bo
0: e se mo mi
8: a ko mi o ni
0: a so pe
8: Ẹ
0: n gbàgbé tíkẹ́ẹ̀tì yín o. Ẹ ní tíkẹ́ẹ̀tì lọ́dọ̀ mi.
8: Tíkẹ́ẹ̀tì fẹ́rẹ̀ bá ọ̀gá mi.
0: Ẹ̀gbọ́n àgbà. Kò sí wàhálà.
8: Ọya fún mi ìbéèrè keje.
0: Ìbéèrè keje ìbéèrè. Mo ń bọ́ ẹ̀jìn bá yín wá lọ.
8: Mo ń jìnnà o.
0: Àmì ìjìnnà. Sọ ti yá.
8: Mo ń bẹ́lẹ̀.
0: Bórí bá pẹ́ nílẹ̀.
8: Yóò di mi.
0: Orí aláàrú ò ní burú títí.
8: Kílé ọmọ sù.
0: Kílé ọmọ sù. Ọdẹ tó yáwọ́ pípa.
8: Ọdẹ tó yáwọ́ pípa.
0: Àbí tó yáwọ́ títa ìkánnú méjèèjì.
8: Ọdẹ tó yáwọ́ títa. Yọ yàrá àti tọ̀.
0: Torí pé tí ò bá tọ̀ yóò dẹran nídìí.
8: Yóò dẹran nídìí.
0: Báwo ni ẹ má bínú ẹ sí o.
8: Mọ̀mọ̀ mọ̀mọ̀ mọ̀ wà fún wọn ni. Ojú
0: ẹ̀ lè kí ọ. Àbí kò ní tí ẹ̀yìn náà. Yóò bá ní pé ọdẹ tó yáwọ́ títa àbí tó yáwọ́ pípa tí ò bá sọ́ra yóò ta èsì. Yóò ta èsì. Kí ni èsì? Ó ní pé yóò sì yàn ta. Tẹ́ à tó bá ti ràn báyìí bíi kọ́sá ṣe kí ni kọ́dà bọ́n lù ni. Irú ọdẹ bẹ́ẹ̀. Kò ní sígbà tí ọ̀ ní pé ah mo ṣe èsì ni ìsì màmá ìsì màmá ìsì màmá. Ẹ káàsán. Orúkọ yín àti ẹ ti ń pè.
9: Orúkọ mi ni Ọlá Olúwagbẹ̀ngà láti Ondo.
0: Láti Ondo.
9: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ṣeun bí a bá bá mi délé kẹ bá mi kí àwọn èèyàn mi má tu èsì o.
9: Okay.
0: Ọ yẹ jí ẹmu nọmba.
9: Mo bá bẹ́ẹ̀ béèrè mi o.
0: Ẹ béèrè béèrè.
9: Ok. Ẹ̀yà lè bá mi tún òwe ìkọ́mọ pé mo ò láyà òṣùpá tó bá rántí Buga òṣèré.
0: Ẹ̀hẹ́ ṣẹ́rí ẹ kún òbí tẹ wá ẹ lè dọ́ ṣé ń gbọ́ mi? Ṣé ń gbọ́ mi? Ẹ dọ́pù kọ́ yẹn kẹ máa gbọ́ rédíò ìtorí ibi tó wà wọ́n ń bẹ̀ ẹ dọ́pẹ̀. Ẹ tó bá láyà kò ṣèkà tó bá rántí Buga gà kò sòótọ́. Àbí kò ṣe rere. Ìtàn dòwe ni ta bá sì rántí àbágbàgbé àtitú lórí ètò ìrí ẹ̀bá sọ̀run gà ìlú Ọ̀yọ́ ni ìtàn náà ti ṣẹlẹ̀. Ṣé pé òun ni yóò fọba jẹ bí ọba tún yá òun náà ni yóò túmọ̀ bí ọba náà ó ṣe lọ. Wọ́n ṣàǹjayé fàmílétè kí n tutọ́ ń bẹ̀. to wa se le pe se mo ti bo se mo se nu bo se mo se nu ti o kin je ka mo ku eda bi won se mo se na ni won pe pe en ka won mo se be igba ti o ba mi wa de won gbe igbese kan to ku de ka to en ti o ye ki won mu ki won fi se tutu omo ba na ni won tun lo ti won fi se en to ibatan ba be won ra lo se fa gbon mu janu pe ah in ti ga se ku de ka to bi won se gbogun lo ni won je ile garun bi won se mu won pa nipa esi won pa nipa aya en gege bi tan se so o wa de wi pe bo ba laya ko sika bo ba ran ti ku ga ko sire abi ko so to wi pe to ba le ma se gbe to ro bi o se nti omo to ba ti ran ti ru se bayi yo da ko ronu re wo pe awon kan na ti se ru to dagba le ri te pe ape yin da won ko yori si rere e ka san ba mi
10: mo ni di laptop yin do
0: ami o ateyin na
10: eh ni ku ojo to se la gbo olohun ni ku friday na eh ni ku ojo gbogbo
0: ami o a dagba ko se nti o ni ku ebe la nbele mo ni pe
10: ami
0: kagbo
10: ma to ege ma to lo ni gba wa la gbo olohun
0: ami kagbo la tari dada
10: asewa asewa a de ku odun ile o toni o
0: a se opolopo e a se opolopo e
10: asewa asewa baba mi nko
0: won wa dada o won wa bi en akan
10: le won to jo meta o aje de o ma je o
0: awon
10: molekun o
0: ami ami
10: awo lowo iduro ogbo eke tomo ni o mun pe yin lati are to gun lo gewule wa nbadan bi bayi
0: esun esun esun esun esun lejo
10: baba wa ibere omo le to ba le je eleketa eleketo mo ni mi
0: eketo mo ni yin oya o oya o e fun mi ni e jin fun yin ni e to le ngba na e to le le wa
10: oya
0: e pari owe yin ina le
10: ina le
0: ina ile ina ile
10: ina ile
0: eh
10: ina ile jo ni ina ina le to wa jo ni ki se wo
0: ah ina olorun niyan e
10: oge ina ile ina ile ina ile
0: yo bo ni pe ina le lo me oro tabi o me ran ko nbo wa ya kan
10: ina le oto ni oto ni oto ni to mo ta won ti na ni mo ta won ti na ni am ti le du ra
0: esu o ni pe ina lo ah e ka to mo ọ̀rọ̀ yìí mọ pa mí lẹ́rìn ìyìn ọlọ́run ìgbà ẹ̀yìn náà lẹ mọ béèrè pé ẹ̀yìn tó láka kìíní ká fún yín 08097000949 07055049 ẹ má gbàgbọ́ rí 29 august ọlọ́run ní àmàlà first wa ẹ̀sùn ẹ̀yìn tẹ̀tì fún wa pé ká fáwọn ẹ̀yìn náà ẹ̀ṣẹ̀ náà ní tọwọ́ yín pọ̀nọ́gọ́dọ̀ nílùú fún yín jò e ka san
11: hello
0: e le ka san
11: e
0: ka san esun
11: yes sir ka san
0: oruko yin ati teni pe esun
11: omo bolanle lati atere
0: omo bolanle lati atere eyi na je ka je ticket o abi
11: debe mo so pe yin bo lati laruko se ni ki ma wori
0: e ko si wala e to ba lojo on a fun yin o ti koruko yin sile lati atere ololade abi ibẹ ni ko lọ recreation ni ko lọ ibẹ ni ko lọ ibẹ lati pade
11: ibẹ ta wa n pe nọmba ibi mo ti fun nọmba yo lo n pe pe
0: gbe pe ko tun lọ ngba mi ara ẹ ma mo gbe boya mi sibi ti fun wa ni ko si n to se nọmba wa se gbọ wo ki won send message boya whatsapp abi ẹni o mamu pa won ni ko si wala oya o
11: nọmba
0: ibeere kẹfà ibeere kẹfà ẹbẹ ọya ibeere kẹfà lọ báyìí wọn ni pé káríbáwí
11: ó yá dalá ìbáwí lọ
0: ìyàwó ọ̀lẹ là ń gbà
11: a kì í gba ọmọ ọ̀lẹ
0: bí ọ̀bùn ọba mọ èrè
11: yóò mojú owó
0: ẹ pàtẹ́ ọ fúnra yín ẹ pàtẹ́ fúnra yín ẹ pàtẹ́ fúnra yín ọ yẹ fún mi nọmba mẹrin tó parí nọmba yín
12: 45 37
13: jẹ́ mi ń falẹ̀ tẹ́lẹ̀ o.
12: A ti ṣe tẹ́ ẹ bá wo dáadáa torí ẹni tó wà ní agbọ̀n mo sọ fún ó sì fi tó fi ṣe hàn mí. Tá a bá ti ṣe sí
13: wàláì kò ṣe wàláì ní ọ̀pọ̀lọpọ̀ ọba tí
12: ń bọ̀ kò sí wàláì ẹ̀yin ẹ̀lẹ́parọ́ ẹ̀lẹ́parọ́ òun náà sì lè parọ́ àwọn tá a máa ṣe ẹ wá fi nọ́mbà yìí ẹ fi flash mi tí n bá ti kúrò lórí ètò má fi nọ́mbà síta ẹ̀ṣùn. On the 29 Amala First ẹ̀yin lẹ̀yàn wa àwa náà lẹ̀yàn yín o. A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ti ń ṣùgbà wa láti ìgbà yìí. Àmì ò ní ká mọ̀ dárúkọ àwọn wọn lẹ́ni ọlọ́run mọ̀. Ẹ wá mọ̀ wípé tá à ń ṣe yìí a tún fi múnú ara wa dùn ẹ̀yìn náà sì múnú ẹ̀yàn ní sáláì ni o. Iná wà ní tán wo yín lágbára lọ́wọ́ ọlọ́run ọba àmì Èdùmarè. Ọ̀gá mi ti dé sí ìṣe o. Ẹ ṣeun o. Ẹ jí lọ sórí ìtàkùn ayélujára ìbéèrè tí mo béèrè pé tí wọ́n bá fi ojú ẹja ránṣẹ́ sí ìyàn kí ni wọ́n ń sọ. Ẹjọ́ ẹni tí ó bá jẹ́ lórí ìtàkùn ayélujára ẹjọ́ máa fẹ́ kó jẹ́ wípé ẹ fi nọ́mbà yín sọ kí n tó kú lórí ètò. Ṣẹ́gun ṣìgún wọ́n ní pé àròkọ ojú ẹja túmọ̀ sí pé kò sí wàhálà ọmọlára ìyá ẹ̀kọ́n wọ́n ní ẹkú iṣẹ́ o. Ẹ̀ṣùn Abu Ramadan Kari wọ́n ní pé àròkọ ojú ẹja túmọ̀ sí pé kí oní ró sọ́ra kí ẹni tóun sọ́ra ṣe kí onítọ̀hún fi ojú sílẹ̀ kí onítọ̀hún kí yẹ sára kí onítọ̀hún má sun àsùnpiyẹ. Dásúlá Àríkẹ́ wọ́n ní pé àròkọ ojú ẹja túmọ̀ sí pé kíní yẹn tàbí ọ̀rọ̀ yẹn kí ẹni tí a fi ránṣẹ́ sí mójútó kí ó sì rí pé ó yanjú dáadáa kí ó rí dájú kedere. Àyìndé Adéwálé túmọ̀ sí pé mo ti gbà Emmanuel Adétúnjì kí ó fojú kàn mí ní ìtumọ̀ rẹ̀. Emmanuel Fingerlake ó ní pé ẹkú ètò àròkọ ojú ẹjọ́ túmọ̀ sí kí wọ́n wo ọ̀rọ̀ náà dáadáa. Dásúlá Àríkẹ́ Fanlá wọ́n kí mi kọ ọdún ìṣẹ̀ṣe ẹ ṣeun o. Àròkọ ojú ẹja túmọ̀ sí pé ọ̀rọ̀ tí ó ń béèrè lọ́wọ́ mi le kokoko bí ojú ẹja. Bẹ́ẹ̀ni ṣùgbọ́n kí gbogbo ojú ẹja yín le kokoko báyìí o. Ojú alárin òkín le o. Ojú ẹja túmọ̀ rọ̀ wọn kẹ́rí sí kàtó sínú ni àròkọ ojú ẹja túmọ̀ sí pé kí ẹ náà rí pé òun tó okodoro ọ̀rọ̀ náà wò dáadáa. Yorùbá rè é àròkọ ojú ẹja túmọ̀ sí rí nǹkan náà dájú. Àárọ̀ ọmọ kẹ́rí sí kàtó ṣe ni wọ́n gbà á okodoro ọ̀rọ̀ àròkọ ojú ẹja túmọ̀ sí rí nǹkan náà dájú. Káyọ̀dé nu Rasidata Dérìntọ́ káàsán ni lókìtì dúró tì mí gbagba Ọlágúnjú Taiwo Fresti náà sọ̀rọ̀ wọn wà ń bẹ̀. Ẹni tó gbà á rọ́mọ kẹ́rí sí kàtó ṣe ni yóò dákẹ́ ẹ bá mi fi nọ́mbà yín sọ sórí ìtàkùn ayélujára kí lókè ó tó gbé kúrò bẹ́ẹ̀. Ẹ jẹ́ wọ́n wo àwọn tí ó pin jù mo fẹ́ wo àwọn tí ọpin kìíní jẹ́ bá ń wò ó níbi tí ẹ ti máa ń wò ó kí ẹyin táre tó lọ. Ẹ mọ̀ bínú gbogbo ẹni tí láǹfààní láti gbà tí ẹ bá fẹ́ pe nọ́mbà àbí ẹ ní àkẹ́sí kan tí ẹ pè wá sí 08072723 08072723 08 Káyọ̀dé Kọ́láwọlé ẹ pè mí ẹ ṣe gan. Ẹ ṣeun nínú ìjọba ìlọ́rẹ̀ ètò yín ètò wà lówe fún ti ọ̀sán òní ọ̀gá ti dúró gbágbágbá wọn ò sì fẹ́ ṣẹ̀. Èmi ni Kúnlé Fani Ifeanyi TV kọ̀ǹpútà Adáfa tó bá ti di aago mẹ́fà ìrọ̀lẹ́ ẹ pàdé mi àti mouthpiece mi lórí ètò yín ètò wa ẹ bá mi yọ ẹ máa fi nọ́mbà àwọn ẹ̀ǹtẹ́ bá fẹ́ kí ẹ máa fi sọwọ́ ẹ máa gbọ́ 32FM láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ìró ìdùnnú ti bẹ̀ jáde bí ìgbà tí wọ́n bá kọ́ fún yín bẹ́ẹ̀ ni kẹ́ ẹ ṣe máa gbọ́ ìbànújẹ́ ò ní kàn wá kò ní kàn mí kò ní kan ní mẹ̀yẹ ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ mọ̀ bínú Emmanuel Fingerlake ni kó pè mí ó dàbí wọ́n pin ju Káyọ̀dé lọ. Emmanuel ẹ ṣeun ẹ fi nọ́mbà yín sórí ìtàkùn ayélujára tẹ bá fi síbẹ̀ tán màá láǹfààní láti mọ̀ máa lọ wò ó padà àyíntẹ́ mọ́ ní kẹ́ ẹ fi nọ́mbà yín sún ẹ fi síbẹ̀.

0: lẹ́ẹ̀kan sí ẹ̀yìn ara ilé ẹ̀ tún kẹ́bọ̀ padà sí ìkànnì 32FM 949. Mo sọ fún yín lánàá wípé mo ní àwọn tíkẹ́ẹ̀tì mo fẹ́ fi tọrọ lórí ètò ṣùgbọ́n ṣé rí ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín o. Nígbà tí èèyàn bá ní ká fún yín ní tíkẹ́ẹ̀tì tá wa ti kọ gift sí lẹ́yìn tẹ́yìn kan wá ń ṣe láwọn tán tó jẹ́ pé bóyá orí báyìí ni mo ti fún wọn wọ́n sì wá ń gbà á. Àwọn tán bá mi sọ̀rọ̀ lórí WhatsApp tí mo fún wọ́n sì wá gbà á. Tí ẹ̀yin yẹn tẹ́ ẹ̀ bá wá gbà tẹ́ bá dúró ní ìdúró pé ẹ àwọn ìní gift ni kí n wá mu fún yín next Saturday. Ẹ gbà bí mo ṣe sọ fún yín tó bá fi di next week Thursday màá bọ́ sí títì màá kàn ká sí orúkọ yín tí mo kọ sí lẹ́yìn màá lọ fẹ́ lòmíì kó wá. Kò síbi tán ti ń ṣe mẹ́ kí n fowó rẹ ṣí kí n tún fowó ra yàgò lọ́nà. Who does that? Yàtọ̀ sáwọn tó yẹ pé bóyá wọ́n fi owó rà tán fi owó wọn rà tí mo kọrúkọ wọn sẹ́yìn tán bẹ̀ mí pé mọ́mí ibi táwọn ń gbé jìnà àwọn dẹ̀ fẹ́ bá yín ra ticket ẹ má ò rí mà àwọn ìgbà tẹ bá déńjọ́ yẹn náà ni àwọn olè ní kẹ máa dárí bá àwọn ẹ̀pá gbàlagbà nìyí àwọn àgbà lọ́wọ́ yín jọ yẹn àwọn yẹn nìkan ni mo fún ní orí ọ̀fẹ́ ṣùgbọ́n ẹ̀yin tẹ ń wín ta ti sọ fún dẹ̀nẹ̀ tí mo tún máa ṣe ṣe wá rí kó o ti gba tíkẹ́ẹ̀tì tẹ́lẹ̀ kó o tún wá fẹ́ tún gbà lọ́wọ́ mi bóyá ilẹ̀ ẹ mọ̀ ẹ má try ẹ jọ́ nígbà tí ilé kan bá jẹ́ èèyàn mẹ́rin tẹ fẹ́ ká fún yín ní tíkẹ́ẹ̀tì mẹ́rin inú ilé yẹn kò kí ṣe nǹkan tó dáa kò kí ṣe nǹkan tó dáa ẹyọ kan is okay nísìnyí ní ìgbà wo ni a bẹ̀rẹ̀ ibi báyìí ṣe mọ̀ pé kò kọ́ àzùlà wà tẹ́lẹ̀ àwa kò débi ìjọ wo gangan la kọ́kọ́ ṣe the first program ìjọ wo ló bọ́ sí kí ni déètì ọjọ́ náà ẹni tó bá mọ̀ téèyàn méjì bá ti sọ tí ò bá ti mọ̀ màá tún bọ́ sórí ìbòmí ó dàbí pé bami gbé yẹn ó dàbí pẹ́ nìyẹn mọ̀. Hello.
1: Ẹ ká sàn máa.
0: Ẹ sọ̀rọ̀ sókè ẹ ká sàn máa.
1: Ìjọ wo blessing ló ń kí láti Imo State mo kàn ní kí n kí yín ni mà. Ẹ̀ṣin mi tó yẹn mi lè rí gbọ́n bíbá
0: yìí. Okay ma. Ẹ jọ ń jọ wo la bẹ̀rẹ̀ ní bíbá yìí nígbà tí Akode bí ó yá ẹ pè sórí 09062009409 tàbí 07055009 ńjọ wo la kọ́kọ́ bẹ̀rẹ̀ program pa ó dé ní o ó dé jí o ó dé ta o ó dé rin o wọn ò mọ́ o ó yá mo fẹ́ fi ìkan lára ohun àwọn èèyàn wa kan ń bìbà ẹ̀ síta ẹni tó bá mọ orúkọ ẹni náà ó yá bá mi gbé sókè wọ́n sì máa pè tán bá mọjọ́ ta bẹ̀rẹ̀ program bí ìjọ wo la bẹ̀rẹ̀ program ìbéèrè àkọ́kọ́ nìyẹn mo ti mo pinna mo fẹ́ mọ̀ bóyá ẹsẹ̀ máa ń gbọ́ wa lóòótọ́ ó yá.
2: Hi, yours very sincerely, Dean of the old school here. Join me on.
0: Ẹni tó sọ̀rọ̀ yẹn kí ni orúkọ wọn ìkan lára wa ń bìbà ẹni yẹn kí ni orúkọ ẹni tó sọ̀rọ̀ yẹn ó yẹ kẹ́ẹ̀dẹ̀ ó yẹ kẹ́ẹ̀ morúkọ bá mi gbé. Hello.
3: Hello.
0: Hello. Mo ń gbọ́ yín.
3: I'm not here from Sabu.
0: What do you say? I can't hear you clearly.
3: Pamílẹ́rìn látọ̀mí àdìo.
0: Mo níta ló sọ̀rọ̀ ní Pamílẹ́rìn látọ̀mí àdìo. Alọ́ ẹni tó sọ̀rọ̀ ń sìn ta ni ta lẹni náà. Ẹni tó bá mọ ọkùnrin tó sọ̀rọ̀ tó ń sìn. Hello.
3: Hello.
0: Ẹ ká sùn mà.
3: Mo ti ráyọ̀ ní láti
0: bẹ̀rẹ̀. Ẹ̀ta lẹni tó sọ̀rọ̀ tó ń sìn.
3: Tí o mọ̀ bá ọ̀gá.
0: Ẹyin ara ilé ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ ètò tí mo pa tì lánàá ká máa ṣe lọ. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ ètò tí mo pa tì lánàá. Ẹni tí ẹ bá gbọ́ mi dáadáa lánàá níbo ni mo fi àdàgbà ètò rọ̀ sí. Ó yá ẹ pè sórí 09062009409. Nígbà tá à ń lọ lánàá mi ò lè parí ètò tàná mo parí ẹ̀ síbì kan. Ta ló mọ ibi tí mo parí ètò tàná sí? 09062009409. Ta ló mọ ibi tí mo parí ètò tàná sí o? Ó yá o. Ẹniyan ọmọ wù óyá ká lọ òó óyá o. Mo parí ètò tàná síbì kan ta ló mọ̀ ọ́ tó yá gbé yẹn fún mi. Èèyàn kò wọlé ó ti rebété. Ta ló mọ ibi tí mo parí ètò tàná sí tí mo wá fi dágbére pé ìyókù tún di ní èní lágbára Ọlọ́run. Ààrẹ ni tó mọ̀ á jẹ́ wípé ẹ fi ọkàn bá mi lọ ni o. Tẹ bá fi ọkàn bá mi lọ ó sì di ìbéèrè bíi mẹ́ta sí mo bèrè nsìn ó wù mí kí n fún yín ní tíkẹ́ẹ̀tì bọ̀ lórí tíkẹ́ẹ̀tì tèmi ìbéèrè lẹ́ẹ̀ fi gbà á kò dẹ̀ sẹ́ni tó jẹ́ àkóyá ẹni bóyá nìyí mọ̀ ẹ jẹ́ kí n gbé. Hello.
3: Hello.
0: Orúkọ yín.
3: Pamílẹ́rìn láti Ondo State.
0: lato ndo state e pe leo lato ndo state so ndo state let's hello eyan ale ejo je ki ma ba program lo ni ano ngba ti an lo le ibi si mo pari eto tanu si ni wipe mo ni baba omo ti mama e wa mu fe oko to puro omo ko mama eyen baba omo yen wa pe ma yen gangan ipe kan wa ni igba ti won wa debe baba yen ni ko joko o joko won la ba omo yen nbe soro mi ye yin awon de ba mama yen na nbe koji meji won ba omo yen nbe won ba iyawo awon to je pe igba ton ton lopa ma fi awon sile o ti pa keru e o ti lo awon ba baba omo yen gangan nbe awon meteta la wa ni o pe ni Nsola ni mo se wa da yin lohun pe for no reason ko ye kin wa je yin sugbon e be mi eni kin jo kin yoju si yin and muscle ni mo nkan ti mo te fi se pe kin yoju si yin won ba bere si ni be mi ma yin no ba bere si ni be ohun uno do bale uno kunle un be no mo yen bere si ni sunkun o ba bere si ni be ohun e jo nitori Olorun sa e pe mi mo wole ebele bere si ni be ebele ku pale se nbe kini nkan se nbe mi fun gan ni pato lati igba ti omo ti pe omo dun meedogun o kon bo lati school ni osan ijo kan lo ba yo subu yo subu to de ba yo subu ori lo mu lo sile lati gba yen ni are o ti ya mo lo ti dabi pe o ni epilepsy ipe gbogbo o ton wa na le lori pata ko to di pe awon eyan ni e de jade ke ti e fe se le tokini bi ko wa sibi ti awon gbe lo ti won so wi pe omo yin ti se o pa ero mo iseda kan afi te ba ri iseda yen o ti e ba be ko se pe ke wa ri se da yen kan ni ewo e ma binu je tajare omode lo nse ko ni se be mo ti to ma ni ko lo be eyan to ma so fun pe e lo be lagbaja e se hey ko ki se e be you show mo is one of those things I mean you know she you understand you know guy me please ma binu let's forget about it ke se ru e be yen o awon se ranse awon se ni kawon wa be yin won la won akoju si mama e pe e salaye se ri nte nso yi ko iye mi rara e salaye fun mi gangan ki lo sele won ni mama e to wa ku onu ile awon wa se pe ni ngba ti o njoyen to so wi pe e fowo kan bi kan lara hun ta won wa pariwo le yin lori e ta won wa bere si ni se ta won wa bere si ni mo ta won wa bere si na won yen wa se ton wa ti yin mole ton lu yin ni bi eni lu bara yin ton si te fe ba yi omo je ni igba kan koko ba sa sun en ta won wa koku o ta won wa sa lo ta won wa mo ngba to wa ya ti are wa ya gbogbo bi ton wa gbede no ni o ti se nikan la won wa pe ta lo le se la won wa ni boya eyin ni la won wa ni ko ti en se boya la won wa leyin ni la won wa ku wa baba be tori baba e na jade soro ko jade ma wo mo eran gbogbo nkan to nse yi ni baba e se pe yin on na wa ko ju si daddy yin pe ah est ce que ça se fait gbo ko in fact mi o jade lo si bi kankan ma yen ni pe gbogbo bi ta won de won le lo bi kankan won ni ko se pe boye e tawo si let me pause a little bit here boya jeta abi last week mo kori kan funny enough bi ti mo tin fi phone sere mo wa forin yen sori status mi you know because I mean n to ba sa ku yan ku to ba gbadura to ko bibeli to korin to yin lohun logo wa sha ni leave your time now ti wa sha fi se what pleases your mind yeah mo wa forin yen si ma ba benu eni olorun ba si leyin e edu ba ja o oni olorun ba ti se ti e edu ba ja o bibeli wi pe ta lo le fire eni ti olorun o fire awon iseda kan wa ba se da won niyan ogun ko you can't cheat there for no reason o le fi aje won ko lo scot free o e gba bi mo se so fun yin ma kon wo elomi atele basha basha awon mo mi akon tele won te ni bi to ti doju won se nyama erin kon ma npa mi awon kon wa bi se ri individually bolo n se dawa gbogbo wa la ni angeli si wa but so kon ma ndu mi pe at times a lot of people a man se contrary to our angels angeli elomi angeli to n ba elomi sise ko ti se fun desire o ko si dokunle ko bere lowo lorun ki ti eni mi gan who am I tani mi ki lo ni ki wa se elomi kan sa lo ni gburuduku ko ti e boda lati be lowo olorun angeli to n be elomi sise e gbudo paro mo eniyan angeli la ma gbeja yeah elomi angeli e to n ba sise fura re lo je ewo ogo tangeli yen fi sile fura re lo li angeli e pada seyin ask me why iseda si olorun da he or she ko gbudo fornicate yeah emi ni agbere emi ni panshaga bi a se seda e ko si ni irin ajo e sugbon gba si o mo nko to ko sa ntele basha basha basha basha basha elomi e gbudo pariwo mo te ba pariwo mo angeli ya bi seyin pada ah ah o e tariwo elomi e gbodo pa iro mo te ba paro meyan e be not talk se ba fi paro mo eyan ti o mi fi bo loju e to wa nso fun olorun pe ah baba adabi ti mo ba se nkan to ni mo se yi e gbo nkan ta mama wa so ni won ni adabi ja oju epe lo be ni eyan wo sele kan to sele e je ke to wonu eto tori pe fe fa won eyan ni nkan you want to dash them something e wa re ni kan gbo gbe se pe abiya mo to so ki abiyamo wa la enu emi o ni se pe lori oto ko ni bi mo se nfun yin ni kini yi o te ba se temi o e jere omo yin who does that I want to say mistake pe awon omo yi gan ini oluwa ni wa wa kola ni won o ni omo ni ini oluwa o ni omo inu si ni ere e olorun lo la awon omo ta n gbe se pe fa olorun to wa la awon ni my own inheritance leyin kon gbe se pe is all right o ti ye ko ye yin isede lo mi they don't cheat him or her no I can't so follow pe olorun ori mi o mi de yanyan je o but to ba je pe awon to yan mi je to ba ye kon yan mi je owo elejo wa but ko ye elo mi ti je egun moyan ni ya se nje un ti o ye ka lo mi to bo ti towo bo e wa wo omo kekere yen at her age o paro omo over 40 something year old ma yen la won sun ekun awon fa so ya mo ara awon lorun pe se ti mo ba se kini iloku e wa wo wahala to mo yen ko si awon parents e lorun ma yen lo won expect ma yen ni won wa ni okay kon ni ko mo yen lanu soro ki lo n se fun they want ta won ti pade ni ko ti gba to won wa koju si ngbo o ni ohun kan lai kan ni won won se nkan kan fun won se nkan kan fun en to un expect ki mommy ohun fe ko na fe okay ah olo wa ni e ba mi pe lowo e ta lo expect ki mommy e fe en ti mo expect ki mommy fe en to lowo to po to ye pe won a gbe mi sinu moto e wo ero omo yen at her age ni igba to ti wole ton ti jo mu wole ma yen e wo nkan to mo yen si nro sokan then ejo yin te pe wa te so wi pe ko puro omo mi ni nibo le ti ri iro to pa mo mi abi o kan abun lo wa fe dan re so fun yin ibe ni mama e ti wa kunle mama yen wa nke mama yen wa mu diary to ko si all the plans bo se fe paro omo ma yen won lo wa mu jade won ni ma yen wa woju won pe in fairness to everything that is good mi o lobby kankan tori e won ni babe ni gbogbo research yen la won se won no se pe in fact ko se pe boye mu nkankan dani te fi se pe fun ipe but won ni ka lo be yin eyin ara ile e gbo ton ba ni kan lo be eyan bawo no se nbe eni ton ba ni kan lo be eni ton ba ni kan lo be ton ba be assurance wo ni eniyan fi mo wi pe won dariji ohun ti mo nlo niyan o a lot of you e ti rolu awon si o ye ke rolu loju ara yin it is true everybody is a child of god bibeli gan so o so fun wa oni ko ki se awon ta awon yi o omi ara ti eje olaun ko la nja bara majija ka di o awon gan ko o oni awon alagbara ibi okunkun aye elomi e mo jeje lo nlo awon se ma won teru won ma nba mi ju awon to je pe won quiet ton ki soro I don't really fall for them yeah I understand ke yon quiet you te yon ba ti quiet for my liking mi ni close mo ko se pe mo ni ke yon be ko ma yan yan no awon kan wa be gba won lesi won rerin be bu won ni soro ṣugbọn gba ton ba ma fun yin lesi oro yin le je leyin osu mefa they have just few words on so loro pupo yato sawa bin ba ba yon ja wa ti ri in me I don't hide my feelings and I don't know how to hide feelings let me ah that be pe bin gan ti ateni kon tin fa nkokon e ri countenance oni but teyin o ba de teyin ba ri mi tin ba love e wa ti mo pe no that be pa nti like e o but awon ko wa when they like you don't know when they affecting you don't know won kon ra won wa highly reserved won kon ra rerin ko ye yin you know wa very sure ba kon sa se won lo iru awon yen mi se rubi won lara won lisi ore mi because en to da ke jeje e mo teni to nse won ti ni kon bebe nsin ma yen de so o ni looto ati lododo mommy ebe won ba tun je die roku ibi se fe le da ohun duro but awon kokan to mo pe laye ore ohun timo wa ba ohun ohun wa bi olorun se da ohun ohun fe ba fira ohun se pe ore yen ni eh don't do that but I can't do it and I don't even do it asiri se wa tu e wa ni kon bebe ma yen de ni won se kokan fun ma yen ohun ti dariji e gbo ni inu sale okun ma yen gba ti ma yen kokan ba mi soro ah oni mo ni ma gbesan mo ni resan o le tun fe gba ah oni se bo se bi mo ni se olodun ti gbeja yin ja e dariji in te mi wa se fi se ton tori mo gba yonda lowo won ni pe ti eyan ba se n ton ma ni pe lo be lagbaja en te tun dagba ju wa lo en te tun loye ju wa lo a fe ko eko lara program yi ni ton ba ni ke eyan lo be eyan pe ah oruko Jesu ah mama e se nikan e se e lo be ko dariji yin e jo ma ati sa bawo le yan se nbe eyan ti o ton ni eyan se teyan nbe to de dariji teyan de mo wi pe teyan de confirm pe ya o ti dariji emi ti se oju opo sile gbogbo ti to wa ngbo mi e ba mi kilo fa awon omo yin le ma so fa awon omo mi o ṣọ́ra ẹ̀ sórí gbogbo àwọn tó ń rìn kiri lójú títì yẹn ojú mọ́kọ́kadà má gbé ẹṣubú ojú mo fẹ́ wọ márúwá lẹ́jọ lẹ́ni o mo fi kírísì ẹ kìlọ̀ fáwọn ọmọ yín níbikíbi tí wọ́n bá wà kán ṣọ́ra wọn individual ọlọ́run dá ẹlòmíì kò ṣe pé bóyá ó ní nǹkan kan kò ní nǹkan ẹlòmíì ò ní nǹkan kan o but ìṣẹ̀dá ẹ̀ àti àwọn áńgẹ́lì tó ń bá rìn do my prophet no harm anointing yen lo n gbe kiri egbon tolorun so fa abraham ni o le n to ba gbere olohun afire o le n to ba buku fun olohun abuku fun so ba wa je pe iru anointing ti olorun ni ko ma ba abraham sise to ba je pe o lo n be niyan sise nko eni to n gbe se pe so mo pe o le ma soro but akosile ti wa pe en to ba gbe abraham re olohun olorun fun awon agbere only but iwo to ba wa bugun fun abraham olohun abugu fun e to ba je pe ru anointing abraham lo nbe niyan sise nko how will you know this is it won ti ni kan lo bebe o tadi yen ni won o seun sugbon so dokun won emi ti se oju opo sile e je ka keko nitori boya re ni to ngbo wa na to setan ni ko lo bebe eni ton ni ka lo be bawo la se mo pe ton ninu e bawo la se mo pe o dariji wa ta lo wa loju di lo n pelu mi hello
3: ẹ
0: bá mi sọ̀rọ̀ sókè mẹ ká sàn.
3: mi ti sọ̀gbọ́n jọ bí látàwọ̀ tán.
0: mo gbọ́ yín mà.
3: ẹ ò fi mi dùn pẹ̀lú program tẹ ṣe lé ní o ẹsẹ̀ tí máa ń ṣe náà tẹ́lẹ̀ tí máa tọ́ tẹ́lẹ̀ tẹ́rì ó máa kọ́ gbogbo àwọn tó máa ń ṣépè ó máa kọ́ wọn ní ọgbọ́n àwọn tó máa ń parọ́ mọ́yàn ọrẹ mi náà àwọn ọmọ mi gbọ bẹ ṣe lẹ sọ fún àwọn yẹn rẹ náà sọ fún ọmọ mi ó ṣe gbogbo yẹn lẹ ṣe yẹn lẹ ṣe pẹlẹ o ṣọ ti ẹ mà ẹ lo mi wà tẹ ṣe pẹlẹ o tó bá sun ẹkún tí má sun ẹkún onítọ dáná o tó ẹ wọ ọpọlọ yóò ní jọba o
0: ẹ ṣe mà ẹni tó ní ká lọ bẹ yín aráalé n tí mo fẹ kẹ bá mi dá sí nìyẹn mo mẹnìkan ó rẹ̀ ń sí ẹmí sí mo níyẹn ó ní tó ń bá fi omi jẹ́ gbàdúrà nítorí èèyàn tó ń wà ní orí eékún òun tó ń fi ẹjọ́ èèyàn sun ọlọ́run má mi gbé fóyín hello hello ẹ káàsán sáàmù wa pẹ̀lú yín sàyẹ sà.
4: Ọ̀gbẹ́ni Táyọ̀ Adéníran láti gbọ́.
0: Ẹ ṣe.
4: Tí ọba ṣèyàn tó bá ní kó lọ bẹ̀.
0: Bẹ́ẹ̀ ni sà.
4: Ṣẹ́rí ẹni tí èèyàn bá lọ bẹ̀ tó bá dáríjì yẹn.
0: Bẹ́ẹ̀ ni.
4: Ntálẹ̀ lèèyàn mọ̀ torí yá sọ fún pé òun ti dáríjì ọ̀tọ̀kọ̀tọ̀kọ̀. Tó bá dẹ̀ sọ pé ó ò ṣẹ̀ mí ṣùgbọ́n ẹlẹ́dàá mi ló ṣẹ̀ but ẹlẹ́dàá mi ti dáríjì ẹ̀. Ó ti tọ́. Ẹni lè fi itọ́ tún fún sí inú.
0: Exactly.
4: Ó tún kọ́ padà dé sá or something like that. But ẹni ní àgbáríjì yẹn tọkàntọkàn láti inú ara wá àti inú ọkọ̀ wá pé mo ti dáríjì ẹ̀ ọlọ́run bẹ̀rẹ̀ níbi pé mo ti dáríjì ẹ̀. So for that ẹni ẹni ti ní fear of mind ni.
0: Okay sir, ẹ ṣe sir.
4: Ẹni tó wọ́n wá dáríjì yẹn gangan kó máa wò ó pé ìwọ nígbà tẹni dáríjì òun ṣe kọ́ lọ́wọ́ náà ọlọ́run rẹ̀. Kó dáríjì
0: mi padà. Ok ẹ ṣe sà. Ẹ jọ sà irú ọkùnrin tí a wá pa irọ́ bàǹtàbàǹtà mọ́ tí family sá fún wọ́n tán bá pẹ́ nìkan pé sísá mi lágbára ọlọ́mọ bó wa kí yín lọ́la wọ́n tán bá ti dé báyìí ní gbogbo àwọn ọmọbìnrin wọn ó sáwọ́ yàrá pé ó dé àgìrì já nọ́mbà ó dé hello.
5: Ọba wọn.
0: Ìdòwò ògbó.
5: Ẹ kú sí ọpọlọ. Ẹ̀mí bàjẹ́. Òbí ìyá mi. Awó lọ́wọ́. Ìdòwò ògbó ẹ̀kẹ́ tọ́wọ́n látàrí gbogbo ló gbẹ́wé ń bára. Ẹ ṣe àná ìyá mi ẹ ṣe gan. Akẹ́ àwọn tó fún wa náà mọ̀ ní dààmú.
0: Ṣọ́ṣàfì tíkẹ́ẹ̀tì yín jíṣẹ́ fún yín lé ìkẹta ọmọ.
5: Bẹ́ẹ̀ni. Àwọn àmì ti láwọn ìpẹ́lá ta kan ẹ ṣe gan. Ẹ ṣe gan wa. Ṣé rí lórí nǹkan tí ẹ ń sọ yìí? Ṣé rí kò dá kí ẹ bá ṣẹ̀? Ṣé ẹ lè bẹ́ẹ̀ ni kó dẹ̀ gbọ́? Torí bí o ṣe ayé èmi kankan mo fẹ́ fi ara mi ṣàkàwé báyìí mo wà lẹ́kọ̀ọ́. Ẹ ń bá fọwọ́ kè mi. Mo gbé wá bèmí lèmi ò ní sọ̀rọ̀. Kéèyàn náà mi báyìí sì ní fọwọ́ ra bẹ̀. Lórí eyín ìgbà yẹn láti wà ní à ń ṣe bọ́ọ̀sì ìgbà yẹn. Lórí ẹ̀ kí ẹ ṣe gbogbo èèyàn lè fọwọ́ kàn. Kí ẹ ṣe gbogbo èèyàn lè yàn dàn. Ẹ bá sì nà yàn tó bá gbẹ́ bẹ̀ kéèyàn bẹ̀ dáadáa. Kéèyàn lọ mú yẹ̀ kẹ́ kó bẹ̀. Tó ní òun bá fi lè sọ̀rọ̀ kéèyàn bẹ̀ dáadáa ni o. Ẹ kú ṣe pé tù.
0: Ẹ ṣe.
5: Òní bàjẹ́.
0: Ó dàbí pé tí mò ń sọ fún ẹ̀yìn ara lé. Ó dàbí ọ̀tọ̀ ni tí mò ń sọ ọ̀tọ̀ ni tẹ̀ ń fi a ní. Ẹni tí èèyàn ṣẹ̀ tí wọ́n sọ pé lọ ọbẹ̀ lágbájá. Àbí tí ìwọ gangan tí wọ́n sọ fún ẹ pé ẹnìkan ṣẹ̀ ò tí ì dáríjì. Ó dẹ̀ dáríjì. Ẹni wọ́n sọ pé ta ló ṣẹ̀ mí náà. Mo dẹ̀ ti dáríjì gbogbo àwọn tó ṣẹ̀ mí o. Báwo lèèyàn ṣe fẹ́ mọ̀? Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Dẹni irú ọkùnrin tí ọ̀rọ̀ kàn gangan yìí. Báwo la ṣe mọ̀ wípé àbáwo la ṣe fẹ́ mọ̀ wípé lóòótọ́ ó tán nú ẹ̀ ó dáríjẹ nìyẹn. Ibi tí mò ń lọ gan nìyẹn o. Ẹ̀yà orebete. 09062009 kí ló ṣe yẹn? Okay 07055009 tàbí 08097009. Hello.
6: Hello.
0: Ẹ kàn sàn.
6: Ẹ káàsán ẹ kú iṣẹ́ o.
0: Ẹ ṣe.
6: Ìwọ ọmọ túbọ̀ tẹ̀yìn síwájú o.
0: Àmì.
6: Lóòótọ́ ó dá ọdẹ bàbá gbá ẹ̀bẹ̀. Ṣùgbọ́n ọ̀tọ̀ ni forgive ọ̀tọ̀ ni forget. Lóòótọ́ ó lè dáríjì bàbá lè dáríjì by mouth. Ṣùgbọ́n nínú ọkàn rẹ̀ àbá yẹn wà nínú ọkàn bàbá yẹn.
0: Ok.
6: Ṣé mọ̀ pé ojú ara kò lè dojú àbá ò lè dojú ara.
0: Bẹ́ẹ̀ni.
6: Kò sígbà tí bàbá yẹn á máa rántí ṣé ìyàtọ̀ jẹ́ ni kò ní rántí ni. Ìgbàgbé wo ni ìdáríjì wo nìyẹn? Lóòótọ́ fi dáríjì pẹ̀lú ẹnu o. Ṣùgbọ́n nínú ọkàn. Forget and forgive and forget. Ó ṣòro.
0: Ẹ ṣe mà. Ẹ ṣe mà. Hello. Ẹ káàsán mà.
7: Inú mi dùn sí mo wọlé lẹ́nìí for the first time.
0: Kí lorúkọ yín mà?
7: Oyeniyi ni Margaret.
0: Margaret Oyeniyi bo le gbe.
7: Apata wire and cable.
8: E jo ma se le wa gba ticket amala kan lojo Monday oye.
7: Awa gba ma.
8: Oyeniyi ma ji.
7: Se baba ni ti omo yen puro omo yen. Lati nu won wa. Se mo pe won sukun jo toro yen sele.
8: Be ni.
7: Ti bo tun wa fe dari ji pada, won sukun wa de ni kokun de kan gbadura fun.
0: Okay.
7: Olorun le gba koso lati be. It is well.
0: Eshima. Ojo Monday lago kan. Ojo Monday lago kan ke wa gba ticket amalayin. Eshima. Yes ma. Eyin kan na ba mi so lori WhatsApp. Mo ti text yin pada. Eyin communicate wa lola. En te ba tun fe ticket amala kon se gbogbo eyan ni ma fun o beyan 40 ba bo ba se wa ni o. Soro mi si eyin. E ba mi so lori WhatsApp yo. Ti mi ba ti da yin lohun pada ipe ke wa. Ibi bayi jina beyan ba wa. Well, owo mi ma re funfun nene ni o. Lucky wa tun ba mi gbele ijo. Hello. E si wole. Jo ba mi gbe ile is okay. Hello ma. Hello.
9: Hello.
0: E ka san oruko yin ati te tin ba mi soro.
9: Mo ba yin soro ni kini ni mo wa ba yo ko ye osa.
0: Okay.
9: Agbole ajalaru.
0: Okay. Ah, agbole ajalaru lopo.
9: Be ni ma, eni ni gba kokon ti ma kokon pe si lori program yin ma.
0: Like seriously?
9: Be ni ma.
0: E ba mi da seto.
9: Sherry, itumọ nkan ti en ta ti so ni bi pe bawo na se fe mo bi pe boya kan ba dari yen ni yen ni bi pe ma yen gege bi oro ti ya kan so ton se.
0: Okay.
9: A fi ekun yen a fi sadura fun. Wa wa ri yato.
0: Okay.
9: Wa wa ri yato nigba to bi je pele da ni yen olose. Ta mo fi se pe fun. So kini ma yen wa se adura fun iyato a wa wa nigba to bi je pele da ma yen olose.
0: Ki loruko yin?
9: Gege bi kan ti mi ri. Balugu
0: Dodon dawa abi
9: be ni ma Balugu D1
0: Balogun D1 nbo le lengbe
9: agbole ajalaru
0: oke se ni abi opo
9: rara be ni ma opo ye osa
0: e je kin ko ye osa e wo mi ojo Monday lago kan en ti mo nfun lowo lowo yi ojo Monday lago kan te ba wa Monday te ba wa Tuesday le ba le mo e gba mo se so o.
9: Hello ma
0: yes sir.
9: E jo ma keri mi ti mo ba yin soro yin se ni mo o su ka keri ni be to ni bi se kan ti mo lo be ti mo le ma sara ni jo Monday yen
0: because
9: only possible ko je ko jo Sunday ni mo lo. E jo ma
0: ke wa ni kan se si kin forget ticket
9: e wi pe boya ke ba mi postpone
0: dijowo.
9: E jo ma
0: dijowo
9: O le je go bia di jo Thursday ma.
0: Okay, Thursday.
9: Because Olorun da ni bi ki mo ti fe lo be ni en sise.
0: Mo Thursday mo ti ko Thursday si mo fun edi Thursday. Leyin Thursday ma wa Friday o. Afati ni. Hello.
10: Hello ma.
0: Oruko yin ati te tin ba mi soro.
10: Usman Baba Sunday lati Elewo.
0: Ah, Usman la aro.
10: Eba mi da se to. Oni kyan to le mo pe ni yen. Gege bi tan tin so ti mi to ri nbe ni pe bi won se awon daddy tin yen.
0: Be ni.
10: Ta ba mu bi wa pe Christian ni won ati Muslim.
0: Okay.
10: Ta bo Christian gbe bi ba won tin pe Buddha ni.
0: Okay.
10: That it took a second to be sure fun.
0: Okay.
10: I'm going to Muslim to get the Quran.
0: Okay.
10: To be sure fun.
0: Okay.
10: So you have to check here. I want to know Torah for original. No, come out from Bale. So we can not know where the daddy is going.
0: Usman, elele buleng be.
10: Be ni ma. Moni pe ni ga uju.
0: Wow. Shema re ni waba yin ba ticket yin lojo Monday.
10: Ma wa yin ran ma.
0: Te ba wa fe ran yan yen e se suru o. E fun mi ni number 4 to pari number yin
10: 5221
0: so ti ma se tan se bi number mi wa lowo yin
10: eh be ni ma
0: eke wa test mi tori eni yan mu phone da ni a pe yin bayi ti ma ba yin soro kin to le fi fun ticket de lowo
10: o o da ise ma o e se po ma
0: yes ma yes ma. Who is going to be my last caller for today? Hello. This is going to be my last caller for today. Hello.
11: Hello, sir. Hello, ma.
0: Eba mi da se to.
11: E ko se we pataro o.
0: E se.
11: Ilosho Olorun, ajo ire Adewale lo ma ni soro lati Tipa garage.
0: Oh, evangelist. Pastor Adewale. Abi.
11: God bless you.
0: Se ele jamala.
11: Oje wa na ni.
0: Oje yin ni ah, ilosho Olorun ki ma fodi ni ilosho Olorun lati Tipa. Lati Tipa garage. Lori ta challenge je nkori ta challenge si en lojo Monday lago kan e wa gba ticket amala kan
11: o Olorun arun alowo eni yen
0: be ni
11: gege bo se so idariji tokun tokun
0: be ni sir
11: o ma un bibili so wi pe irotinuje ati irora aya
0: be ni
11: ba ni idariji ke se ori ahun
0: ah mi le so fun
11: o ma lu ilulu mo kan ronu kan de bi pe omi abo loju won
0: hmm
11: mo se so yen won ma ronu kan de pe atun mu omi je jade loju won so iyen lo le iyen lo dari je tolorun ma nfe niyan so leyin yen a se a pray fun ba pe kese ni won ta ipo lo to ni won le foro lohun le foro lohun bo
0: yes
11: to ko muslim ni won le ba soro lohun sugbon idari je yen ma mu o ma mu ogbe oko wa fun won
0: pe
11: yes iwo ra aya wa fun won ehn lati le dari je tokan tokan iyen ni olorun ma fi dari je taye ma tete siwaju e ma mo se loruko oluwa ni sise ma loruko jesu
0: e se mo mo lori odabo sir yes sir ah o ye ki o pe marun to ma win tickets lo mi le ni 1 2 3 4 o ye ni yi ma grace latapata balogun d1 lati ye osa the usman elebu 5221 lo pari number 1 then pastor adewale orita challenge jenwo hello
12: Hello, mommy. Ni e kaso ma.
0: E kaso, ki loruko yin?
12: Oluwa ti blogger ni ma.
0: Ago mele no ma nbere ki lati se?
12: Ah, ago meji abo ni gugun ti be 2:25 p.m. bayi.
0: Okay.
12: Ki
0: loruko e?
12: Oluwa ti blogger ni ma.
0: Tobi kini, kini sani me?
12: Ajayi, Oluwa ti blogger, Ajayi.
0: Ajayi, okay.
12: Ben.
0: Number meni to pari number e? Ni bo lo ngbe
12: 5:09 Ido
0: bo
12: lo go e room 1:05 lo go
0: to ba si di Monday ago kan ko wa gba amala ticket
12: okay mo be
0: all right all right my dear time mi ti lo eyan ra le mo lore o e se gan ni pade mi pelu sudi ni ola ni ago meji abo lagbara lowo olorun ile jumare omo yin ore yin ololufe yin oluwa ye mi si oba obirin ori afefe emi se ri pada lo sile mo ni damala ticket ori whatsapp ni or whatsapp ni mo fe treat by 08166756685 08166756685 e wa gbo mi daada awon to ba mi soro lori whatsapp mo da won lohun pada mo fun won ni time ton fe wa ti mi ba de lohun whatsapp please don't bother to come fine you odabo

0: together.
1: Mami, tẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn. Ẹ wo, ó mọ́ gidi gan ni.
2: Ó lè wọ́n lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
3: Bẹ́ẹ̀ ni o.

0: emi o ti mo oyinbo pitipiti sugbon to ba nwa itumo elede yoruba awon to sakoso bola lafese gba lori ede nigeria awon olomu bi ti ara won ti o ku si loni tori pe won o loju orun mo lati ana pelu gbedeke e ti la kale fun won irojo n teni lowo je ko di mimo wi pe ipe to te won lowo agbe ifiranse ile to te won lowo ni pe kiko wa won ki won bale silu abuja iyen loni lati wa koju en to je olori osise fun ijoba apapo ri ede nigeria tori di mi ko bi ko se nitori ya lase yori awon egbe agbebolu ti won sakose lori ngba pe boye se awon okunrin be na lo se awon obirin be lo tun se awon oje we lori ede nigeria na e to fa to fi je pe igun meji won le lo sinu dije fe agbaye sugbon eyin to n toni lowo leni je ko di mi mo pe lati owo ago mokanla loni ni ago en to je are fun ajo to na igbara ifese gba lori nigeria ibrahim gusau atun ati akowe re sanusi lagowo oti lomo eyin to si wole mbe won o gbe sugbon ni kopẹ ni bi wakati melo kan seyin o ni loyin je ko di bi mo pe yato si pe won pe won ki won pade labuja a n gbe firifiri pa ko ni lo looto be pe awon kan o lo lara awon to sese ki won ma lo o na ni fọnra eyi to bode ni bi wakati melo seyin to se afihan ibrahim gusau ni bi ti a ti so pe awon se idanileko kan atohun atawo eyan perete kan ti a jo joko sibe bakan na iroyin fi toni leti bi pe o sese ki ijoko ti ere ti labuja a ti gbo kankan lori e ni pa pe kan wa pade to je olori osise fun ajo to dari fun orílẹ̀-èdè wa nàìjíríà amọ́lóyin tó di mímọ̀ pé nínú ìwádìí ibrahim gusau ti kó àwọn èèyàn kan sí ìpínlẹ̀ kano eléyìí tí wọ́n ti ń gbaradì láti jẹ́ pé wọ́n gbàbẹ̀ dé ìlú katsina wọ́n mọ̀ mú ọ̀kàyẹ tí àwọn arábí tí wọ́n jẹ́ wọ́n mú wá fún akọ́tọ́ pé tòun parí ìrìnàjò tó fẹ́ rìn lọ sí ìlú katsina òun náà ni ìdíje ti alan tí wọ́n máa ń gbá ní gbogbo ìgbà ìyẹn ní ọdọọdún kó tó di pé sáà ó bẹ̀rẹ̀ ìdíje ọ̀hún tó gbé gùsà náà rú òun ni wọ́n ní wọ́n torí ẹ̀kú àwọn èrò láti ìpínlẹ̀ kano kí wọ́n gbàbẹ̀ lọ sí katsina ṣùgbọ́n báyìí ná wọ́n ní káwọn tó wà ní ìpínlẹ̀ kano kí wọ́n ṣe ráró ná bóyá kí wọ́n mọ̀ ti tẹ̀síwájú lọ sí ìlú katsina torí bẹ̀rẹ̀ àṣekágbá ti fẹ́ wáyé àwa tí ì lè sọ bóyá kì í ṣe àṣekágbá nìkan torí a tún gbọ́ wípé níbẹ̀ ni wọ́n ti fẹ́ fi ọ̀rọ̀ léde wọ́n sì fohùn kún pé àwa fẹ́ tí ẹ̀ gusau máa tẹ̀síwájú anígbàgbọ́ nínú rẹ níbi àṣekágbá ọ̀hún ṣùgbọ́n pẹ̀lú ìpè eléyìí tó wáyé lánàá bóyá lọ bí ìpàdé pàjáwìrì àbá ti pẹ̀lú ẹ̀ tẹ́lẹ̀ wípé a ṣe ìdánilẹ́kọ̀ọ́ nílùú Àbújá eléyìí tí fọ́nrán rẹ̀ tó bóde àmọ́ bá a ṣe ń gbọ́ báyìí àní ò sì kọjọ́ bí ẹni pé gusau àbí akọ̀wé wọ́n wà níbi ìjókòó eléyìí tí iléeṣẹ́ rẹ̀ ti hàn pé ìjọ ń bẹnu ròyìn ọkẹnu gan bẹ́ẹ̀ la gbọ́ pé àjọ ICPC àti EFCC wọ́n ti ní bílíọ̀nù 12 owó ojú òní eléyìí tí wọ́n ní wọ́n fi ràn wọ́n lọ́wọ́ lórí àjẹmọ́nú àti owó ọ̀yà àwọn agbábọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà pé kí wọ́n mú ìwé dání kí wọ́n fi sọwọ́ sí àwọn lórí bí ẹ ṣe ná owó òun láti ìbẹ̀rẹ̀ tí ẹ dí òpin ìròyìn tó fẹ́ léwura jù lónìí náà nu pẹ̀lú àjọ ti NFF bẹ́yìn bá ń jẹran tẹ́ ń fẹ́ dọ̀ lórí òróró ẹ jẹ́ kó mọ̀ pé àwọn kan ń bẹ níbi tí wọ́n ti ń sálà sùgbà báyìí lórí ibo làwọn bọjá àti ibo làwọn gbègbà torí tó bá rí bẹ́ẹ̀ tí iléeṣẹ́ rẹ̀ bá sọ inú tá ń gbọ́ ni pé wọ́n ní kán máa bọ̀ wá buwọ́ lùwé pé a ti kọ̀wé fipo wá sílẹ̀ tí ò ju wákàtí 24 lọ oṣù kẹsàn-án ní sì ń bọ̀ lọ́nà wípé wọ́n ṣe ètò ìdìbò míì ṣùgbọ́n lára àwọn tí wọ́n fẹ́ dìbò náà làwọn tí wọ́n tàn sílùú kano yẹn ọ̀rọ̀ tó kẹ́nu ní mi ilé sọ́tọ́ lórí rédíò a máa tún pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ kó má dàbí pé tá a bá sọ níbi tí mi ọba jáde wọ́n ti wọ́n gbọ́dá sí lábàdá bí òkun rọ̀ ṣùgbọ́n níbi tá a jókòó sínú ọ̀lẹ́ tòní yàtọ̀ sí pàmò káràkátà a tù pẹ́rẹpẹ́rẹ́ ẹ káàbọ̀ sí kulu 32 FM 94.9 nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá mọ́ lórílẹ̀‐èdè náà kí ni tó ṣe irúfẹ́ ẹ̀ṣẹ̀ tí àwọn tó ń darí bọ́ọ̀lù nàìjíríà ti ẹ̀ṣẹ̀ lòun náà ṣẹ̀ sí náà bá níkọ̀ gbọ́dọ̀ dórí pápámọ́láyé ẹ̀ nkóró ó ti lọ ti ẹnu.
1: ridwan adekunle clement kin kabo.
2: rafael rambali lorúkọ tí mo jẹ mo kin kabo sórí tọwọn rẹ.
3: islami ọlajumọkẹ busari lorúkọ tèmi ẹ kabo sórí àkọtọ.

0: ìrọ̀rùn dé.
1: Ǹjẹ́ wọ́n wá ọ̀dọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ tó ti tún fóònù rẹ ṣe?
0: Bóyá iPhone tàbí Android.
1: Àbí na wey to unlock your phone dey bother you?
0: Don soft o.
1: Make you jolly go Real Phones Repair and Unlock Services.
0: Níbi tá a ti fi ṣe tútù fóònù àti unlock services rán,
1: kò tán síbẹ̀ o.
0: Bẹ́ẹ̀ la tún ta phone accessories lónìí rọrùn bíi power banks, chargers and charging cables, earbud tàbí headphone.
1: Wey to.
0: Àbí na ring light or tripod you wan buy?
1: Everything dey there gidigba wey plenty.
0: Original and affordable.
1: Our address nko.
0: Number 31C, Nipos Shopping Complex, ní Dojúkọ Cocoa House. Kẹ̀ tó wọlé lẹ́ẹ̀tì kan wá lápá ọ̀tún yín.
1: Tẹ̀bá tún wá wọlé tán.
0: Ẹ ó tún kàn wá kúgú.
1: Lápá ọ̀tún yín bẹ́ẹ̀ náà níbẹ̀ bá ṣe ń wọlé.
0: Tolóńtoló wà rèé o.
1: 0706-436-8169. 0706-436-8169. Real Phone Repair and Unlock Services.
0: Ojútùú sí gbogbo ìpèníjà fóònù.
2: Nílẹ̀ ìbàdàn iná ni a ti gbẹ́sọ tó dúró rekete báyìí. School uniform, sportswear, àti general wears lóríṣiríṣi. Wọ́n gbẹ́ tó dúró tán tó dàbí tòkì òkun ni. BK monogram and printing. Ẹ̀kú iṣẹ́ ọjọ́ ti pẹ́ tá a ti ń wárú eléyìí nílẹ̀ ìbàdàn. Ká fi logo sára uniform school kó mọ́ dàbí blue bala. Bóyá uniform ilé iṣẹ́ ni àbí sportswear lẹ́yìn tí ẹ fẹ́ rán tẹ́ dẹ̀ fi logo school yẹn sí. Ká fi picture dára sára aṣọ lóríṣiríṣi. Ilé iṣẹ́ BK monogram and printing. Àwọn gangan la fi rán. BK Monogram and Printing sọ̀rọ̀ ọ̀tọ̀. Akọ́ṣẹ́mọṣẹ́ ni wọ́n. Wọ́n kalẹ̀ kà sí Uncle Joe Building lẹ́gbẹ̀ẹ́ Fidelity Bank, Uncle Joe Bus Stop, Mokola Roundabout Ibadan. 0803-643-0813 tàbí 0812-984-9304. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ti lọ nílé iṣẹ́ BK Monogram and Printing. Bẹ́yìn náà bá dára yín lójú, ẹ kàn sí wa lónìí. BK Monogram and Printing. Ẹ gbà fún ọ̀gá ni wá.
3: Auntie, you are enjoying only you. Peppered rice, amala, nkwobi, masa, cake, and now ice cream. I hope you have Jesty Fizz on you.
4: Jesty Fizz? I never leave home without it.
5: That's right. Jesty Fizz, the new natural effervescent powder for an instant refreshing relief from heartburn and stomach indigestion. Just add Jesty Fizz into a cup of water. Stir, drink, and you're good to go. Jesty Fizz, your relief on the go. Jesty Fizz is from the House of Jesteed. If symptoms persist after 3 days, consult your doctor. Marketed by Ranbaxy Nigeria Limited, a Sun Pharma company.
6: Home is where we find comfort in hearts that love. Love that's shared.
7: Shared meals like delicious jollof and chicken.
6: Made with onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofo oha, efo rivo, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with onga.
8: That's why we say, let's go home. There's food at home.
9: Enjoy the taste of home with a newly improved onga chicken flavor kit.
10: The taste of home.
11: Sade kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n bí àbí titun.
12: Wá mi.
11: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
12: yìí. Hypo kẹ̀.
11: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
13: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
14: Kò sí oúnjẹ tí kò wù kókó inú. Ìjòyè pàtàkì ni àmàlà láwùjọ òkèlè. Aláṣírí onínáwó, ìmùlẹ̀yà oníbùkà. Kò bá gbóná, kó ṣe tútù, kí ọbẹ̀ ṣáà ti lọ́wọ́ rọ́. Ọ̀fun mi.
15: Lele yi o 32 FM 94.9 fẹ yi e lo tun ti tẹpẹpẹ eto ayaju amala amala fẹ elekeji iru e lo tun ko lojo kokan de logbo osu kejodun 2026 29th August 2026 ati seri a ma tun se yi asi to ma sopolopo ru e loke epe ton ti gbadun alujo awada eri kekeke ton ti fifi amala dudu tabi fofo to fele bi eti pelu be ewedu gbegiri ila eforiro eran pomo to katamora se koro poto suri amala la fijo ma se jo e egberun meta naira ilẹ̀ òfura ticket jẹgbádò tó gbádùn pẹ̀lú àwọn olóúnjẹ ìgbàlódé láwùjọ tó yáyì táyé ń gbà tiwọn bíbíire food canteen lókè àdó ìyá àdìjà alámàlà ní yàrá adé ọyọ ìyá ọyọ alámàlà lọjà àgbàrímú àtàwọn olóúnjẹ ìgbàlódé mi kò tọ́ síbẹ̀ àwọn ìdíje wọ̀nyí bí ta ló lè jẹ́ su amalaba kìtàn láàrin ìṣẹ́jú àyà tàbí ta lọkùnrin náà tó lè ru amala tó fẹ́lẹ́ tó kóná bí etí atẹ́ni tó lè yára tètè jamala tó gbóná láàrin ìṣẹ́jú àyà ọ̀fẹ́ ní fọ́ọ̀mù ẹ̀wá sí 32FM Laughter House Premier Hill Mọ́kànlá Ìbàdàn bó bá wa dọ̀jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2026 kàtú yaya tó yáyà pàdé ní Recreation Club ní dojúkọ Adamasigba nílùú Ìbàdàn ọ̀la tó ti sọ di wòkè buka buta tó ń tẹran tó jíire pẹ̀ lálùjọ tó bá gbàmù amala fest 2026 láti ra tíkẹ́ẹ̀tì ẹ máa bọ̀ ní Laughter House sàbí kẹ́ẹ̀pẹ́ nọ́mbà yìí 0806-218-5194 pẹ̀lú àjọṣepọ̀ ilé-iṣẹ́ tó ń pọ̀ ti rẹ́gà àti magi èmi àti magi alájọṣepọ̀ tó dán.

0: Eka bo pada lati oju di oja ikoni Taisu FM le n gbo e ba mi yo ni eto etin lo lowo eti mo ba se ma nse e number awon yen ti e fe celebrate e fi number awon sowo si wa kini won celebrate ki loruko won gan igba wo ni won se awon ayeye ti e fe ki won fun ki loruko eyin na te n ba won yo ki wa ni relationship yin pelu won ti pe ta ba so le kan bayi won ti ma mo wi pe eyin ni number te ma fi aterunse sowo si boya sms ni abi whatsapp ni only 0906 2009 49 0906 2009 49. Oye ja bere sini mama won eto ti wo loko kan ti yiji
1: ka dodo Mr. Gbenga
0: je ki lo si
1: Gbenga lagbinju lati pe yi ti Mr. Oluwa seun aye ni ti won ni pe ka pe won ka ki won fun ayeye ojo ibi ti won se loni gangan. Happy birthday to you.
0: Hello mommy, e kuro le ma.
2: O kuro le o.
0: E jo se Mrs. Jumoke Ola Oludipe mo ba soro ma.
2: Beni.
0: A de ku mo ra ti Miss mi Simi Solama.
2: E se e jo tani mo ba soro.
0: Oruko mi ni Kunle Faniyi, mo pe yin lati Ibadan.
2: Okay.
0: Ah, mouth piece wa legbe mi ta mo si Shola.
2: Shola.
0: Shola ni omo ya mi atata bi mo se n pe yin bayi o radio ti ya wa ni 32 FM 94.9.
2: Okay.
0: A wa lori eto ka pe ni e ba mi yo.
2: Okay.
0: Enikan lo wa send number yin si wa yi pe anti si mi Shola o ma wed lojo bayi pe ka kiyin ku ipale mo o.
2: E se goni.
0: Lagba lowo Olorun omo re lo ma jade nbe o.
2: Amen.
0: Ìyàwó ni mẹ ni o.
1: Amen.
0: Bẹ́ẹ̀ ṣe wá mọ ìbẹ̀rẹ̀ ìdílé wọn ẹ̀ ní mò pin ẹ̀.
1: Amen.
0: Ẹ wá bèrè pé ta ló ní kí n bá yẹn kí n kí yín bá yẹn. Ẹ wọ́n kí ni Shola ní kí n kí yín mọ́ ní Shola wà lẹ́gbẹ̀ẹ́ mi tóun náà wà pẹ̀lú mi nù studio. Ọ̀rẹ́ mi ni ajọ́ ń ṣe program ni. Ṣùgbọ́n ẹni tó ní. Ẹni tó gbé ṣe rètò ni Mr. Uthman Babatunde. Wọ́n ń gbọ́ yín báyìí òkèlè bẹ́ẹ̀ sọ fún wọn.
2: Àwọn ṣe gan ni ó kó àdúró sí mi. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ kí bínú mi ṣe ń du ayọ̀ tiẹ̀ náà máa kún.
0: Àmì àmì àmì.
2: Ibi tó gbogbo ibi tí bàtà ti ń ta lẹ́sẹ̀ Ọlọ́run wá bá mi bòórò òtura sí.
0: Àmì àmì àmì.
2: Ọjọ́ ẹyẹ ti ẹ̀ náà àní wa ti.
0: Àmì àmì àmì.
2: Ọlọ́run bá gbé kúkún ẹ̀. Àmì àkùn ilé ẹ̀.
0: Àmì
2: àmì. Ọ̀nà ògùn ọ̀chí lágbára Ọlọ́run.
0: Àmì Jésù.
2: Ọ̀rẹ́ wá dẹ̀ pẹ́pẹ́pẹ́pẹ́ àní yára wa.
0: Àmì àmì. Ẹ ṣe gama. Ẹ kò palẹ̀ mọ́. Aláṣìírí ti bò.
1: Amen.
0: Amen. Tẹ́yìn bá fẹ́ wed. Òkè báyìí lọ́kàn yẹn máa ń wà.
1: Àárín moro kó mọ.
0: Òkè ní.
1: Wá já lọ pé mo ní Bọ́lá ju bí àwọn gbọ̀ngàn wà. Ká máa jẹ́ kí mọ́ mi gbìn.
3: Ọ̀ọ́.
1: Ẹni tí a gbìyànjú láti pè náà ni Mrs. Bọ́lá jí ọdún ayọ̀ ìyọ̀ǹda. Tí wọ́n máa ṣe birthday wọn ní August 22, neighbor wọn, Daddy Paul and Peter, náà ni pé ká pè wọ́n, but then, wọ́n gbé o, bóyá wọ́n busy ni.
0: Ẹni tí mo pè tí nọ́mbà wọn lọ náà ni ìyáàfin àyànfẹ́ afẹ́lùmọ̀ kú ìpalẹ̀mọ́ òkú bàbá wọn. Ẹni tó ní kí n bá wọn kí wọn, àwọn náà ni honorable Ọmọ́tọ́ṣọ́. Ni wọ́n ní kí n kí wọn ṣùgbọ́n nọ́mbà wọn ò lọ.
1: Ẹ jẹ́ ká tún pé dádì at 70.
3: O
1: ti ní agbára o. So ẹni tí a gbìyànjú láti pè náà ni pé ká congratulate pa Ayọ̀ Adé Adéwúsì aka Bàbá 70. Kákìlè kí wọn fún 70th birthday wọn, wọ́n ní tí wọ́n bẹ̀rẹ̀ ní August 15.
0: Ọ̀dà bí Daddy Paul and Peter ni.
1: Àwọn ni wọ́n fi àtẹ̀jíṣẹ́ lẹ́ǹkan yẹn ránṣẹ́.
0: Ẹyin tí kò lọ. Jákò lórí
1: ìyẹn kí wọ́n. Mr. and Mrs. Olókodánà aka Aro Nìbàdàn. Náà ni
0: wọ́n fi. Olókodánà.
1: Olókodánà ò ṣe ọkọ mi.
0: Ajo pe mi lekan si. Pe mi lekan si jo se re la. Pe mi lekan si.
1: Shoko.
0: Ah, dala. Mo ti gbo nkan ba yen ti pe.
1: Oh my goodness. Je ka tu pe lovely sister o. We are lovely sister o le gbe call wa o jo pe emi o mo ro se ta fi we ifa o. Ti number 1 se no reasonable, not reasonable. E je ka pe aunty ti won se sign out yi. Ni ojo Saturday. Brother won lo ni ka pe won.
0: Se so tin da yin abi kin lo wi wa.
1: O tin lo, o tin lo. Ka wo be awon gbe.
0: I want to celebrate, Lonnie.
1: Hello. Hello, sister Koyin Sola.
4: Hi.
1: How are you?
4: I'm fine. Good.
1: You saw your voice is so down. Hope you're fine, Sha.
4: Good. Sorry. Please
1: hold the line. All right, I'm going to tell you, but then let me say congratulations on your sign out last Saturday.
4: Thank you, I really appreciate it.
1: I pray that much success for you all the way. Everything you lay your hands upon will prosper. And every other good thing that you wish for yourself, God will make it come to pass. All right, my name is Olushola, and I have Kunle here with me. We are calling you from 32 FM 94.9, Fenye, in the city of Ibadan. Right now, we're on a show, Ebamiyo. And someone says we should call you and greet you on your sign out. The person's name is your lovely brother, Heritage. Heritage. Do you know the person?
4: Yeah, it's
1: my big
4: girl.
1: Oh, right, right. So the message is from Heritage. So take care of yourself. Oh. All right, bye.
4: Bye, thank
0: you. Nekalo se jide jahambo.
5: Aseju ni ka gbe radio mi. 32 FM ti wa okay.

0: ẹ̀ka òpópadà ìkànnì 32FM lẹ́ ń gbọ́ 94.9 fẹ̀yìn ẹ̀. Laughter House láwà Premier Hill mọ́ Kọ́lámbàdàn láti ń tẹ̀bi ọlọ́ba ọlọ́ba náà sì ni wá. Ẹ bá mi yọ̀lẹ̀ tó èyí tí ń lọ lọ́wọ́ báyìí níbi tá a ti ń ba yín yọ̀tá ti ń ba yín dáwọ́ ìdùnnú ẹ̀ ti mọ bá a ṣe máa ń ṣe. Ẹ̀yàn kàn fi nọ́mbà ẹni tẹ́ fẹ́ báyọ̀ ẹni tẹ́ fẹ́ celebrate ẹ máa fi ṣọwọ́ sí 0906-2009-49. Kí ni wọ́n ń ṣe báwo ni wọ́n ṣe jẹ́ sí yín? Ẹ̀yin tí ẹ̀ ń bá wọn yọ̀ gangan náà kí lorúkọ tẹ̀yìn náà tí pé tá a bá da lẹ́ẹ̀kan báyìí wọ́n máa mọ̀. Ẹ̀yin ká tún lọ sí ọ̀dọ̀ Aláyọ̀ mi. Ẹ já lọ sí ọ̀dọ̀ Aláyọ̀ mi.
1: Tí wọ́n ti fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́.
0: Mrs. Mosumole, kúrò lẹ́ máa.
2: Ẹ kúrò
0: lẹ́. Ẹ kújọ́ mẹ́ta máa.
2: Yes, ma.
0: Adẹ̀kú bẹ́ẹ̀dì èyí tẹ́ ẹ ṣe ní ọ̀ǹdì ẹ̀ǹtì máa.
2: À ẹ ṣe máa.
0: Ẹ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé máa.
2: Àmì Jésù Kristì.
0: Ẹ má bínú wípé ó pẹ́ kí n tó pè yín máa ẹ má bínú ọkàn mi wà pẹ̀lú yín. Kúnlé lorúkọ mi o. Ẹ ló máa. Kúnlé lorúkọ mi. Ṣọlá ṣílẹ̀ wà pẹ̀lú mi. Ṣé ń gbọ́ mi máa? Ṣọlá Ṣọlá Ṣọlá wà pẹ̀lú mi. Mo ń pè yín láti iléeṣẹ́ rédíò 32FM tó wà nìbàdàn. À ń ṣe program kan pè ní ẹ bá mi yọ ibẹ̀ lẹ́nìkan tó súnmọ́ yín dáadáa ti ní pé ká bá wọn kí yín pé ẹ celebrate day in London 18. Wọ́n lè máa ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé o. Ẹ tọdún tí ń bọ̀ máa jù báyìí lọ. Ẹ dẹ̀ tí tún máa pọ̀ jù báyìí lọ. Ẹni tí wọ́n ní kí n bá wọn kí n àwọn náà ni Pastor Emmanuel Taiwo. Wọ́n gbọ́ yín báyìí kí lè fẹ́ sọ fún un. Wọ́n gbọ́ yín kí lè fẹ́ sọ fún un.
2: Ẹ bá mi kí wọn pé ìṣòro ó máa tẹ̀síwájú.
0: Àmì.
2: Mo ní ìṣiṣẹ́ lórúkọ Jésù.
0: Àmì.
2: Mo àná ìtàn lórúkọ Jésù.
0: Àmì.
2: Ìgbà mìíràn ò ní gbẹ.
0: Àmì.
2: Lórúkọ Jésù.
0: Ẹ̀mí.
2: Wà jẹ̀pẹ́ látàrọ̀ Ọlọ́run.
0: Ẹ̀mí àmì àmì.
2: Ẹ bá mi kí wọn gbọ́. Ẹ̀sìn orí ìyábí ṣíẹ̀tì.
0: Ẹ̀sìn mà. Ẹ̀rí yìí náà ni. Gba tí mo ti mọ̀ bí wọ́n ṣe máa ń rẹ́rìn nìyẹn.
3: Ìgbà ó lẹ̀ mọ̀ wọ́n ṣà.
0: Kí ló fẹ́ mọ̀ sí?
3: Pè ní ìsìn ilẹ̀ ti sáré mọ́.
0: Godiston, ẹ kúrọ̀ lẹ̀.
3: Mr. Olawale. Oh my goodness. Ma a dẹ̀ pé Mr. Olawale lọ́jọ́ bẹ́ẹ̀dẹ̀ wọn náà wọ́n gbé kọ́. Ẹni tí wọ́n fi àtẹ̀jíṣẹ́ ìránṣẹ́ ni Adéronkẹ́. Wọ́n ní pé ká kí ọkọ wọn wọ́n ṣe bẹ́ẹ̀dẹ̀ ní 13 tápò wọ́n nígbà yẹn wọn gbé wọ́n dẹ̀ tún ṣe anniversary wọn ní August 16.
0: Wọ́n bí sí nìyẹn.
3: Wọ́n tún gbé bẹ́ẹ̀ àwọn kì í gbé strange call. A kí wọ́n dáadáa o, a dẹ̀ kí ìdílé yín náà Ọlọ́run àtúbọ̀ máa wà pẹ̀lú yín o. Ẹ jẹ́ ká tún lọ sórí àtẹ̀jíṣẹ́ mi.
0: Wọ́n mi wọ́n kí yín o. Ẹni omi wa akinyin o, omi wa akinyin o. Ẹ ẹ ṣe pé mi ní láti wá. Hello sister BC, ẹ kúrò lẹ́ máa.
4: Ẹ kúrò lẹ́ sọ̀rọ̀.
0: Happy birthday to you máa.
4: Thank you sir.
0: Ẹ jáde ni fọ́ọ̀sì ṣe wá rí báyìí.
4: Mo tún àti kẹ́ẹ̀tù wọn ń tó ń
0: sọ̀rọ̀. Ẹ máa wulẹ̀ gẹ̀ fọ́ọ̀sì ẹ ṣe kí n máa bọ̀ nílé kí n máa gbé yín jáde ńgbà yẹn.
4: Ẹ wá gbé mi jáde, ẹ wá gbé mi jáde. Ok, ẹ sẹ́ndé
0: àdírẹ́sì sí mi mọ̀ bọ́ sí.
4: Ẹ sọ fún mi.
0: Ok, orúkọ mi ni Kúnlé Fanyi.
4: Ok.
0: Ṣọládé wà lẹ́gbẹ̀ẹ́ mi bíbá. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí, gbogbo ọmọ Nàìjíríà ló ń gbọ́ yín. Mò ń pè yín láti iléeṣẹ́ rédíò 32FM. Ẹ wà lórí program kan èyí tá a pè ní ẹ bá mi yọ. Ṣé ń gbọ́ mi?
4: Bẹ́ẹ̀ni sọ.
0: Ẹnìkan nínú àwọn ọ̀rẹ́ yín ló wá ní pé ká bá wọn pè yín o pé òní ni sister business celebrate birthday wọn pé ká dẹ̀ kí wọn dájá pé máa ṣọpẹ́ láyé. Àwọn ni ṣé sọpẹ́ ni àbí sọpẹ́.
4: Sọpẹ́ tiẹ̀.
0: Sọpẹ́ nìkan ló fi sọpẹ́ tiẹ̀.
4: Sọpẹ́
0: tiẹ̀. Wọ́n ń gbọ́ yín báyìí kí lè fẹ́ sọ fún wọn.
4: Thank you very much. Ẹ ṣe o. Mo mọ̀ lórí omi ní jọra mi lójú o. Ẹ ṣe o. Thank you very much. I really appreciate this. Thank you.
0: Ẹ wá mọ̀ nǹkan tẹ́ máa ṣe fún mi báyìí. e bo the bedroom ewe freshen up ma gbe yin bayi e ba mi send address
4: Odio.
0: Your mouth dips, Mubello. Ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah,
3: ani
0: ti wa ni pe ka ba won
3: ki ile ijosin kan fun bi won ti se se eto kan pari ele ra card aki won daada aki won dele eh era card era card card o ko to ba won ba won ba won ba won
0: na ele pe wa leyin eto a fi number wa si ta te ba fe ra card a le ba yin ki ile ijosin yen daada e je ka lo si
3: odo awon ti won se name mi odabi awon ni nemi ati dodo won tele je ka lo si odo won bi awon gbe call wa brother Samson Ogundele on the 15th Saturday last Saturday ni won si gbe call wa
5: pick up
3: oh be Mr. Samson ti won ni pe ka pe Mr. Samson Ogundele Michael Ogundele kaki brother won fun name baby won ti won se won gbe but then aki won o lagbara olohun oba olohun ba won wo omo ohun o ko ni redan loju won o yo si serere loju emi won e je ka ti lo sori
0: so de lo mi won lo so de Mr. Wale Adesigbin

0: jaye jaye.
1: Ero pesho bewo japa. Sipa sipa la bewo alaba un. Ole koko ko be yin afogun. Won wa so dibi rorun, o wa dibi to ra pe ko fe dabi to ro ni bigbo aka. Sai pe awon eyan tin lo sibi kan tele ni won ni pe abi gbogbo e se ma ri na lele yi. Abi te pe won o debi kari ni won ni bo se ma ri nu. Sugba me wi pe bo ti wo ke wi agogo lo soke to. Onbo wale na ni. Ewo oju tin pon baba lawo na njori apon kuko o. Apon la ni, apon la ni. Bope boya. Akilo lo yo pe baba. Eka le mo kiyin o. Mo kiyin denu mo kiyin kara. Mo fi ba fun gbogbo eyin oga omoran mo wa tu ba fun gbogbo eyin olore ilu tin be lode ile yi. Eku be se nse wa o. Awa na si ku ba se nse lodo yin o. Nitori pe won ni ko si oba ti o da. O le jejoye buruku. To bo je pe ona lo wa lodo olore ilu to ni pe bi se nse na lo da. Abo olore ilu na lo nse be. Abawon ara ilu ni o je wi pe won wa ya koloro si ni. Laarin awon mete ta na lo wa. E ka bo sori eto yin eto wa olore ilu. Ko si bi meji to gba tare bi ile ikani 32 FM le n gbo. 94.9 ni feyin e. Gbogbo ibere yin ti wa n waju mi bayi ti wa mo takoto re. Ni mo takoto re sawon olore ilu. High Chief Eka Lesa.
2: Aki gbo.
1: Mo bi si ese wa won o fun yin latewo.
2: On po ni waju re aju
1: atewo lo
2: busy
1: e busy gan
2: pe a wa sori eto ni role oni o ye ki yan mo na jori akan sadan kataria sori on po ni waju ki na jori ake tubo le ma tesi waju na ni ki omode ule o akagba ule
1: gbo ule n bo
2: lagbara olorun eledumore bi ami gbe na jori a lo Olorun Eledumore amu adebe
1: ami ami
2: tese lagbara olo e ti sun iri nina jori a o
1: ti ri nkan kan
2: no en ti ri nkan kan nina jori a ibi ati mi mu yin lo yin gan yan yin ran atobe antori adupe bi na jori ade ise ni mo pe a le debe in the next 30 years erin ajo o ye ki na jori a kan rin ni bi odun mewa arin laarin odun meji
1: en sare niyan o
2: ara oriire na re ni e se oni mo pe na jori ale di ilu o je pe ile epo la ma wa pe niyan ninu ile pe wa ri epo
1: nibi te po po de
2: nibi epo po de po niyan de ile epo be po niyan ba ra fun tan kan gbodo fun lebu
1: ehe
2: a de so lojo kini ana pe ila fokan bale bi na jori a se lu ngbo ba ya gbogbo eyan so ba te kini eyan tun de idowu a ma bebe lati wale ade ni dan lohun be ni gbogbo eyan ni japa
1: lawo
2: gbogbo igboro eko on ti kun be on ti me pada wale on ti ri pe difference is clear pe elomi de ni december lara eyan ni japa e ti pada titi a ti mi soro o ti mi wa se kan bi omiran o ti mi wa ti o ti kole
1: le december ti ya kole bayi
2: be ni Tọlọrun se seto ina jori ari ni adupe boniyan lo ni weekend oni le rin ai kan gbeun gbogbo inawo everywhere se yan ni japa se on roju raye gbogbo iye ni ṣugbọn adupe en ti ri kankan ni na jori a o se mo pe ikadogba bi yan kan ba se mi ke pe wa yo ala ni yan kan mi ke pe Ọlọrun o ṣeun boro ile aye se rire ni e mo boda nipa yan ni mi so poku die ka to ni oni kaluku lo ko kadara ototo wale aye olorun mo ja ko kadara o ya
1: ami
2: nku le o
1: esun a si ese e kale
3: agi gbogbo eyan mo na jori ako nti asiko ba nso
1: awon kini
3: won lele mi la won ka mo pa won kini den so nu ye sugbon gbogbo de ba pe ra yin na la vi kin eyin de nife wa atayin dolorun fo si wa lele yin lori tere ogbon kankan da si te ba wo gbogbo e e ri pe leti igbaroye ni wa
1: be ni olorun olorun keke
3: ina mana mana ba nsa dada nisin boya nkan lo rolu won be opolopo elomi gan pa na ni bayi
1: be ni
3: ebe ebi e ba dete ri nkan tutu aje gbe boya ibe boya won ni fe si ni bi de ti mo ni e
1: te ba de e gan si ni e ina ti da
3: te ba de wo ni si yi ene kan so nu ko lo le mo kini kan kan kan e je ni kan gbe loko e ri pe ko si wa la dodo kan mo to kan ku bayi ni pe inta ba ti ni e se ni e ma se e fara yi bale e ma ma se nu giri giri giri giri giri bi ala bi mo lu gbe mo goro e ma binu ki e ma gbon kan da wa lada ko so e fara yi bale ai ti ri nkan e ri nkan inta si gbe bo si wuwo tayo nkan de yin po
1: o wo e wa gbele won lori abi
3: o po la nso ai ti ja gangan be bi ke mo ku nkan me wa bo ko ese be yo yo kan ile de ri iwe ti ri nkan kan po kan bale
1: e seun olori ode kale
0: e kale atokun mo ki yin mo de ki gbogbo omo na jori ana olohun a saanu wa
1: amen
0: ibi ton ba oro wa de ko lohun gba wa lowo won ni afi be a de ku roju
1: aku roju bi bo se be gbon ti won so ni isin
0: se bi nta won ma so ni yen won ma so bi awon ti se daada ina ti da gbogbo kan lo tin lo si waju ama wa ta wa nbe ton se ijoba lo lori awa na mo bi ti won ba de pe bi won se ba ibe ko ni ke se boboya won wa si waju bi igba pon ba wa seyin gan ni bayi a de ku roju ni a de ba won lo be mo mo pe bope boya olohun a gba wa lowo won na ni oni ma lo bayi ni ba ku nlu e won de ni fi eje won ni fi eje wa won ni fi tun
1: e ro bi nti won se oda bi
0: ko da ni ke se pe mo ro pe ko da ni
2: olori odo eye won e pe ni ijoba
0: yes
2: e a mi fa seyin so ye an erepo lodun bi mewa seyin na merepo be
0: boy ye ta ni puti po si ni
2: a gbodo idagbasoke na ipe ye ni
0: amo
2: olori odo o ba ya iyan ara ilu afun lepe
0: owo melo lo wo ti ku owo awon osise
2: se iru moto bogini an lo bi odun bi 20 seyin na se mi lo laye awa
0: seyin le fa awon eyan tan ra moto
2: yen olori odo ipe lo mi se ikan ya pada seyin Olorun de ni je iyan mo najoria iwaju la gbodo alo agbodo pada seyin
1: esun esun emi ni kunle fani ifanla tv computer dafa eje ja bere bayi eje ko lo si agbon eto eko na eje lo si agbon eto eko iroyin kan jade pe ta bawo ni awon lewe alako bere ati bi grammar awon omo orilede najoria ti won lo bi 32 million lo je wi pe oluko ti o wa nibe ni oluko ti o moju to won 592,077 ni oluko to ye ti o moju to awon akeko ti won lo bi 32 million tabo wa si dada oluko kan yo mo moju to akeko ti won lo bi 54 eja wo bo ni ekuto ko se fe lo gere gere bayi nigbati awon akeko po bayi te pe iwon ba oluko o na ni opolopo awon oluko ami n fi se sile ami kuro ni ile yi won lo si orilede mi igbese wo le n gbe lati wo wi pe eke eto eko Nigeria o lo dada ta ba si wo dada ta ba bi ni se eni po ni yeten na si eke eto eko gba ta ba nawo sibe ti o si awon ti o mo moju to awon mo yi ki la fe se so le yo
3: seri eje so gangan fun yi
1: e so
3: opolopo ibere de yin gan bere e ti dawe
2: yes
3: ẹni wi pe a so pe anawo si eka eto eko to tun si gbeyin na royin pe anawo si be nigba te so pe awon oluko nsa lo sawala le won lo sawala sa gba se lowo won sa saki won awon lo le darun ti won ni kan se ti won nsa lo ande te ba de lo ri kesi ẹni wi pe isiro de se yen lori oluko eyo kan iye omo ti omo ko oluko eyo kan ko si iye omo ti o le ko oluko o soro ni ba ti soro bayi nisin akaimo eyan ni gbo wa
0: akaimo amoju to wa nko
2: amoju to ewo
3: eyan obirin
0: amoju bo se ba wo soro yen se ko ni ma amoju to won iba ti oluko eyo kan ba nbo mo bi 100 soro te pe gbogbo won bi ilajinu ere pa na se
2: to ba ti wa ni yara akeko to ti fe ko won ni class elebi o eleji o mo gbo o ba si ti lo asiko ti won sere yen a o kesi wa le yen mo ko ba asiko kan te yen gbodo sere ki o ye le wo ori daada
0: kon ma sere kon ma gbo nkan ti oluko won so
2: ko se o kesi oluko ni o moju ta won mo ninu ilewe kokan won la won ileto abu to do gboda o
3: wole mati wole mati gate pa
0: eleto abo eto abo wole ti wa pese fa won akeko ni le ko
3: awon lo den bebe ti mo ba won mo fo na
0: sa won baba ti won le da sare to bo ni le omo
3: won te won ni ka ma le omo kini
0: o bi na enu mo tuto won le nso nsi
3: o bi o se ma bi mo buruku
0: obi a se ma bi mo o ma se bo se ohun
3: eh ki wa ni koluko mo wa
0: ka ki sori pe ka won mo ile igboran kan le da na na se loluko
3: o wa oluko le mo to oluko ni koko mo oluko eyo
0: kan ah ni o ma han oluko le mo
3: o lo ka kiri gbogbo le agbaye oluko eyo kan o le ko mo omo million kan
0: ni bo me
3: ibi ta wa ni
0: se yan bo se wa ni agbo eto eko na lo wa ni eto ilera iwon ba awon dokita ta tun wa ni atawon nurse ta tun ni won tun ti n gbianju kodi agan awon kan ti runner ti kuro nlu yi ni ba to rile to lora ju bayi lo ah ni to tele
3: awon lomi o fi ri ori ofe ati sise ni
0: awon bawon eyan tun se wa kuro lenu ise sin yen e tori etun gba awon mi
3: a ye mo wo daada ise ni yi lokan ke je pe awon te ri te lo yen igba te je o tan yo tan ri wo jo ba awon ti awon lo le ogiri se ni ti oni ti o le gberun kan lakanti
0: to ba da nbi bayi won ni lo awon lo le
3: okan ju ani
2: ni te lorun
3: okan ju ani
0: eyo le rile to lora ko ni bi ti le ti gbe lu nbe wa
3: alo ka ju ale nbe lara won kilo ta wo filu ile ni ti ka so pe asi mo
1: eyin te wa ni di to ko be
0: eyin ti owo ilu ida
3: o ah te ba mo yin ta wa gan fara gba
0: ati pe gbogbo asiko to ba mu yin lati kuro nlu ike te ko le ti e lo nti yin ni yen
3: ko le da fun ti yin la nba
0: awon mo ti yin na ibo na wa bayi
3: mo be lu yi
0: ni bo me
3: te ba ri won se ri ilu okere
0: je e daruko awon ile awon ilewe ta awon mo yin wa nlu e daruko
3: ita sori o ke lo ka won mebe ke lo awon ile mo
0: so ro lo ba ti o sa awon mo yin la awon ilewe
2: ni baba yi aran olori odo si ake wa se amami wa ni
1: salami
3: salatako
2: o mi bere pe bo ni omo ti a wa
3: ko lo ka won mebe
2: se igboro e de se ngugbo la gbodo aso lori ategun agbodo ma seku oro omi se ibo lomo wa so ri iyan dokita mi saloni ai ni te lorun ni
1: o ni te lorun
2: ibe ai mo yi oga mi je lori oniyan bi mewa ibi omi lo ni ara iro gaje sugbon imo lugbon ba de betan lojurin a wa ja awon fe pada wale on de ti fi bisele lo wo gbogbo eyan ni japa tan je eleto ilera tan japa bi odun bi meji seyin ai mo yi oporopo tun mi wo kire lati pada senu ise e de sori ofe mo
1: e seun eh lede kan saba e bo si je pe oluko kan ni awon mojuta awon bi 54 ko si wahala nbe in ten sonu
0: wahala wa nbe o
3: se ra won awon oluko
1: kini wahala to wa nbe olori odo
0: wahala wa nbe nigbati omo ba po awa na lo le we ri amo iru amojuto tawon oluko nilo lati se fawon akeko
2: ya ma pon yin ni
0: omo apariwo omo asere amo ti amojuto to pe ye ba wa tomo ba po eyin eni 54 tomo ba po to yen ipa oluko yen o ma ka won amo gba ti won ti po ibi to ba ti so fun won pe eh keep quiet imi ti bere ariwo ko to wa sese pe nkan to le se fun won ti bo won to ma bi dake ati ko ti lo
1: e ma pariwo nbe
0: awon mo te so igan nile gan won sere awon ti ni na sere le ko so mo ti o fe sere awon
3: mo ma ma
0: to ko ma to sona ni pe arara asiko ere wa sere asiko ise wa
1: sise
3: ise
0: oluko ase bo ba awon nkan yen ati pe oluko ta tun wa so yi na oluko eyo kan omo 54 iba to wa ma ko won tan a ti re oluko to ba wa nse lojojumo lojojumo ejo melo gan ni ile aye ohun to oluko wa pare
2: ni wakati melo
0: ni wa iye wakati to nlo ile eko na ni se fe pa ni
2: wakati kan asan
0: igba to ba ye ko kan period eyo kan lojumo o le kan period bi mefa
2: o ti wa po ju e lo bere lowo yan so ba teki
0: o si se o ti po
2: wa se o fi si se ka 8 hours 19 hours
0: o rojo rojo rojo kiti e fe ta ni bi to si rojo
2: a gbe block a gbe engine ni bi yan so ba teki
1: Soba Tech lo so yun fun yin be.
2: Ke la bere lowo Soba Tech un oju re mi.
3: Awon to dede wu ganko.
1: Eseun eseun eh ji ka lo bayi awo sa royin pe ke wa bi awon oluko bi won be se tun gba awon oluko kun awon e ti o ti wa nbe tele ejo nitori Olorun. Eh eseun eh ni e ji ka wo eh lori to ni o se pelu bi nkan se gbe owo lori ni Nigeria. En ta gbo ni pe eto raje Nigeria o ti goke agba sugbon nkan tu wa nbe bayi won ni awon onje ti awon eyan ti won ra o tun gbowo lori si o won ni fun bi igba merun tele ra won bayi ni awon osibi marun bayi won ni pe a ni akosile bi nkan se gbo lori se pe 20.31% ni bayi bo ni a se le mo te ba ni pe eto raje gbera dada sugbon kan ti awon mo orile nra o si gbenu soke sin iro nkan ti wa ni bi ti alakoso fun eto raje ati ato igbekale isuna mara won ti won ti so pe ah o ye ka ma yin high chief ni o pe ko si ipinle kankan ti won je awon osise won lowo bayi won ni ra ro ni won lati ma san owo osu nkan kan e fi yun won mi e se nto da e pe ko si ipinle kankan ti won je awon osise won lowo bayi pe ka gbe gbosa fun high chief sugbon bi nkan se gbenu soke nko ki la fe se
4: e ki ni nkan to fe te yin lorun na igbagbanu soke nisiyin ni how many percent
1: se te ra 20.31%
4: ki la wi
1: 20.31%
4: iru aseri nti eyin o mo ni pe ibi ti won tin sodi won kini yen iru fe iru oja wo na lo awon bi ko abi te ba de be oja ti e ke ra ni sile kan won le ta sile meta nbe e si le na tori iru fe iru awon eyan to nlo be bo oja to je ti gbogbogbo oja to je ti gbogbogbo tomo kekere le lo tagbalagba le lo tokore le lo tobere le lo nkan o won be
0: iru awon oja yen na no so pe nkan ti won o
4: no
0: awon oja yen
4: be
0: awon oja yen na so pe nkan ti won
4: ile okere wa ni ko le jesu ko le jagbado ko le je resi ko le je gogupa ko le je wa ko le je gari bobo je lo won yo le
0: je awon kan te ka ile na won
4: ko won ase le si rai te ba mu boya bi 500 owo na jori alowo te ba be se jollof rice eh si there you
0: pelelu
4: 500
1: jollof rice
4: pelu 500
1: iru rice
4: won ni yen keji
0: ah
4: ti o
0: ai chief
4: te ba ra
0: cso
4: te be bo te ba ra rice
1: eh
4: boya rice agolo kan e la ororo
0: se jollof rice
4: oyo e la agolo kan e ba ro tela ma tela ise be si te du ra boya iyo abi yo a du re yin si ibi na tori adede lasi
0: tori eyin gan 500 naira ni da re yin
2: ibi olorun tu ke ina jori ade lasiko o ba gbe rice kanu ba lepo wa toro epo lowo omo lati
4: o ti fu o
0: en ti o lowo en ti o ni kan na lo ntoro
2: ife le je be
0: eyin le fife yen saarin won
2: be ni
0: lona wo
2: odo kan ri be ke ka fun ra re
1: o ni pe awon ara pete wi pe i don do o won ni kan pa na o
4: se di ba ke eri o pa na o pe le border nu
0: se ri egbo se ri gbogbo awon eyan te so bo won lo na won ni ki won pa na aiso wo na ni tori won beru iye ti won ma mu wa pari osu ti won ba si yen ni to wo ba wa lo won kilo
4: gun
0: won
4: ni
0: lo na
4: se wo kankan ni
0: abi ah won ma so wo ama awon nkan wo gan le yin ti se
4: o ya
0: iye te so fa awon osise ati iye ti won mu wa lowo na losu e te ka yo owo na kuro ni owo so awon osise awon eyan to se ku
4: na jori a lo na mo
0: ko ma lo na mo ki wa na ma janfani e lara yin gege bi ijoba
4: e ni se wo afani ti mo je ni
0: ko so wo afani ti won je a je be se nkankan fun won ni ye nkan to fun won won so wo
2: iwo ba mo
0: pe owo ran wo epo eyo in te fowo yen se gan bayi a ti ri
2: iwo ba mo pe owo ina o se wahala fun o lora ora ro mi si ninu gbe sinu fridge o ba ti di role
1: ko ma ta
2: kiri re iwo gan o ti di si o ara re
0: eyin na tin se bi iyawo yin ko ri
2: wa ti gba wa tu gba yan niyan si
0: kina iyawo yin ikan iyawo yin ko ma ta jo kini ana eyin na tu de nisin
4: po kiri e ka kiri yo di koko yo le tawe yo ma mu ni
1: ke ti ya kon
4: ni kan se e ma se
0: bo won sise nkan ti mo bere lowo yin e ti down alowo osu awo osise e je ka yo owo na ti won mu won fo wa fun won ni pari osu e je ka yo kuro awon osise ton be yin gangan sise ton ba joba sise e je ka soro npa awon yen na owo na ti won mu wa fun won losu e je ka yo kuro nu owo osu won leyin tan ba san owo na e lo gan lo ma ku
4: ko si osise kankan to le ma san tayo bi 50% owo osu re
0: se 50% owo osu e se o wa da lati ma san ye yen lowo na
4: ba san owo ju ohun la so yen tori
0: e wa je ka yo owo oko kuro nu e
4: owo oko
0: won e je ka yo owo nje kuro owó epo nkọ olówó epo náà tuntun wọn sí bí èlò ẹ jẹ ká yọ síra wọn.
4: Ìkan tí a sọ yìí kò ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ tẹ́ bá lọ wo ogun ọ̀pọ̀lọpọ̀ lu kò ṣe ti ṣe kan bẹ̀ ẹ lo bí iṣẹ́ tó wà sí bí yóò tún lọ.
0: Ẹ kọ́ máa ṣiṣẹ́ méje múri kan ó dáa iṣẹ́ méje múri kan.
1: Ẹ jí kí n bi CS lérè ìgbà tẹ́ ni pé taba wò lú òkèrè pé kò sẹ́ni tó ń ṣe ẹyọ kan. Aago mélòó ni àwọn òṣìṣẹ́ ìjọba ń wọṣẹ́? Aago mélòó ni wọ́n ń jáde? Àti wípé tí wọ́n bá ti wá jẹ́ ní aago ọ̀hún irú iṣẹ́ wo ni wọ́n lè ṣe láàrin àwákàtí díẹ̀ tó kù débi tí wọ́n wà láǹfààní àti sinmi?
0: Kẹ tó béèrè ẹ kọ́kọ́ bí wọ́n pé ṣé àǹfààní wà fún wọn lábẹ́ òfin láti máa ṣe ìjọba kan sínú ilé mọ́?
3: Dandan ni dandan kọ́ ni iṣẹ́ ìjọba ibi ìyànsó bá tẹ́kì wáyé ìṣiṣẹ́ ìjọba náà mi ṣe. Wá owó kékeré ra kẹ̀kẹ́ bíi mẹ́wàá máa fi rẹ́ǹtì ládùúgbò.
4: Ó mọ olówó.
3: Lúgbò bá dẹ̀ ti dọ̀sán bíi aago méjìlá gbọ́kadà sọ̀kadà díẹ̀ dago márùn-ún. Balẹ̀ bá ti mílẹ̀ padà.
4: Kó sọ dẹ́.
3: Ó bá ti dalẹ̀ la ṣiṣẹ́ ọdẹ. Ṣé ì ti pé bẹ́ẹ̀
0: ni? Àsìkò owó wà ní kẹ́ni yìí fi sinmi.
4: Yóò máa sùn láàárọ̀.
0: Ṣé ò wà ní gbàbẹ̀ kú?
4: Kò tí bá kéèyàn ní kú.
0: Kò tí bá tí ò ní kú ni kó kú kékeré. Kó kú bàbá yọ.
4: Sórí ìyàn bọ̀ náà jò rí
0: ya. Ẹni kó bímọ lẹ̀ káwọn ọmọ ẹ̀dọ́mọ lọ́mọ káwọn ìyàwó ẹ̀díyàwó ìyàwó.
4: Àwọn ọmọ kò jẹ́ ńgbà yẹn.
0: Kó má lè wo lọ́wọ́ kébi tún pa kú. Ìgbà tí ò sáǹfààní kankan tẹ̀ ń ṣe.
4: Kò sí tó kọ̀yàn pẹ̀lú
1: ìdí. CSO bẹ́ẹ̀ ṣe ni pé máa ń sùn kárabàdì láti gbé lé àwọn ọmọ náà jórí a lórí. Ẹ̀mí akọ̀ròyìn pé tí a bá ti fẹ́ gbọ́n lórí ẹ bá wọn sùkà dáadáa tí wọ́n fi lè rò tí wọ́n fi ní tàwọn lórí pọ̀. Ẹjí ká wò ó nígbà tí olórí ọ̀dọ́ tí wọ́n ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n ní pé sọ́bsidì èyí tẹ́ ẹ yọ wípé àmọ́ ibi tẹ́ ẹ̀ ná sí. Ṣùgbọ́n ìròyìn kan jáde tá a bá wò ó ní àná òde yìí mọ ò ní náà ìròyìn já ìrìn wípé lára sọbsidì ẹ lọ fún àwọn nǹkan kan lórí ìgbésẹ̀ nítorí sọ ni pé ní nǹkan bíi lẹ́yìn nǹkan bíi 30 oṣù 30 months tí ẹ yọ sọbsidì wọ́n ní pé ìjọba IChief wípé trílíọ̀nù lọ́nà 30.6 trillion owó tí wọ́n ná jórí a wọ́n ní pé òun náà ni owó sọbsidì ni ẹ̀ná lẹ́ná rú lára owó sọbsidì àti pé tó wá kù báyìí 15.8 trillion òun náà ni ẹ̀rí ìfipamọ́ bẹ̀ wọ́n ní pé lára nǹkan tẹ́ ná lé òun ni tó ní ń ṣe pẹ̀lú owó oṣù àwọn àjẹmọ́nú lọ́lọ́kan ọ̀jọ̀ kan wọ́n ní pé òun náà ni sọbsidì ẹ̀ ó gbé lọ ẹni tó jẹ́ alákòóso fún ètò ìṣúná àbẹ́ẹ̀tò ìṣúná àti àtò rẹ̀ àti ètò ọrọ̀ ajé ni wọ́n sọ báà ṣùgbọ́n àwọn ọmọ náà jùlọ wọn bèrè wípé tá a bá wo ẹ ṣé wàá lè ṣàlàyé bẹ́ẹ̀ ṣe náà kinní ọ̀hún ọ̀rìn kinní wí bẹ́ẹ̀ ṣe náà kinní ọ̀hún tó jẹ́ pé ẹ̀kan mẹ́nu bá lérè fi pé owó oṣù àwọn àjẹmọ́nú gbogbo ẹ̀ náà ni ló bá sọ́bsidì lọ wípé lè ó kù díẹ̀ káàtó pé àwọn ò sì rí jàsà rẹ̀ lára àwọn ọmọ náà jórí a.
3: Ṣẹ́rí ọkàn dùn mí wípé ọ̀pọ̀lọpọ̀
1: ẹ má jọ dùn yín pọ̀
3: àwọn ọmọ náà jórí a wájú ni ẹ máa ń ròyìn ìlú ẹ̀yìn àwọn tí bá sì rú ẹ̀yìn ẹ̀rọ wájú a pé ayọ̀ sọ́bsidì tó bá yá ní sẹ́yìn náà lẹ́mọ̀ kí ìwé àpamílẹ̀
1: ẹjọ́ yọ kíní pé wọ́n mọ̀ kí yẹn kúrò ń bẹ̀
3: ẹ mọ̀ pariwo àbí èwo nu méjèèjì
1: pé pariwo yẹn tiẹ̀ dájú kéèyàn kí lọ
3: ẹ mọ̀ kí bóṣì ẹ mọ̀ pariwo ẹ mọ̀ finú firifiri káàkiri àpamílẹ̀ ló ń gbẹ́ ìgbà tí kinní kan ṣẹlẹ̀ tó yẹ kó kàn wá ni owó sọ́bsidì dẹ̀rí yìí a fi ń ṣe àwọn ètò kan fún ọjọ́ iwájú tó jẹ́ pé tá a bá tiẹ̀ wá mọ̀ ní tá a fọkàn sí gan tó bá ṣẹlẹ̀ kò ní ní wá lára a mọ̀ pa ti lómi níbì kan o a kàn mọ̀ bù díẹ̀ gbọ̀ngbẹ́ bá dé ni tẹ́ bá wo iye iṣẹ́ ribiribi tá a ṣe ó dijọ́ wo tẹ róye pé epo wọn tara òkè wípo wá sálẹ̀ tara sálẹ̀ wípo lòkè àbí tí mọ́tò ń takú tẹ̀ lépo wa nígbà tẹ́ bá bèrè bí ibùsọ̀ méjì mẹ́ta nísì ẹ bá ilé epo mẹ́ta méjì ó lè po mẹ́ ẹ̀yọ́ kan tí ò lè po gan bóyá epo ẹ̀sẹ̀ tán ni nígbà tá a fọ bí ìṣẹ́jú mélòó kan yóò ti bá ju epo rẹ̀ dé oníkálukú ń lọ nílò rẹ̀ kò sí fẹ́ nìkan rèpo lé nígbà wa rèpo lé ẹnìkan wá mu sìgá wá lọ ju iná wá gbìn kò sí nǹkan kan tí ń jẹ́ bẹ́ẹ̀ bí iná bá wá nísìnyí ọlọ́run ló mú wá ẹnìkan wọ́n pé torí pé nìkan rèpo lé ni ìyẹn lásán lọ́tọ̀ ó yẹ kí ẹ ti mọ̀ pé kí n sí pé ọwọ́ mẹ́wàá wá ni àfihàn lórí ọ̀rọ̀ ní ti sọ́bsidì dé kẹ́dẹ̀ mọ̀ wo àkàìmọye iṣẹ́ tó jẹ́ iṣẹ́ ìdàgbàsókè àfọwọ́ yẹn ṣe káàkiri
0: ẹ má pàjá lọ́bọ̀ fún wa ẹyin náà gbọ́ nǹkan ta tọkùn sọ nsìn wọn lẹ sọ pé ẹ fa àwọn kan san owó oṣù àtàwọn owó àjẹmọ́nú kan ìbéèrè tèmi wá ni pé àwọn owó ìṣe bí ẹ̀ ń san tẹ́lẹ̀ wọ́n san àwọn owó ìkan tẹ́lẹ̀
4: kó tó di wípé ẹ máa gbọ́ pariwo pé wọ́n jà wọ́n lówó
0: nígbà tí wọ́n ti yọ sọ́bsidì yìí wọ́n san àwọn owó yìí kó tó di pé wọ́n yọ sọ́bsidì yìí ó ṣe wá jẹ́ pé owó sọ́bsidì rẹ̀ fi wá ń san nìsín òkè àwa gbà pé òun owó ìrànwọ́ tẹ yọ òun lẹ fi ń san àgbà owó tí wọ́n fi ń san tẹ́lẹ̀ nǹkan kí lẹ̀ ń fi ṣe
4: sẹ́rí ìdáyọ̀
0: sẹ́rí ẹ ti ń parọ́ fún wa ẹ wá sọ fún wa pọ́lọ̀ lẹ́lẹ́rìí yín
4: kò sí àpárọ̀ ó dà ẹ jẹ́ sọ gangan fún yín ní tó wà ń bẹ́tẹ̀ yìí òró yìí
0: ẹ ṣàlàyé àwọn wo gangan
1: ẹ tún wá gbọ́ wọ́n ní wípé ìjọba nàìjíríà wọ́n ní láàrin 30 months yẹn tó yẹ pé wọ́n ná 30.6 trillion owó nàìjíríà wọ́n ní pé láàrin ìgbà yẹn náà ni wọ́n tún wá yá 11.9 trillion bí a ṣe ní wípé wọ́n tún fi owó sọ́bsidì pamọ́ tó kí ló dé tó pé 11.9 trillion yìí tí wọ́n lè yọ nínú 15.8 trillion tí wọ́n ní pé àwọn fi pamọ́ ẹ̀ tí a tún fi lọ lèrè yáwó.
4: ẹ bá gbọ́ ṣe rí owó yíyá lórílẹ̀‐èdè tàbí láwùjọ àbí níbì kan ì máa jẹ́ kí ẹ̀mí ìbáṣepọ̀ àwọn aráàlú òkèrè kó tún ró dandan ìbáṣepọ̀ kó tún ró dandan ẹni.
0: àmọ́ ìbáṣepọ̀ wa ò dán mọ́rán
4: o. ó ti yé yín ṣe rí owó yíyá ò ń ṣe problem ife tó ń ṣe business o lè yáwó kó lówó lọ́wọ́ bóyá o ní 10 million lọ́wọ́ o tún lè yá 3 million mọ́ kèsì bó tó ti yáwó nìṣẹ́ o ti dàkúṣẹ́ àbí kò mọ̀ nǹkan tó ń ṣe fún kinní ọ̀hún kó lè bá a yá ní.
0: ẹ̀kọ́ wa ń jẹ gbèsè lẹ́dẹ̀ àwọn tó ń bọ̀ lọ́jọ́ wájú
4: gbèsè bọ́ọ̀nù làbówó san yìí.
0: owó wo lẹ ń san ẹ san gbèsè ẹ tún yá mẹ́lẹ̀ tó wà lẹ́ ni.
4: ojú tí a fi wò ni.
1: ojú tí wọ́n fi wò ni. ẹ ṣe ìròyìn kan jáde nígbà tí wọ́n ní pé nàìjíríà wọ́n ní wọn ò ní sọ pàtó bí wọ́n á ṣe ná $5 billion kan èyí tó yẹ pé àtúnríyá ní abu dhabi nítorí wípé kí la fẹ́ mọ pàpẹ́tẹ́ pé bí a ṣe náà sí alákòóso fún ètò ìṣúná àti àbẹ̀tò ìṣúná náà ni wọ́n sọ báyẹn bẹ́ẹ̀ náà ni wọ́n tún bu ẹnu àtẹ́ lu ọ̀rọ̀ táwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ń sọ látàrí bí wọ́n ṣe máa ń fi ẹnu àbùkù kun ilé ìfowópamọ́ àgbáyé lórí bí wọ́n tún ṣe ń ya nàìjíríà lówó wọ́n ní pé àmọ́ ìlànà èyí tí ó ní ń ṣe pẹ̀lú ìbáṣepọ̀ láàrin orílẹ̀-èdè sórílẹ̀-èdè àti bí wọ́n ṣe ń ya ni lówó la fi ń sọ báhùn ṣé àlẹ́tò láti béèrè wípé báwo ni ẹ ṣe ń lowó èyí tẹ́ ẹ yá sí ni tí wọ́n pa wọn à nílò láti mọ bá a ṣe ń lo owó ọ̀hún àti wípé kí ló burú báwọn ọmọ nàìjíríà bí wọ́n bá ń sọ̀rọ̀ pé kò yẹ kí àjọ ìṣọ̀kan àgbáyé kí wọ́n máa yá nàìjíríà lówó mọ́ tí wọ́n bá rí jàsà rẹ̀ dáadáa tí wọ́n sọ báhùn ni IHF ẹ̀ sọ̀rọ̀ IHF.
2: mo mi gbọ́
1: ẹyin ẹ sọ̀rọ̀.
2: lúgbì ọmọ nàìjíríà bá ti jẹun tó jẹun yẹn yóò tán a máa wá bẹ́kùn
1: bẹ́kùn
2: sọ́ni ẹ béèrè lọ́wọ́ arúgbó pé bo ló ti gbóyún wà ni iná jòríà wọn ẹ pè ní ìjọba rẹ ni ẹ ṣe bá a bá ṣe náwó la gbọ́dọ̀ wá síta pé èèyàn ọmọ nàìjíríà o ní àná o àná kìnní kan o níjẹta o a gbọ́dọ̀ máa ṣe
1: bẹ́ẹ̀ lẹ́tọ̀ láti béèrè
2: wọn ẹ pè ní ìjọba rẹ ni tí ń ni pé kí n àjẹ àjẹyó
1: àti àjẹsẹ́kù wọ́n sì ń jẹ́ náà
2: kí àrómi fi wẹ̀ nígbà ọ̀tọ́ kí n ríná lò kébù àwọn.

0: bi se wa okanrin bale iwo ni iroyin gan
1: mo
0: ni yan ba wo dada e se bo se ri bi odun meji seyin la
2: mo ti ru si abi
0: la mu foto re wa bi odun bi meji seyin wa ri po ede fila ofi ni se bi odun awa be a ri pe un ti yato iwo ni iroyin na so ba te ki bo ni wa bi odun bi meji seyin lori eto ki le de aran le de olorun ti ba se ohun loju re ti mi fresh oun fi amọ pe in gbọdọ a stress ara ni ti ni pe ki rowo fi wo ko lo si bi ise ki run jeje bi party ba wa ni weekend
2: ka lo party
0: in ba ti ri bi nti amu green bottle ni weekend ki la be ki la ma fo ta ti a ni pe ka ma se wahala
1: lori apo fo
0: ka ma se wahala bi eto abo ati ina lilo bi se ma ri aso lo lo party
1: a ma won nkan te nso yi
0: ya be lugba mi ai mo ya awo aso kan fun ọsẹ kan tori aroju raye tori wahala ti igbadun ina jori
1: ara wa ba me gba wo drop alawa nsu
3: se o drop alawa nsu
1: e de le n wo so kan fọse kan
0: aroju
1: ma mi e wo so meta
0: o wa mi se ni na jori a atumi fi owo
1: e wo so merin lojo kan
0: owo wa kun
1: e fowo yin kun kankan o e tun ko si apo yin si
3: se awon kini kan la won se mo gbo yen
2: be
3: ibo tan fi n qualify lo fa te fi wo owo kan to se ni imi wa te ba gbo kini kan la wan o le mo je gbeun meji lo o je gbeun meta lo o si ma pe te ba wa si gbogbo ele fun yin
1: se ko ni royin ye wo ko ni royin gbe gbogbo e jale
0: a wa ta n gbo owo kese te ba ni
1: tori ba la ta wo do ba la wan si gan ju nkan ti awon oga le se ngba ni odun kan
0: awa la so ye de so ni te be yo lori internet ni sawon kan lo ko be
1: àwọn kan ló kọ síbẹ̀
0: dẹ́sẹ̀
1: ó yá ẹ̀yìn náà gbé ìwé tẹ́ fi ń gba àwọn owó ìjáde
3: gbogbo wájú ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ ẹ lọ sílé ìfowópamọ́ kẹ lọ béèrè pé èlò ló máa ń wọ àkáǹtì wa o
1: ilé ìfowópamọ́
2: adẹ́sọ̀ ní sálárì àbí
0: ẹ yòó ní sálárì o àti àwọn kiri
1: kàlà wájú sálárì ọ̀tọ̀ àwọn àláwánsì yìí ọ̀tọ̀ torí tó bá ṣàwọn àláwánsì yìí gan ojú sálárì yìí lọ o
0: ṣe bí ilé ìfowópamọ́ náà wọ́n sọ sí báwọn náà ìlú náà ló mi gbà padà lọ́wọ́ rẹ̀
2: lọ́nà
0: bàbá wa ti àròjú ráyè náà ni ìgbà wo la fi lọ ń jókòó sí ilé ọtí bí èèyàn mọ náà jórí à
1: abẹ́ rí wa ilé ọtí rí láàrín
0: àròjú ráyè á lọ pa
1: sí ìlú kẹ lọ ilé ọtí ṣe ta ló rán yín ṣẹ
0: ṣe bá yẹ
1: lẹ́yìn tó bá yín ilé ọtí
0: ọdún ni ó ti bẹ̀rẹ̀ látòrí lọ́wọ́
1: eléyìí tẹ̀ ń ra sí ilé tẹ̀ ń jẹ́ ńlé eléyìí tẹ̀ ń mu nílé ṣáwà mọ̀
0: sábà
1: yí wọnú ilé
0: ló jẹ́ òṣìṣẹ́ ọwọ́ gan jẹ́ pé àti ìrànú ilé ìrà síta ìrànú ọkọ̀ ìlàwádì
1: bí mo ṣe jẹ́ olórí ìwájú ọ̀rí à àti máa pàdé yíká tó ta bá dé òtẹ́ àwọn òtẹ́ kan ní
0: ìsìn
1: wọ́n máa sọ pé nìkan ò lè wọlé torí pa àwọn òyìnbó wà ń bẹ̀ abẹ́ kì í ṣe gba àwọn nǹkan tí mò ń sọ yìí tẹ máa wà ń bí nǹkan tán máa ní kẹ́nìkan kan máa wọlé torí kẹ ká má bàa máa àwọn nǹkan tẹ̀ ń ṣe náà ni àwọn tẹ̀ ń náwó wa sí.
3: ṣé wọ́n sọ fún yín pé wọ́n dáwọ́ jọ fún wa ni ṣáwọn òṣìṣẹ́ tẹ́lẹ̀ ni iṣẹ́ tá à ń ṣe iṣẹ́ àṣekára ni ó tún wájú ètò àṣetẹ́lẹ̀
1: lọ́wọ́ ẹ lọ mú píkítọ̀ yín wá ń gbà tẹ dórí oyè àti píkítọ̀ yín ní ìsìnká wò síra wọn.
0: àwa làwa mú àrùn sínú àkàrù síta ni.
1: ayé
2: ẹ mú píkítọ̀ yín wá. ẹ ń fẹ́ síta ọdún ló mọ tó yónú. ẹ ṣe wọn táwọn rù sínú ni tí ìròyìn kan wá jáde nígbà tí àjọ tó ń rí sí kòkárẹ́ tó dìbò ní nàìjíríà tí wọ́n sọ̀rọ̀ wọ́n ní pé àti àwọn tí wọ́n dupò gómìnà wà tán tí wọ́n fẹ́ dupò ààrẹ o wípé iye tí wọ́n gbọ́dọ̀ ná tí wọ́n ṣáà bí wọ́n ṣe pín lórí gbogbo wọn wípé kò gbọ́dọ̀ ju 571 billion lọ owó nàìjíríà pé wọn ò gbọ́dọ̀ ná jù báyìí lọ wọ́n ní pé àwọn tí wọ́n lọ bí ààrẹ tí wọ́n lọ bí mẹ́ẹ̀ẹ́dógún tí wọ́n jẹ́ adékùjẹ dupò ààrẹ bíi méjìdínlógún wọ́n ní 190 billion ni pé wọ́n kàǹpé gbọ́dọ̀ yẹ tí wọ́n gbọ́dọ̀ ná sí ibẹ̀ nánú ẹ jẹ́ wá wò owó tùlùtùlù tí wọ́n ná yìí lórí pé a ṣe polongo bò a ṣe gbogbo rẹ̀ ṣé lè gan fi ààyè gbà wípé àwọn tí wọ́n fẹ́ wò pé àwọn ta ìbò àwọn rà bò ṣé lè gan fi ààyè gbà àti pé olórí ọ̀dọ́ bọ́ọ̀ ni àjọ yìí ṣe lè tọpinpin bí wọ́n ṣe máa tọpinpin àwọn tó pé wọ́n bá náwó ju èyí tó yẹ lọ ìtorí tá a bá wo èyí tó wáyé ní orí yèyé ó ní iye owó tí wọ́n bá ná ń bẹ̀ tí wọ́n sì fi kélé òfin gbé ẹgbẹ́ òṣìṣẹ́ kankan wípé wọ́n náwó ju èyí tó tayọ lọ ètò òṣèlú náà ń jórí a bí wọ́n ṣe sọ́ di owó gbogbo ẹ̀ yìí ṣé kò ti fi ààyè gbà wípé

0: Lambo, eh? Kilo ma o mu a se bi bayi na.
1: Ore. Sori eh yato si pa jo lo school ototo. O na awon eyan kan ta jo ko wo rin nigba ti oro eh tertiary education wa to grow. What I grew up with was 2 na settings, 3 na crowd. Wo Rafu, Sanjo, Biola, ta jo so do baba wo ni. A de debe. Exceptionally won mu awa jade wi pe eh awa o advance ogun ni ti e o a level ti e o level temi o vice versa
2: e ba yen so be na o
1: eh che awa ni lo la ka ara wa ka wa na mo pe o ye ka meji keta ni ka ni another option to babalawo
2: lambo nsu che ba ti lo so do baba iwo ni church tattoo tutu ni ken wa yi na o ki ogun yi ma se na wa sa ti lo so do baba tutu de baba yen ki ba ti mi mo so fun e na o sa ri gbogbo ogun aye wa o de ti so solution solution ni ka lo
1: ore sori designer o le ran agbada ko ni fitting o le ma le ran suit o e to ran suit e ma le ran agbada o o depend lori area ti kaluku ba specialize si o boya ogun to ba wa ni minimum level ti o ti advance lagbara ba yen ka ogun to wa ni minimum ni ti awon raf sojo ati biola agbara baba ka sugbon ti wa ti exceed the maximum let's come straight to God imagine baba yen tun wa so fun emi pe kin lo se sara fun oku orun se baba baba re lo ku ni daddy mi wa laye mo mi wa laye se kin lo se akara abi kin ra owo lori oku great grandfather mi ni
2: o
1: se sin that
2: lambo ye mi na lenu but o sa lo ku lorun abon but ti daddy e ti won ni o ti ku but daddy e mo mo daddy e
1: daddy mi o ti ku that is the point o ye ko lu so yi na de na ebon na
3: tode segun odun segun ni
1: mommy the lord
3: Olu Leo.
2: Yes ma'am.
1: Hello mommy.
2: Yes,
3: ma'am. My brother.
1: Yes ma'am.
3: Epele.
1: Yes ma'am.
3: Mi o fe roju yi mo dada o. Amo oju arakunrin fe jo e ti mo mo die.
1: Emi ni mo mu ore mi wa ma. Actually ele ma de mi mo tori once in a while. Awon ore mi ma mu mi wa si service ba. Be de ma wa de ma nse gbogbo show ru ni o. 21 days te se pari yen na. Ajo wa lori oke ni all night.
3: Wow.
1: A de ri apere ise rere Oluwa lara awe eyan.
3: Ta dupe lowo.
1: Arisi ami lara won ti wa ni kan lo dabi pe o fe ni ko ma oro ti wa o ti gbo.
2: Olorun gbagbe wa ni.
3: E ma so be mo. E ma so be mo. Ìránṣẹ́ Ọlọ́run ògbúdọ̀ mo sọrun nǹkan bẹ́ẹ̀ ẹ mọ̀ pé gbogbo yín bẹ ṣe wà iná ìránṣẹ́ Ọlọ́run kéékèèké ni yín Ọlọ́run fún gbogbo wa ní agbára àmọ́ ó fún wa ní àǹfààní jura wa ni ẹ já bá àdúà ní orúkọ Jésù ní orúkọ Jésù bàbá wa àti Ọlọ́run wa àwọn ọmọ rẹ̀ rè níwájú rẹ̀ Olúwa ṣẹ́gun fún
1: wọn
3: lórí àwọn ìránṣẹ́ yìí àwọn ìránṣẹ́ yìí wọ́n di ọwọ́ rẹ̀ Olúwa ṣẹ́gun fún
1: wọn
3: wọ́n ti wá wọ́n wọ́n wá lónìí mọ́ jọ ṣe lásán orí bẹ́ẹ̀ ò ṣe bẹ́ẹ̀ Jésù Olúwa wa nínú ìrìn àjò kékeré tá a rìn yìí àwọn ọmọ rí àwọn ìṣepayá kan àmọ́ kò sí ohun tó kọjá àdúà bíbélì gan sọ ó ní àwọn nǹkan wọn yóò ní ìṣẹlẹ̀ láìsí wípé a gba àwẹ̀ àti àdúà torí náà àwẹ̀ àti àdúà náà la gbà ó àwẹ̀ àti àdúà náà la gbà máa ń yan àwọn àwẹ̀
1: kan fún yín
3: àti àdúà abẹ́ẹ̀ nílé gbà ni
1: alágbà sínú mòró
3: tí ó da yín lójú ṣe máa
1: gbà pẹ̀lú ògbọ́n ọlọ́run àbí tó bọ̀ sí àní gbà ni
2: láti gbà láti jọ yín kọ́
1: kò ní sùwà náà ni ìṣẹ́ nígbà mi ìṣòro bẹ́ẹ̀
3: ẹ má jẹ́ kó sùn yín o tẹ́ bá ti wá ṣe àwọn àwẹ̀ àti àdúrà yẹn tán ẹ wà wá máa wá ṣe àwọn ètò kan náà fún yín ètò ìlànà àdúrà ẹ fi àwọn nǹkan kan tó jẹ́ pé ẹ nílò láti fi ṣẹ́gun kẹ wẹ gbogbo ẹ dànù ẹ nílò láti wẹ gbogbo ẹ dànù
1: wòlí
3: ṣe kọyìn arákùnrin
1: kọjẹ mọwẹ odò ni
3: gbogbo ẹ náà ni à ń sọ yìí mo ẹ pé mò ń sọ
1: èmi mọ tí mi mọ tí ẹ dín kí ní ṣe mi pọ ju tẹ ẹ fojú rí lọ o tọjẹ pé jẹ mọwẹ odò kí omi ó gbégbó tí ń dà àwọn ayé mi lọ o
3: ọlọrun ti bá wa ṣẹgun
1: àmì ọlọrun ti ṣẹgun
2: wòlí ṣe fi ń dá wa lójú pé ta bá ti wẹ ìwẹ yẹn ogun ti ṣe pátápátá
3: ṣe ẹ nígbàgbọ ni ẹ ní ìgbàgbọ tí ẹ bá ní ìgbàgbọ bíi kóró mọ stádì ẹ̀yin ó sì sọ fún ọ̀kẹ́ yìí pé kí ó sí ní ìdí kí ó sì ṣe ní ìdí ẹni ìgbàgbọ́
0: tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló wá rí tọ́lọ́ bá jẹ́ kájọ àwọ̀ padà gbà ṣe rí pẹpẹ tó jẹ́ kìkìdá pákó ìlágbọ̀rọ̀ ọlọ́run glass láwà fi ṣe tọ́lọ́ bá jẹ́ orí bẹ́ẹ̀ o àwọn wíńdò onílúfàásì slidy door èló slidy door báyìí nìsín
3: thomas
0: èló slidy door báyìí
2: yóò mo jẹ́ ìwọ jẹ́ ká lówó náà
3: ẹ̀yẹ tí ẹ lọ ṣe àwẹ̀ àtàdúrà àtàwọn ètò tí mo fún yín kẹ́ tó mọ ṣèlérí
0: iye mo jẹ́ mi àwọn ibi tí ẹ̀ tí ì rẹ́yìn náà lágbára ọlọ́run tó bá yẹ bọ́sí tá a wà láàrẹ
3: ọlọ́run àṣẹ ní rọrùn
0: ìgbọ́n a sì jẹ́ ìjọ da ṣọ́ọ̀ṣì
3: ó ti dà aláfíà fún yín o
0: ẹ
3: ti jẹ́jẹ́ o aláfíà fún yín
0: o ṣé ìsọ fún ọ èmi ò sọ fún ọ
2: lambo
0: àdúrà ń gbà yé kówó lọ rí ológun
2: jẹ́ ká ṣe gan tí wòlíì ní ká ṣe
0: náà tí ìbá bá wọn rẹ inú fúlọ̀ ṣọ́ọ̀ṣì ń kọ́ mọ́ dà fún yín
2: èmi àti ẹ̀bá wọn chẹ́ńjì mo lè ní kọ́ wo ká tútù
0: kọ́ ìjà wo àti ìmọ̀ owó tí ń bọ̀ o tí a rò dáadáa o
2: kèmó
0: tó mọ̀
2: jẹ́ ká lọ wẹ̀wẹ̀
0: àwọn àdúgbò wa dáràn
2: infact
0: ojú ó tì wọ́n
2: àfọlákẹ́ ti dáràn
0: èṣù ṣe wọ́n
2: àfọlákẹ́ gbé
0: àṣepadà da fẹ́mi náà
2: àṣẹ mi náà má padà lówó láyé
0: igbó láwà bẹ́ẹ̀ yàwẹ̀ báyìí
2: tí bá kún gbàwẹ̀ tẹ́lẹ̀ a ti ń
0: ẹ̀yin yẹ ṣé òpinlẹ̀ lóúnjẹ tó jẹ tẹ́lẹ̀
2: òun náà ni mò ń sọ pé a ti ń gbàwẹ̀ láti jọjọ yìí
0: ṣùgbọ́n jẹ́ àná ọjà ráà ni

0: amúnidára o. Amúnidára
1: fún wa.
0: Amúnidára
1: fún gbogbo wa.
0: Inú mi dùn pẹ́sẹ́ wa pé láàárọ̀ yìí.
2: Ọlọ́run ṣeun.
0: Pé a pé ìpàdé, a dẹ̀ gbọ́, a gbọ́ ohun wa wípé ẹnu wa kò wípé ká máa wá sí ìpàdé. Ṣùgbọ́n ó ń bà mí nínú jẹ́ pé àwọn kò lọ́rọ̀ sí kan ṣì wà. Àwọn tó wà ní zone F ṣé wọn mọ̀ wípé pé association mi ti máa wà lónìí.
2: Mo ya lẹ́tà ọ̀dọ́dọ́ wọn.
0: Aṣojú wọn kọ́.
3: Màmá Tolúgọ ń fọṣọ lọ́wọ́ ńgbà tí mò ń kọjá bọ̀
2: mítíìnì.
0: Ó fọṣọ lónìí ọjọ́ mítíìnì ló ń fọṣọ.
4: Alága wọn pè mí pa wọn ò nílé wá.
0: Wọn ò nílé wá.
4: Àwọn ọmọ gbọdọ̀ mọ wá o.
2: Bí ó ṣe máa sọ gbogbo wa bí ṣe máa pè nu.
0: Àwọn tí ń bẹ ní zone B níwájú mi bí wàá tó yẹ pé ọ̀dọ́ àwọn gan mọ̀rọ̀ pé òye wọn ti tètè
2: débi. Ọ̀pasọ́ọ̀bù yẹ kí ló kọ rẹ̀ ya sáàkì. Ọ̀pasọ́ọ̀bù dé ní ránṣọ lẹ́yìn.
4: Èmi tẹ̀ ló yóò ti wà lójú ọ̀nà ni. Kódà mo ti wò kó bóyá ń bá ń bí ni. Àmọ́ ń ràn yàn lọ bá nísìn.
0: Kò sí wàhálà ìlú tí ò sí kinní kan
4: ni. Tí ò sí òfin
0: ẹ̀sìn gbogbo àwọn tí ò wá òun ẹ wà máa gba ṣọ́ọ̀bù wọn lọ lọ́yọ̀kọ̀ọ̀kan ẹ lọ́lẹ̀wé òun mọ́bẹ̀.
4: Ẹ dáadáa mi.
0: Odidi ọ̀sẹ̀ kankan wọ́n ti ṣọ́ọ̀bù.
3: Ọ̀gá ẹja yọrí máṣíìnì wọn.
0: Kọ́ bá ti tì tán nígbà wọn bá sí orí máṣíìnì wọn lókùn tí wọn ò yọ.
3: A sì ní dá padà lẹ́yìn ọ̀sẹ̀ kan.
0: Bẹ́ẹ̀ni wọn ò ní ránṣọ.
2: Wọ́n á lọ̀sẹ̀ méjì ń bí.
0: Yorùbá lẹ́jọ́ nú. Inú mi dùn. Gbogbo kò sí ní tọ́pọ̀ jù ń bẹ́ o.
3: Ọ̀sẹ̀ méjì.
0: Ẹ dákun torí Ọlọ́run. Ní tẹ́ fi mí sọ lórí inú o. Ẹ wà pé ìgbàlá dáradá o.
5: Ẹ jẹ́ àná sùn.
2: Ẹ sọ̀rọ̀ jẹ́ ṣe díẹ̀
0: ẹlòmí
2: ò ní jùmọ̀ sí nìkan lọ ọ̀gá.
5: Owó ìdọ́gba
0: kò burú
5: sí o.
0: Kò burú.
3: Ká sì kọ́ ní sílò látòkun ọdún.
0: Ẹsẹ̀ ìwọ̀n ohun ọkàn mi. Bó bá wùn kórè gbàjọ kó lọ ràárẹ̀ máa kó lọ rẹ̀ ra màsínì mi. Kò sí ní tó kàn mí. Kúkurú èdè tí mo wá fẹ́ sọ fún yín. Sẹ́rí gbogbo àwa tá a máa ran tí wọ́n mọ̀ gbé pátá wa fún tẹ́ mọ̀ gan. Wọ́n mọ̀ gbé bírèkọ̀ yàn wà pé ẹ mọ̀ bá wa gan.
2: Ìyá Adébúránṣe.
0: Ẹ̀yin aláṣọ tuntun.
2: Ìyá Adébúránṣe.
0: Wọ́n gbé wá fún yín. Wọ́n ní ẹ̀dákun ẹ bá wa gan. Wọ́n mọ̀ fún yín $100, $200, $500.
3: Ṣé mọ̀ gbà mọ́ ni?
0: Ẹ mọ̀ gbà á. Ẹ ṣe ni mọ̀ gbà á. Nbọ̀ ṣe pé ẹ fẹ́ ṣiṣẹ́ kù ni.
4: Bẹ́ẹ̀
0: bá wa fẹ́ ṣiṣẹ́ kù ni ẹ mọ̀ gbàṣẹ́ aṣọ gígan $500. Kí ló dé tí wọ́n lè gbé tuntun wá sọ́dọ̀ yín gígan lẹ̀ ń gbà.
2: Àwọn ẹ̀wọ̀n ìgbàlódé ni ẹ ń wá kí o.
0: Ìbàlódé. Iye ìwà rán mi létí.
3: Ọ̀fẹ́ ìṣẹ́ tí wọ́n rán tó bí àtúrò ní wọ́n ṣe sí gbogbo
0: àtúrò. Iṣẹ́ wa rí
2: wọ́n rán kìíní.
0: Sẹ́rí bí mò ń lọ gan-an. Sẹ́rí nínú ẹgbẹ́ ìbáyìí. Mo jókòó mo sì ronú kanlẹ̀ wípé bá a ṣe ń sùn bígbà ṣe ń yí ni gbogbo nǹkan ṣe ń yí sí. Bẹ́ẹ̀ bá rí gbogbo rẹ̀ ní ìsẹ́rí pé gbogbo rẹ̀ ti dórí TikTok. Ó ti dórí orí Facebook. Gbogbo rẹ̀ gan-an ní bẹ́ẹ̀ mo wá rí pé gbogbo ẹ ti wá upgrade káàkiri àsìkò ti wá tó fún wa báyìí. Láti tẹ̀síwájú nínú ìmọ̀ wa gẹ́gẹ́ bí iṣẹ́ aránsọ agbúnidára wa
2: ṣẹ̀tẹ̀ lọ.
0: Gbogbo wa pátápátá là á wà á mọ bá ṣe lọ upgrade. Ṣùgbọ́n èmi wá fún wa ní àǹfààní kan nínú ẹgbẹ́ yìí. Àwọn tí wọ́n ti mọṣẹ́ ìdójú àmì irú kọ́sẹ́ẹ̀tì tarábìnrin ìdákọ́ lẹ́ẹ̀kan wọ́n wà á fi hàn wá nínú ẹgbẹ́ ara tá a fi ní ẹ mọ́ wá mítíìnì dédé rè àbí a fi pèlè lẹ̀ fúnra wa ni.
3: Àwọn kò lọ àfọ̀gá
0: ẹ mọ́ wá mítíìnì ní ìsìn yín tá n sọ ìtọ́sẹ̀ pàtàkì sílé ayé ẹlòmíì ní ìsìn kó mọ́. Pípọ̀ nu wọn ò sì mọ ṣẹ́ ó darapọ̀ mẹ́gbẹ́ ni.
2: Ẹ̀mọ́dún tẹ́jọ́
0: wọ́n wà kọ́mọṣẹ́ jọ.
2: Ẹ̀mọ́dún tẹ́jọ́ ti kọ́ṣẹ́ léyìn ṣe àwọn búrẹ́ẹ̀tì ní ìsìn.
0: Ṣé wá rí o ó ń kálukú bóyá àwọn tí ó wà wọ́n wà kọ́ wa wọ́n fi ojú rẹ̀ mọ̀ wá á rí bọ́n ṣe ń ṣe ṣùgbọ́n kálukú ó wà padà lọ pẹ̀lú owó tó ara rẹ̀ yóò wá lọ upgrade. Bóhùn yẹn mọ́ gbọ́n nínú ṣọ́ọ̀bù mi bí mo ṣe wà mo ti ra ìndọ́síà mo ti rà méjì mo rà.
3: Ọ̀gá sájọ lẹ́
0: kọ́kọ́ yín ìndọ́síà méjì mo sì ra whipping fi mo whipping tí yóò fi mo wí fún aṣọ gbogbo ẹ̀ pátápátá ní bẹ́nu ṣọ́ọ̀bù mi èmi ti upgrade.
3: Ọ̀gá
0: ẹjọ́ lẹ fẹ́ rò tí mo mọ̀ pé nu.
2: Ṣé bẹ́yà bá ní aṣọ tó yẹ pé o ní ìndọ́síà iná lèyìn ó lò ṣá lè mọ wá yàtọ̀ dọ̀ yín.
0: Ẹ ṣe ayọ̀ ìndọ́síà mi ìndọ́síà tó ṣe pé odidi masini ńlá ni tẹ́nìkan ò lè dàgbé.
2: Ẹ jẹ́ ọmọ wa ya o.
0: Èmi ti rà á kẹ́yìn náà lọ rà á ẹyẹ gba sọ aṣọ ẹgbẹ̀rún kan ẹgbẹ̀rún méjì mọ́ irú àti bùbá ìlọlẹ́ mọ́ rán.
2: Olori,
0: wọ́n gba kọ́sítọ́mà mọ́wọ́ lọ́wọ́ nítorí ẹgbẹ̀rún kan
4: torí 1k péré
0: iyùn náà dá
2: ẹ̀jẹ̀ afẹ́pè lélẹ̀ ẹ̀ ń bá ti rán kọjá ń tá a bá fi lélẹ̀ nínú ẹgbẹ́ lórí lásìkò tá a wà yìí képe àáfẹ́pẹ̀lẹ́lẹ̀
4: ni
2: àáfẹ́pẹ̀lẹ́lẹ̀
0: ni sépè ní kásẹ̀
2: ní ẹjẹ́
0: fẹ́ kò sí wàhálà
2: gẹ́gẹ́
0: bí aláṣẹ lórí ẹgbẹ́ sọ yẹyin ẹ̀ ń bá ti kọ̀rọ̀ sí mi lẹ́nu ibi náà láti ṣe pé láti orí ìró àti bùbá ẹ ń bá gba sọ ìró àti bùbá lásán kọjá ẹgbẹ̀rún márùn-ún kọjá ẹgbẹ̀rún márùn-ún tí ó bá fi lè tó ṣe pé tó bá fi lè gbà tó bá fi lè gbà bóyá bí ẹgbẹ̀rún méjì ẹgbẹ̀rún mẹ́ta wàhálà dé èpè ni ó pa á láti ẹgbẹ̀rún márùn-ún lòkè mò ń wí fún yín ni kẹ́ ẹ mọ̀ gbà ẹ lè gbà ró àti bùbá ní ẹgbẹ̀rún mẹ́wàá sọ ti yẹyin ẹ ń bá tún gbaṣọ tí ò tó ẹgbẹ̀rún márùn-ún nínú ṣọ́ọ̀bù rẹ̀ ká ṣiṣẹ́ ń jèrè mọ́
4: àṣẹ
0: yóò mọ sáré kiri lórí ọmọ ni àwọn ọmọ rẹ̀ ò ní jèrè kò sì ní fi ṣe òsì nǹkan rẹ̀ bí ó sì ṣe rí nu
2: olórí eléyìí èpè ti ń pọ̀ jù èpè ń pọ̀
0: ẹbí wọn náà ló ní àṣẹ pé
2: ó sì wá ń pọ̀ jù
0: bí ó sì ṣe rí nu ẹjẹ́ kó ń kálukú ó tú ká káwa mọ́ ọ lọ lágbára ọlọ́run á tàtà jèrè o
2: á sì
0: bá àánú gbá o á jí ò wá o ẹ mọ̀ bá ti fẹ́ pele lẹ̀ kó ń kálukú lọ sọ́ọ̀ṣẹ́ o bí ó sì ṣe rí nu o
2: ọjà bó ṣe jẹ́
0: amúnidára yóò dára fún gbogbo wa o á jí ò wá o akọ̀wé dúró mo fẹ́ rí ọ kọ́ kínní òun ní ìsìn.
5: alọ́mọdé òmẹ́la

ọṣẹ́ o. Ó ń dùn yùn gbà létí. 32 FM ló ń pè bí 94.9. Ẹ̀yin ẹ̀, à ń fẹ̀rí gba gbogbo àgbáyé. Our fear is gone.

0: for more today. Terms and conditions they will drink responsibly. Now only for people who don't reach 18 years and above.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tò ní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Bí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ òun rántí pé òṣèlè rí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Káṣá sọ pé ò tí ì rẹ̀ wọ́n àbí?
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ìlẹ̀ kan ṣo níbi tí CDK ẹ̀ wà?
5: Ìwọ ló tún jẹ́ CDK ẹ̀ báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀, ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Besnai Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
7: CDK, sọ díẹ̀díẹ̀, gbẹ̀gbẹ̀ 32 FM 94.9 Laughter House Orioke Tente Premier Makola Ibadan.

káàbọ̀ sórí ètò yín fọ́sẹ̀ yìí aráàgbà ni tí a gbé yẹ̀wò lọ́sẹ̀ yìí òun ni ìkan lára àwọn àgbà ọ̀tọ̀kùlú lórílẹ̀‐èdè nàìjíríà tí mo ń sábà fojú sùnùkún wo ọ̀rọ̀ sùnùkún bó bá ṣe ń lọ lùú wọ́n tún jẹ́ ọ̀jìnì nínú ẹ̀kọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n sì tún jẹ́ àgbà nílẹ̀ yorùbá ta náà ni mò ń perí bàbá wa tí gbogbo ayé mọ̀ sí dókítà tai sọ́láàrín ṣùgbọ́n àwọn tí ó jẹ́ òbí wọn jọ́ náà lọ́hùn sọ wọ́n ní orúkọ augustus taiwo sọ́láàrín torí pé ìbejì ni bàbá bàbá mu mi ayé ní ọjọ́ kẹjọ ogúnjọ́ oṣù kẹjọ lọ́dún 1922 wọ́n sì jẹ́ ọmọ bíbí ìlú ìkẹ́nẹ́ níjẹ̀bùrẹ́mọ nípínlẹ̀ ogun bàbá wọn náà amọ̀jẹ́ daniel sọ́láàrín àgbẹ̀kù àbá ni bàbá adẹ́munú wọn pẹ̀lú wọ́n sì tún mọ ọwọ́ kọ̀ǹgọ́ lójú ìlú ní ìpínlẹ̀ ọ̀sun pàápàá ní agbègbè àdúgbò tí wọ́n ń pè ní ọ̀tàpẹ̀tẹ́ nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ táwọn ìjọ elétò tí wọ́n ń pè ní methodist ni wọ́n ti bẹ̀rẹ̀ iléèwé nílùú iléṣà nípínlẹ̀ ọ̀sun níjọ́ náà lọ́hùn-ún ẹ má gbàgbé pé mo ti jẹ́ kó yẹ wá ṣáájú lẹ́ẹ̀kan pé ọmọ ìlú ìkẹ́nẹ́ ni wọ́n nípínlẹ̀ ogun ṣùgbọ́n ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ lẹ ti gbọ́hùn lọ́dọ̀ àwọn ìjọ elétò ní àdúgbò ọ̀tàpẹ̀tẹ́ nílùú iléṣà nípínlẹ̀ ọ̀sun lẹ́yìn ìgbà tí bàbá gba ìwé ẹ̀rí mo yege tó ní ìwé mẹ́fà níjọ́ náà lọ́hùn-ún tí wọ́n ń pè ní standard 6 bàbá mà wá sílùú ìbàdàn ẹnìkan ní níbo wọ́n wá ń bẹ̀ bẹ́ẹ̀ ni elékùrọ̀ ńlẹ̀ ìbàdàn mọ́ ni kí ni wọ́n ṣe ń bẹ̀ wọ́n tún tẹ̀síwájú ni nínú ẹ̀kọ́ wọn nílé ẹ̀kọ́ àwọn olùkọ́ni tí wọ́n ń pè ní wesley college nílẹ̀ ìbàdàn ní elékùrọ̀ ẹ má gbàgbé pé wesley college yìí ọdún 1905 ni wọ́n dá ilé ẹ̀kọ́ yìí sílẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn sì máa wá káàkiri ní lórílẹ̀‐èdè nàìjíríà lókè ọ̀ya ni o ìsàlẹ̀ ọ̀ya ni o pàápàá lọ́dọ̀ tí wọ́n ń bì nílẹ̀ yorùbá wọ́n lubẹ̀ páńjọ náà lọ́hùn-ún lẹ́yìn eléyìí wọ́n gba ìwé ẹ̀rí mo yege táwọn olùkọ́ni onípò kejì tí wọ́n ń pè ní teachers grade 2 certificate wọ́n mọ̀ fún tẹ̀síwájú nú ẹ̀kọ́ wọn wọ́n ṣe olùkọ́ni díẹ̀ wọ́n tún tẹ̀síwájú nú ẹ̀kọ́ wọn wọ́n gbòkè òkun lọ lẹ́yìn ìgbà tí wọ́n gba òkè òkun lọ wọ́n tún lọ sí àwọn ilé ẹ̀kọ́ gíga fásitì yunifásitì manchester ilé ẹ̀kọ́ gíga manchester ni níjọ́ náà lọ́hùn kì í ṣe yìí nìkan wọ́n lọ sí ilé ẹ̀kọ́ gíga fásitì ti london náà university of london kẹ́ ẹ lè mọ̀ pé nípò tí ń jẹ́ ẹ̀kọ́ kò sígbà tí bàbá yìí tí ò mú lọ́kùnkúndùn kò sígbà tí bàbá yìí tí wọ́n fi ṣeré lẹ́yìn ìgbà tí wọ́n wá kẹ́kọ̀ọ́ gboyè láwọn ilé ẹ̀kọ́ gíga fásitì méjèèjì tá a sọ lẹ́ẹ̀kan university ti manchester àti ti london bàbá nítọ̀ ilé làbọ̀ sinmi oko wọ́n padà wálé o bóyá kí n fi eléyìí kún pé láàrin ẹ̀ bàbá rí ẹnìkejì wọn tá à ń pè ní ìyàwó màmá wa sheila sọ́láàrín èbó ni màmá yìí wọ́n jọ fẹ́ra wọn gẹ́gẹ́ bí tọkọtaya kódà wọ́n jọ padà wálé náà ní sórílẹ̀‐èdè nàìjíríà wọ́n sì ṣe iṣẹ́ olùkọ́ni dáadáa ṣùgbọ́n gbà tí ó di àárín kan bó tilẹ̀ jẹ́ páwọn ni ọ̀gá pátápátá nílé ẹ̀kọ́ girama tí wọ́n wà ńgbà náà tí wọ́n ti jẹ́ principal tí wọ́n jẹ́ olórí fún gbogbo àwọn olùkọ́ni tó wà ní ilé ẹ̀kọ́ molusi college ọ̀rọ̀ tún ṣe bí ọ̀rọ̀ ṣe mọ̀ pé ẹni tá a ránṣẹ́ yóò jẹ́ ó ti di dandan ni bàbá àtìyàwó wa kúkú rò pé èyí tá a tún fi ń ṣiṣẹ́ sin ẹlòmíì
bo ni ba se dun to to ba je pe awon datara ta won le ebi gbogbo ala ta won ba si ni lori e yo le wa si mun se gege bi erungba okan won lati kekere ni baba ti ma ro wi pe o ye ki awon papa awon odo atokunrin atobirin ki won lanfani si eko to yege quality education won si pin nunu okan won pe tawon ba lanfani e iru eko be lawon o gbe kale lona to si ba ode toni mu ke se wi pe kokan je ko owe lasan nikan gburugbu tabi ka kan mo si ibu lasan nikan baba ni gbagbo nu pe ti eyan ba nkawe ko tun ni bi ise owo ko tun mu mo legbe ko mo je oro owe nikan ara awon afojusun baba re yi nigba ti won da ile eko grama ti won pe ni Mayflower School ninu Ikenele nipinle Ogun ni isin lodun 1956 baba gba wi pe imo sain ko gbodo peyin ise asekara won gbodo mu lokunkundun ko ma joro e lesson nikan lawa mo gbe laruge e ri pe ta ba ti en soro baba nipa e lesson de yi bo ti le je pe ni bere pepe atawon obi won omo leyin Christi ni won e ri pe mo si so na lekan pe pe ile eko alako bere tawon ajo ile to Methodist ni baba ti bere ni ota pete ni lulesha ati pe ti ile eko awon onipo keji ti won wa nle Ibadan ti awon onigbagbo na ni Wesley College ni oro esin ko mo fi gbogbo ara je baba ilogun dabi alara baba nigbagbo nu si asikara tan yanyan won nigbagbo nu afojusun to gunmo iyun ni o gja si pe lokan baba eyan waye to nitumo ko ma je pe gbogbo nkan sa eyin ka ma so pa ngbeke lenikan abelomi lati laluyo ni baba feran pe ise asikara lodo ti e gangan fura re papa to da lori kan afojusun bi ise owo leyin igba ti iwe akanyeju to ba ti saaju gbogbo oru igbesi aye ti baba yi ti won gbe ni nigba aye won ti e ba gbagbe e ri pe baba saba mo ni gbọ mi si omi oto tabi ikun sinu pupo pelu awon ijoba e kuku se pe won ko rira idi ti nse ijoba gege bi eyan sugbon won gba wi pe ise ijoba ti won se ise ilu gege bi asuwaju awon to je ara ilu ogoro ara ilu won gbodo ni anfani se eko to peye won gbodo ni anfani si nta le pe ni eyin iwosan to peye baba nigbagbo wi pe ise ijoba ni lati pese ona to ni lari faraalu fun igoke godo oko won si nigbagbo wi pe abo to peye ohun gangan ni gbogi ise ti ijoba ki ijoba to ba pira e ni ijoba araalu to gbodo mu lokokundun ti baba ba si ti wa ri pe o fe me ni agbon kan tabi ikeji eni yo wu tori ko wa njoba tabo gboju agan woru eni be oni mo si so le kan pe ke se pe boya won kuku ko rira won tin se joba rara o enti won so na ni pe ani se isin wo iko woro wo nta ba jijo wo gigun bayi ni igun ni ayimoye igba ni won ti ni gbogbo agan be si joba to si wa fa ki ijoba o fi won si ahamo be ba gbagbe laye ijoba baba wa General Yakubu Gowon iru esele te ba gbagbe laye ijoba
babangida iru esele ṣugbọn awọn ti won ja swaju joba ina mo wipe ke kuku se wipe ikorira awon ni baba yi ni bi ko se pe ati se joba to yanju to je pe ogoro mekunu to wa nulu won lanfani ina oba ti o ni mo seju ti o ni mo lo ni dakureku omi ero to jagere ona to da gba fun goke godo oko eto abo nilu ko peye ko si mo je wi pe awon to wa ni agbon ijoba won fi gbogbo re se apapin commerce corruption e gbogbo bi ti won pe ni ile ise ijoba gbogbo awon ti baba yi ara kun ti won duro le lori nu ti e ba si kiyesi ile eko ti won dale ta pe ni Mayflower School ni kene yi gbogbo ru nkan ba won won yi ni baba yi ni won mu ni okunkundun ẹyin ni àárín kan ẹ rí pé ilé ìwé yìí fúnra àwọn ọmọ tó wà ńbẹ ni wọn mọ ń yọ búlọọkì tiwọn tí wọn fi ń kọ ilé ìwé púpọ nu wọn náà ni mọ ń bá àwọn tí wọn ń dáná dáná láwàá sọ pé aṣọ ara wọn fífọ àbí kóókò gígé àbí ilẹ̀ gbígbá kódà ẹyin àga iléèwé tí wọn fi ń jòkó njọ náà lọ́hùn wọn gba àwọn tó nímọ̀ nípa arú iṣẹ́ bẹ́ẹ̀ tí wọ́n fi yé àwọn ọmọ tí wọ́n ń kọ́. Ìgbà tí àwọn ìjọba náà sì rí pé bàbá ìyé mọ̀ ń ṣe ẹni ibi kìí sì ṣe ìkà kìí sì ṣonínibíni sáwọn tí wọ́n ń ṣe ìjọba. Ipò tí wọ́n kọ́kọ́ fún wọn òun là ń pè ní ilé ti gbárò yìí níjọ́ náà lọ́hùn-ún public complaint commissioner. Ṣùgbọ́n bóò ni bàbá ṣe kúrò ńbẹ̀ ìgbà tó dàrin kan mo rò pé bàbá wọn wà nínú mọ́tò kan àwọn ọlọ́pàá sì dá mọ́tò dúró gẹ́gẹ́ bí ṣe wọ́n dúró wọ́n bá mọ̀ ni àwọn ọlọ́pàá bá ní àwọn ìwé ọkọ̀ yìí dà bàbá láti ṣàlẹ́yìn fún wọn pa mọ́tò ìjọba ni kì í ṣe mọ́tò tẹ ara tèmi gangan àwọn ọlọ́pàá ní òrí bẹ́ẹ̀ o ìjọ náà lọ́hùn nígbà tó yọ bá sì rí báyìí nítọ́ba yẹn kẹ́ẹ̀ṣe ní kẹ́ẹ̀ṣe ń bọ̀ ẹ gbé mo ti sọ fún yín pé mọ́tò ìjọba ni nítorí náà ìgbésẹ̀ tán ẹ bá ti mọ̀ pọ́tọ́ lábẹ́ òfin ní kẹ́ẹ̀ gbé wọ́n gbé bàbá lọ ilé ẹjọ́ o wọ́n sì fáìnì wọn kódà bàbá san fáìnì ṣùgbọ́n àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ẹ̀ bàbá ní tò àti gbọ́ bẹ́ẹ̀ àwa náà la wà nídìí pé kó lè dáa kọ́ mọ́ bàjẹ́ lábẹ́ ibi tí wò ó rí tọba yẹ pẹ̀lú ọ̀làjú ni láàrin àwọn èèyàn tí nǹkan yé dáadáa láì ní fìgbàkànbọ̀ kan nú ìtọ́kàn táwọn oṣù náà ni pé káwọn lọ rí rọ́ọ̀kún lẹ́nu iṣẹ́ ilé tí gbárò yìí public complaint commissioner bí bàbá ṣe fi lẹ́nu. Ní tẹ́ ẹ̀ bá tún gbàgbé náà bàbá tún jẹ́ kan lára àwọn òǹkọ̀wé gbòógì nílẹ̀ yìí sínú ìwé ìròyìn àtìgbàdégbà àti tójoojúmọ́ èyí tí wọ́n sábà máa kọjọ́ náà lọ́hùn táìṣó láàrin wọ́n máa ń fojú lámẹ̀ẹ̀tọ́ wo gbogbo ọ̀rọ̀ tí bá ń lọ lù ú tí wọ́n bá kù díẹ̀ ká tó tíjọba bá gbégbèsè kan bàbá ọ̀sán ni nípa òun wọn ò ní tijú ẹni tó bá wà níjọba tàbí ẹni tí ajé ìwà àbàjẹ́ tá à ń sọ yìí bá ṣí mọ́ lórí bàbá ọmọ gbé jáde nínú ìwé ìròyìn mọ̀ ni àwọn ìwé ìròyìn tí wọ́n sábà máa ń lò níjọ́ náà lọ́hùn-ún ni wọ́n ń pè ní Nigerian Tribune Nigerian Tribune ẹ rí pé ìwé ìròyìn ọ̀hún tó ń bẹ títí di sìn tá a bá gbàgbé olóyè Ọbáfẹ́mi Awolowo ni wọ́n dá ìwé ìròyìn tá à ń sọ yìí ni wọ́n dá sílẹ̀ gbogbo ohun tí bàbá sì sábà máa kọ́ ọ́bẹ̀ òun náà ni ọ̀nà àbáyọ sí oríṣiríṣi ìwà àbàjẹ́ tí ń da orílẹ̀-èdè nàìjíríà láàmú bó ṣe jẹ́ pé oúnjẹ ẹ yọ lọ́dọ̀ àwọn tí wọ́n wà ní agbọ̀n ìjọba tí ó sì jẹ́ wípé bàbá ọ̀faramọ́ wọn ò faramọ́ lábẹ́ ibi tí wú ọmọ pàápàá tí wọ́n bá ti rí báyìí bàbá ọ̀sọ́ ni kìí ṣe pé wọ́n sọ nìkan wọn ò tún kọ́ sínú ìwé ìròyìn àfi bí ìgbà tó jẹ́ pé òun ni wọ́n ní lọ́kàn láwọn ti ń bẹ̀ ń bẹ̀ ní ìsìn
ti wa ni bo ba ti ri nkan kan e ko so ti won yi se bojuri enu adake o if you see something ali so pe eh akomo na baba gangan nu ali so pe akomo na won nu ke se pe eleyi nikan ni won ni ninu eh ijoba igba to tun di arin kan lodun 1989 ijoba ologun labe ogagun agba Ibrahim padamo si babangida won tun fi baba se alaga banki gbogbo ilu kan ti won pe ni People's Bank of Nigeria baba ini alaga akoko ngba ti won dale lodun 1989 baba alaga akoko ile ise ifowopamọ yi o wa fun pipe lati mo fun awon eyan ni owo ranwo lati da awon ise kereje kereje ile lati je pe awon ti o ni ise ki won ori ise ninu ilu lati pese ise ni opo yanturu eni to awon olokowo kekeke eni to fe da sele ati be be lo sugbon ase wa ase nbo baba tun ri pe ibi ta awon foju si lori oro oru nkan bayi o mo lagbara e ri pe ile banki ta nso yi nigba na lohun won saba mo ya awon eyan lowo igba mi nbe a won ani ki won o fi nkan dogo ki won to ya won lowo igba mi wa ele ti ogun owo ta sore ni ti o fi ni ni awon eyan lara tori pe won gba pe awon ogoro araalu to je mekunu tori ti won ni won se da ile ise ifowopamọ yi le oni won se pe ni People's Bank awon iya loja baba loja onise owo awon onisowo tori e nijoba apapo won se pe ile ifowopamọ ta nso yi ti won pe ni People's Bank tori e ni won se gbe kale eyin eni ti won jo alabaise won jo na lohun ti won pe ni managing director oni ya fi maria sokenu ko si si wipe a n fi gba kan bo kan nu ninu eto eyawo ko si ntojo ti won ba ti pe o to kowe fun won po ni lo nkan bayi won wa pe o fun iforo wa ni lenu wo ranpe koda won yin awon oludari lati le ise won ki won lo ye bi to ti fe sise wo address ibe awon to nile awon to nile ona ta won le fi gba ran o lowo eni yato si owo nikan awon kan mi to ba se se ka won lanfani ati pese gbogbo bi won se nse le ise yi ni jona lohun nu ogagun agba Ibrahim babangida won ri pe awon iru nkan bayi iru en ta won le fi ibe to fi le nitumo ohun na ni baba wa dokita Tai Solari na won si fi won be de kama balowo na baba tun gbianju won gbianju ise won ibi ta npe ni People's Bank yi ko to di pe leyin oreyin won mo tun pada kuro nbe nitori pe oda be ni pe oju ti baba fi wo ko fe fi gbogbo ara ri be tori ogoro awon eyan lo ya owo ti o tun lanfani ati dawo pada le to si je edu okan fun baba ko te won lorun labe bi ti wo omo tori pe won ni baba fiyan baba fiyan joyi awodi o ye ko le gbadie ni

lára àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́jáde nílé ẹ̀kọ́ tí bàbá dálẹ̀ táǹpé ní mayflower yìí níbẹ̀ lẹ́ẹ̀tì rí àwọn ọ̀jìnì nínú oríṣiríṣi ìmọ̀ bí àwọn ìyáàfin mudúpẹ́ kazeem bí àwọn ìránṣẹ́ ọlọ́run pastor william kumuyi ti deep alive bí àwọn bishop mike okonkwo àwọn the redeemed evangelical mission bẹ́ẹ̀ oríṣiríṣi àwọn èèyàn káàkiri káàkiri lágbàáyé tí wọ́n wà ní ipò ńláńlá lára àwọn akẹ́kọ̀ọ́jáde níléèwé bàbá ẹ̀rípa àṣìṣọ́ náà lẹ́ẹ̀kan pé inú ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ọ̀kan ni bàbá ṣe níjọ́ náà lọ́hùn ara àwọn tí wọ́n jọ ṣiṣẹ́ yìí ni professor wọlé sọyìnkà nubelore àwọn professor ayọ̀dẹ́lẹ́ awújọbí òǹkọ̀ròyìn délé gíwá gbajúmọ̀ amòfin gani fáwẹ̀hìnmí ken sarowíwà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lára àwọn ìwé àpilẹ̀kọ kan tí wọ́n kọ́ njọ́ náà lọ́hùn-ún tó fa lọbọlọbọ pẹ̀lú ìjọba ológun là ń pè ní the beginning of the end lọ́dún 1975 níbẹ̀ ni bàbá ti fojú lámẹ̀tọ́wọ́ ìjọba ológun lábẹ́ ìṣèjọba general yakubu gowon níjọ́ náà lọ́hùn-ún eléyìí ló fà á tó jẹ́ pé wọ́n mọ̀ fi bàbá sí àhámọ́ tó jẹ́ pé ó lágbára púpọ̀ kó tó di pé nígbà tíjọba general yakubu gowon tó wá dojúbolẹ̀ ni wọ́n mú bàbá jáde lára àwọn ìwé tí bàbá tún kọ gẹ́gẹ́ bí gbajúmọ̀ òǹkọ̀wé yàtọ̀ sí báà ń kọ̀wé sínú ìwé ìròyìn nígbà náà ó là ń pè ní ìkan lára àwọn ni towards nigeria's moral self-government lọ́dún 1959 wọ́n tún kọ̀ kan tá à ń pè ní thinking with you lọ́dún 1965 ìkan náà tún lélẹ̀ yìí a message for young nigerians lọ́dún 1981 ìkan náà tún ni timeless tie lọ́dún 1985 àti ìwé ìtàngbésí ayé wọn tí wọ́n pè ní to mother with love lọ́dún 1987 gbogbo àwọn tí wọ́n bá ka ìwé ní àkàgbádùn wọ́n mọ̀rú ìgbésí ayé tí bàbá yìí ń gbé ẹ̀rí pé aṣọ tí bàbá sábà máa ń wọ̀ àwọn òrí wọn ò rí ààyè fún àwọn agbádá àbí àgẹ̀fì lára bẹ́ àbètí ajá káwáṣọlẹ̀ kẹmọ́rùn ni ò tiẹ̀ mọ bó ṣe rí lára wọn o kódà wọn mọ bó ṣe rí lọ́kàn wọn tí bàbá bá ti wọ tá à ń pè ní short knicker tó sì mú safari àbí kọ̀ǹdọ́tọ̀ alápá kúkúrú ní pàápàá kì í ṣe alápá gígùn wọ́n bá ti wá dé àtẹ bàbá ti gbà pé iṣẹ́ yá àwọn gan ló ẹ̀ka mọ̀ pè ní gbogbo ìgbà standby wọn ò fi iṣẹ́ ṣeré pàápàá lábẹ́ ibi tí wù ọmọ bàbá wa dókítà táìṣó láàrin wọ́n jẹ́ kan lára àwọn gbajúmọ̀ ajàfẹ́tọmọnìyàn lórílẹ̀‐èdè nàìjíríà wàyí ẹ̀wẹ̀ lórí ọ̀rọ̀ òṣèlú kò sígbà tí wọ́n fi bàbá wa olóyè ọbáfẹ́mi awolowo sílẹ̀ tó sì jẹ́ pé gbogbo àwọn tí wọ́n bá wà ní ẹgbẹ́ alátakò sí olóyè ọbáfẹ́mi awolowo alátakò bàbá làwọn náà o torí pé ẹbọn tí ẹ fẹ́ẹ̀ lè sọ pé ẹ lè mọ yàtọ̀ láàrin àwọn méjèèjì nítorí pé ibi tí olóyè ọbáfẹ́mi awolowo bá dúró sí níbẹ̀ náà ni bàbá yìí ó dúró sí nígbà tí bàbá dá ẹgbẹ́ action group lẹ̀ bàbá ọ̀gbẹ́yìn nígbà tí olóyè ọbáfẹ́mi awolowo tí ìjọba ológun ṣe tán àti kó gbálé lọ́dún 1979 wọ́n wà lára àwọn tí wọ́n ń pè ní committee of friends níjọ́ náà lọ́hùn lábẹ́ aṣíwájú bàbá wa olóyè ọbáfẹ́mi awolowo committee of friends náà ló wá padà di ẹgbẹ́ tí wọ́n ń pè ní unity party of nigeria ẹgbẹ́ upn
baba omo gbeyin nbe baba omo gbeyin tori pe bo ti le je wi pe ke se pe won se oselu ni sansan pe omo egbe ni mi a se pade egbe nbi kan tabi ajo nlo kaakiri gbogbo bi to loye oba fe me awu lowo ba ti ya si dori oro oselu e ma wule dara yin laamu nbe na le ti mo ri baba yi ah iwon gba ta yi ba nja yi teyan ba nbe lori ipe o titi lai la ma soro baba wa dokita ta iso laarin be ba si ni ka mu tesin e ri pe bo ti le je pe won bi won si dile o omo leyin kristi mo ro pe bi to mo nu lodo baba igba kan ti e nbe mo ro pe ya won loku ngba na won ni to ngba ti ya ti ku emi awon omo to tun kan jo ka won se won lo won ni ko da to ba ja won ni enikeni ti ba nbe layi ka awon ti e le mo da mu ati so ku won le gba awon junu eja kaja oje oku a kaja oje oku awon iru eyan ti baba jere yi we se enikankan to gbe esin lori labe bi ti wu omo oro po nbe won yi se elesin dabi alara esin tawon gbagbo ni ise eto pelu omoniyan isooto pelu omoniyan isododo pelu ise ilu to ba yan laayo nti baba ka lesin ti won nu ke se pe ijo kan ni mo wa tabi ijo kan ni mo fara mo ka wa gbe leri rara o baba omo ti nje be ri pe laarin kan won ni gbogbo awon ti won lo si nta le pe nile mi mo iri ajo afẹ ni baba kakun nijo na lohun to ti e to fe fa ikun sinu laarin awon elesin ngba na sugbon gbogbo awon eyan to mo ru e ti baba je won mo pe ke se baba o le se ogun ojo pagi lapa kan dapa kan si bo se ri lara ti won bo se ri ninu won bo se ri lokan ti won ni baba se soro lori oro esin iru bi ti baba do sinu pe nti jesin gangan ni ajosepo to gunmo laarin omo lakeji enikeni ti wo ba nipa lati se iranlowo fun o na leni keji e iru igbesi aye ti baba lori yi ko to di pe olojo de baba won tun ninu akasi ti awon ti won wa ni agban ijoba ti won ni fun won o lagbara poju tori pe won mo pe baba yi ki se ni yeye asiwaju gididi won e ri pe ile eko awon oluko ni onipo kini ti won pe ni college of education tele tele ogun state college of education won ti so ni oruko won ta iso laarin university of education lati fi ye won si gege bi ipo takun takun ipa takun takun ti baba ipo ninu eto eko e ri pe mo so na saaju lori eto pe baba gangan fura won won dali eko girama le nitori na won eleyi wa lara n ti won fi ye won si wi pe iru eyan to ise takun takun be ninu eto eko ko le lo siwaju lorilede nigeria lapapo ara n to ye ka fi ranti e na ni baba kuku so ile eko giga university loruko won oni won se n pe ni Taisu laarin college of education laarin kan mo ro pe ngba to tun ya lo di Taisu laarin university of education gbogbo awon eru nkan ba won woyi ni won fi da baba lola ngba ti o si se e mo pe ajo won ni oda bi ile bo si tu le ka pe laye to won la pe lorun ju be lo ngba to di ojo ketadinlogbon osu keje odun 1994 ni baba wa ta n soro lori eto loni baba Augustus Taiwo Solaarin ti gbogbo aye mo si dokita Tai Solaarin ni won dagbere faye pe o de gba o se

0: ye ewe nje ade goro ye igi adu bi agbe fa gori te omo dida wa ma bu ma te oni sulo niya ke yo ma se se ni ko ma je nbi eliri oja te be re ntan wo gbe kale lota o so wo gbe yawo re re nbe igbeju re ni eto wa ma ru ori to gbe waye ma ba lodo ewe nje adu bi otun olowo le ibadan ni baba sele loju anu je nbadan lati oji eleri egun okada baba sele oju source ni e ti so kale e ti ri eko mo na wa gbagada gbagada ewe nje adu bi be tabi ke pe won sori 08033260141 Oloye Weji Adubi Otun Oluwawo le Ibadan loni irorun la ba nigba ta daye
1: bi gbogbo igi ba nwo we ni gbo igi ope oni wo we lai lai ni ikan ni fe yin e a oni ye dun yin ninu nigba gbogbo abe mo ni o po kokon ke o po
2: o si olorun mi O po.
1: 32 FM 94.9. I'm very babu boye.
3: Wo, bioro ti yo lati ilare. Ma gbo kiki eye tara won ya gangan. Si ti e si o kirere ni. Nibi ti awon omo araye ti nferin lo ba ti won. Ko so meji ti won gbo. Bi ko se to bi fe yin e 32 FM 94.9 e mi ri ki o ni budu lo so be
4: Ogo ni follow loke oro. Oluwa gba opa ewa. Gba opa ewa. Ogo ni follow ko Olorun. Oluwa ma joba la. Ha ma gbe oba. Jesu Oluwa wa. Inu osu kejo la mo nla lo yi o. Ko ki to ma ba oro mi ni so. Lo gbo mi re si bi a se nde si bi re do. So ti gbo mi yen si be. Very good. Ba se gbo lo gbe be o. A fe gba se adua. O gbodo la jeje. Ona gbodo la. O gbodo ri ba ti se agbodo ro ni abayo. Yes, so ti gbe be. Bu opolopo iyo si be. So ti busi o ya fi owo si mo se ma ni ko fi owo sinu e owo yo le yo o ko tun lo nigba mi o so ti fiti bayin oluwa gba opa wa ene kan gbo mi ayo ni jawa ogun ni jawa idamu o ni jowa isoro o ni wole ba gbogbo n to ti n pa wa lekun tele opidesi mo ni opidesi abe siriba ti se arona gbe ba in the name of Jesus ene kan ni ka lo soro oruko mi ni woli io ajilori atamadasi ile ise ranse Christ Artillery Crusaders CAC atamadasi Tolo ba gbe ibu joko agbara anu re kale si oluwo to wa lona to geje egbeda ninu ibadan bayi oluwa ni ki so gbogbo awon tan ni ipenija gbogbo iwo to ni ipenija keta bi ekeji sumo mi bayi oluwa ni ki kede gbogbo awon tan ni ipenija lori amubo amubo oko ni o amubo ire ni o amubo owo ni o amubo ise ni o amubo ofisa ilu oyinbo ni o amubo ni mo so o oluwa ni gbogbo awon tan ba n ba ipenija keta bi ekeji pade lori oro amubo bayi ni emi olorun so fun mi pe ki n kede fun gbogbo won emi awon wole so wipe ohun ti won pe ni amubo okan pataki ninu ton fi ja eyan logun ohun ton fi ja ogun eyan logun ti won fi pe ologo ni olofo ni e nigba to ba se le ti o laseyori ti o se ton ti o bo si aya bere si pe ni olofo oluwa ni gbogbo eni ti nkan bayen baja oh my god oluwa ni kan lo geti ohun ti won pe ni ewuro kekere ni ben ewuro kekere bẹẹ lẹmọ wòlíì sọ pé ká gbé ìgbésẹ yìí olúwa ní láàrin ọjọ méje òun mọ wípé àdúrà gbà ohun tó máa gẹẹtì ẹyin adìyẹ kan àti ewúro nìkan ni olúwa lòun fẹ wọnú àwọn ìdílé tí a ṣe tì ń bàjà òun fẹ wọnú ìgbéyàwó tí a ṣe tì òun fẹ wọnú ayé tí a ṣe tì ń bàjà ó máa ní agbára jù ẹmí ọwọlíì fẹ ṣe ìtúsílẹ tó lágbára ẹ wo sà àmúbọ kì í ṣe ohun tó gbọdọ wà ní ayé ènìyàn olórí àṣẹ tì ńlá ló ń jẹ àmúbọ ire ha àmúbọ ọmọ àmúbọ ọkọ tó bá ti ri pé òun má àmúbọ kò dẹ̀ ń ṣe àṣetì lọ gẹ̀ẹ́tì ewúro bẹ́ẹ̀ ni sà ẹ̀fọ́ ewúro bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kò wá gẹ̀ẹ́tì ẹyin adìyẹ kan ìbáṣà greek ìbáṣẹ ni wọ olúwo ló ń bọ lọ prepare mo jókòó sílẹ ní ti kánsẹ́lì àyè kánsẹ́lì máa wà bẹ́ẹ̀ ni mo sọ lónìí a máa ṣe àṣeyọrí in the name of Jesus 14:6-38 ó ní àti ní ọdún kọkànlá ní oṣù búlù tí í ṣe oṣù kẹjọ ní ilé náà parí jálẹ̀ pẹ̀lú gbogbo ìpín rẹ̀ gẹ́gẹ́ bí gbogbo èyí tí ó yẹ ó sì fi ọdún méje kọ máa wo ilé náà ó parí pátápátá nínú oṣù ẹ̀kẹjọ ẹ̀rìbá yẹn ó wá parí ẹ̀ ní oṣù àṣeyọrí oṣù èkeje àwọn máa ń pe eight ní perfection wọ́n dẹ̀ tún máa ń pe ní beginning of a new thing gbọ́ mi ó máa rá káká ẹ̀tà báyà oṣù kẹjọ yẹn la wà a máa kọ́ àṣeyọrí bẹ́ẹ̀ olúwa sọ̀rọ̀ kọkún mi níjàtà mo sọ́ lánàá náà ogun burúkú ni ogun àìlèkọ́ lè yọrí olúwa ní kí n gbàdúrà fọ ní gbogbo bí tó ti ń gbà mí gbogbo ẹni kó akọ pàtì ilé ìwọ ọmọ bá wí gbogbo ẹni ra lẹ̀ tí ò lè yọrí ìwọ ni mò ń bá sọ̀rọ̀ gbogbo ẹni dọ́wọ́ lé nǹkan tí nǹkan ni ò lè yọrí báyìí lolú ọlọ́run àwọn ọmọ ogun ní kí n rí o gbọ́ọ̀rọ̀ olúwa ó yá ká lọ ṣe àṣẹ a máa ṣe àṣẹ oni wipe osu isotele pombele ni olongbo osu isotele pombele ni osu ti de wipe a ma sotele bayi ni mo de sotele oruko na gbogun gbogbo ta ti fi ya wa taari loruko jesu ori ofe bi a ma sa oni se karaya ni we se karaya sakalaya ori ekini oni ni osu kejo ni odun keji dairosi ni oluwa to se karaya wa omo beka omo ido woli pe ṣé a dídá bá ti lè gbọ́ pé ọ̀rọ̀ olúwa tọ́ ẹ̀yàn wa ìsọtẹ́lẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ ìyẹn ni pé ọlọ́run fẹ́ fara ru èèyàn láti sọ̀rọ̀ síta èmi máa ń sọ̀mà ní tọba dọ́dọ̀ wòlíì ìwọ kọ́ lọ sọ tó bá wa tó dẹ̀ mi máa ti máa gbẹnu wòlíì sọ pé báyìí báyìí báyìí a dẹ̀ ti rán mi sí ọ ogun ní ìjà ogun ní ìjà pé wọn àkáàká ẹ̀tà borí àkà mọ̀mọ́ yìí ayé sọ pé wàá padà sọkún lórí ọmọ yìí olúwa dẹ̀ ní kí n sọ fún ẹkún rẹ tán lórí ọmọ ẹkún rẹ tán lórí ọmọ ẹkún rẹ tán lórí ọmọ ẹkún rẹ tán lórí ọmọ in the name of Jesus alaka tún ní màmá máa yí contractor ńlá ni ọ máa ń gbàṣẹ gan ó máa ń gbàṣẹ ju àwọn ẹgbẹ́ ẹ lọ wọ́n ti ṣe àṣàsí kan sí ẹ báyìí débi wípé o ò tiẹ̀ wàá ríṣẹ́ gbà mọ́ ká ló ò ríṣẹ́ gbà nìkan ní ìbádá ìgbèsè ti wá ń wọlé èmi ládẹ ìran sí ọ gbogbo agbára tó ní ọ lára agbára ti sọ pé yóò ṣẹrúkú ni agbára ti sọ pé kò ní rán náà báyọ ni agbára tó ní kò ní jèrè yẹn lónìí agbára yẹn bàjẹ́ ìdẹ nígbà ọ̀fẹ́ mo ń bọ̀ náà mú omi yẹn kó wọn sára rẹ omi tí mo ní kò fọ́ sí tí mo ní kò fiyọ̀ sí wọn sí ara rẹ wọn sá rẹ sọ pé màá jẹ jẹun ìdẹ nígbà jesus ó yẹ kí a lọ ní bàbá tí ń bẹ lẹ́yìn ìwà sí ni alágbára ti gbogbo ojúlé àìkú àìsá ìgbàkúdà ọlọ́run gbogbo wà gbọ́ ẹ sókè wà á tẹ pé ògùn sórúkọ náà ó yá ó jésù olúwa wa wà wá tẹ̀lé rẹ bá tẹ̀lé bá ní bó sọ fi ọwọ́ rẹ ní olókùn rẹ máa wo jésù lórí ìjà ìgbélébó wà á kàn wú ọ kankan ó lè dídú ó lè lajú wà á sọ pé ọlọ́run ọjọ́ òní o ọlọ́run ọjọ́ gbogbo ọlọ́run tó lè so gbogbo ọlọ́run tó ń gbogbo rọrùn fún láti ṣe ọlọ́run tó ní àṣẹ ọlọ́run tó mú ilé tinú àìrí ọlọ́run tó ń ṣe ìyanu ìwọ ni mo tọ̀ wá lónìí wà á dẹ̀ra ànúgbà dẹ̀ra jẹjẹ dẹ̀rọ náà báyọ̀ méjì ń jìyà máa ìyà yìí ti tó ògo mi tó rà mọ́ mi lọ́wọ́ jẹ́ ó wá mi rí padà jẹ́ ẹni ògo mi pa jẹ́ ẹni rè mi gbà jẹ́ ẹni bá ti ṣe ọlọ́run gbà mí kúrò nínú oko ìṣẹ́ tí mo wà àti nínú oko ìdààmú tí mo wà wá nǹkan ṣe lórí ọ̀rọ̀ mi kẹ́mi náà jókòó pẹ̀lú àwọn èèyàn gidi kí n jókòó pẹ̀lú àwọn ẹni iyì kí n kúrò nínú àbùkù kẹ́mi náà dẹni ẹ̀yẹ kọ́nà ńlá fún mi kẹ́mi náà rówó ná kí àdọ́wọ́lé mi kó bẹ̀rẹ̀ sí múre wá kẹ́rù èèyàn tó wò mí bí olóṣì tó wò mí bí ẹni ìyà ká padà wò mí bí ẹni rè bẹ́ẹ̀ ni kò já kórí ọ̀sẹ̀ yìí àṣeṣe fún mi jésù olúwa wa mú omi yẹn sára rẹ ó yà kún lẹsẹ̀ méjèèjì báyìí dọ̀wọ́ rẹ délẹ̀ tó ti dọ́wọ́ rẹ délẹ̀ wà á kàkẹ́ mímọ́ sórí ọlọ́run ogun báwọn áńgẹ́lì ṣe ń ké nìyẹn wọ́n fún aláìlọ́ kàwé àìsá yóò rí ẹ̀kẹta kòmúlá tẹ̀tẹ̀ kìíní máa lọ bí ẹ̀kẹta sí kẹni wà ní pé wọ́n ṣí á dé orí wọn wọ́n dúbà àwọn ọba àwọn ọba àìkú àìsá ìpapòdà tó bá láyè lọ́ka ìwé ìfi wọn orí kẹni kó lọ́ka ẹsẹ̀ ìkẹjọ wà ní bọ́n ṣe ń ké mímọ́ sí olúwa ọlọ́run àwọn ọmọ ogun ọba tó ní àṣẹ ayé àtọrun ó yá ó gbogbo obi tó ti ń gbọ́ mi lákòókò o ní jìyà mọ́ mọ̀mọ́ yìí àwọn tó ń péjọ tán retí ọjọ́ ìbànújẹ́ rẹ lórí ọmọ ìmọ̀ wọn da sán jáde ẹ̀tẹ́wọ́ síwájú ogun àgbàná tó ń ba yín jà yẹn ogun yẹn ṣẹ́ olùgbọ́ mi lákòókò orúkọ mi ni wòlíì io ajílórí atamátàsí iléeṣẹ́ ìránṣẹ́ christ artillery crusaders cac atamátàsí tí ọlọ́run bá gbé ibùjókòó agbára àánú rẹ̀ agbára àṣẹ rẹ̀ kalẹ̀ sí olúwo lọ́nà tó ibùdó tí ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé ibi agbára ibùdó tí ọ̀pọ̀lọpọ̀ ń pè ní ibùdó àṣẹ oògùn bẹ̀rí àbí oòjé bẹ̀rí bí àwọn tó ti wà ha ibi tí àwọn márìdì alágbá ìsẹ́lì ti ń ṣiṣẹ́ ìyanu ojúkorojú ibi tí àwọn tó fẹ́ gba fíṣà tó ń gùtẹ́ sí ń lọ ń bẹ lọ́run tí kò sì pẹ́ tí ọlọ́run fi dá wọn lò ibi tí ẹni tó ń wojú lọ afọmọtáyé ti ń pè lágàn tó ti da ikùn rẹ̀ délẹ̀ tó dẹ̀ dìde ha tí ọlọ́run ò jẹ́ kó mú ọdún yẹn jẹ ha ibi tí aláìsàn dẹ̀ ń gùn tó jẹ́ wípé bó ṣe ń gun bẹ̀ báyìí àìsàn rẹ̀ dẹ̀ jábọ́ síbẹ̀ ibi ase o wa ni badan oluwo lona to je ti egbeda ni ibe lati na mi wa ba o bayi oluwa ni ki wi fun ojo idamu re tan
5: amen
4: mo lojo isoro yen tan
5: amen
4: ki ki to ba gbagbo ni o oni ye awon to gbagbo on lati agbara fun lati jo mo olon ati awon to boruko mi ma re gbo o ni ti ya ma
5: amen
4: ha ni ti ya ma mama yin ni si mi ba mi pe awon eyan pe tan gbo mi baba egbo eleyi sa seri ati bade ikorita wi pe a fe gbadu amo be ni sa ati ko ita pe a n gbadu alaini ireti a n soro alaini ireti in fact elomi tun reti ninu aini ireti omo se o ibi aye ba onikaluku de na re ni igbagbo ti de bi etan etan didi oni kan ba mi so ni jeta oni pe yesi ti wo ni mo nigba to ti ka kiri ke si re si kankan nigba to ti gbiyanju ti ori kan mu bo nbe gba yen lo so wi pe adura ogba mo bonso ogun to so aladura re dole ogun to so nigbagbo re lo fo ogun ti o je ko leri ogun yen se
5: amen
4: tani mo so oro kan fun awon eniyan listen to me gbara ti gbagbo re ba ti sonu o ti so gbogbo nkan nu patapata seri ti gbagbo ba ti sonu iku lo ma n tele seri ku ta n sonu iku ogo wa iku ise wa ti se eyan ma ku iku ogo to gbe eyan gan ma ku bi kan gbagba yen iku ipo ma wa ti pe eyan de sofo o lo ka tan ba iku o ni je ti e
5: amen
4: mo ma wo ta ba ti soro ogo ken so di tan lo wa ninu first samuel ninu first samuel yen ni chapter 4 yen ni hello wo iyawo finiasi o ti lose hope patapata so iru eyin te lose hope bi te la ran mi si o se yin de ma ya fo ma so je fo e obinrin yen wo won ni nigba to gbo pe baba oko e ku to gbo pe oko e ati keji oko ti ku won ni obi te yen ni pe omo mu ni omi lo wa won lo gbo e so de bi ma bo se bi bayi won ni oko orire ati baba ku o omo re o ni ko ma yo o ni rara ki lo fe ma yo fun won ni pe o ni ogun ti tan ireti ti pin o ni ireti kankan mo bayi ni mo wi mi o mo condition to wa mi o mo to sele si e mi o mo bo se sele mi o mo na to gba sele emi ta ran se wa ri so bi in the name of Jesus
5: amen
4: akun e ni wi pe won gba ko ti e ri lo oko ku baba oko ku o de pare tori be o kan mi o si ku sibe mama tori case to le be n se na mi si o o ni lati ku o ni lati je ki nkan tan me lowo o ni lati ku sinu isoro to wa o lo fi je pe eyan ma ni woli wa wo to ba de wa pa de woli re ibi ta ye ti gba nkan na lo ti da pada fun o nigba ti ade sha papa tu o ni pe awon filistin ti gba ko ti e olorun won si mu lati ebi ni zeri wa si asidodun asidodun yen o ni le dragon ni wa won mu lati be won gba ko ti e lowo won ebi ni zeri ni won ti gba nigba ti won wa mo yi woli ti won mo pe oro to wa nle yi oro ti soro an fe nu ja enu o le se ti soro ekun elomi ekun lo ma wa mu te ti kan ma sokun obinrin kan wa soro mi so pesego ekun lo bu si iya oko ni o ti ba to je ko je nse gba ta ma wa lile ati egan jan lo lo logun tari bayen iya ati egan lo so pe ko ni bi mo ile oko to wa ngba to je ma wa ja o lo fi je pe o jo wo ni to ba ma lo je wo ni ti emi mo ba sise ki se le to ma bi e pe ki lo ba wa o te si wo ni to ba ti je wo ni ni o to ba je wo ni ni o ni so pe pastor ni so pe evangelist o mi so pe teacher o mi so pe ya ko su ko to ba je wo ni ni bo ba ti je wagbe to ngbadu afun ni oju ese na ni o ma so pe isoro bayi lo ni isoro bayi gan lo ba bade ni rin ajo ibi to gun re gba wa le n to ma lo se ti leleyi to ba de ti gbagbo ogun se niyan e le ju be lo ku ju be lo mo gbagbo ogun re ma
5: amen
4: in the name of Jesus
5: amen
4: ewo awon mese ni ke ogun dide si won nigba ta de we first samuel chapter 7:7-7 oni awon filistin gbo pe awon mese ni pe do si misfa awon ejo filistin ko ke to israel lo nigba ti awon mesheli gba won bẹrù awon filistin ni won pe nkankan dẹrù bẹ ẹrù n bẹ lori ọmọ yẹn ọmọ ti yẹ ko tọgbẹ ìbànújẹ ló ń fún ọ ẹrù n bẹ ni ọrọ má lè jẹ kò sí oríṣiríṣi obìnrin tọkọ rẹ ogún tẹtí ní kó palẹ mọ kó lé ẹrù n bẹ lori iṣẹ tó ń ṣe kọńtrakì tó gbani ó ti di gbèsè òtẹ mọ bóyá fẹ yanjú ẹ ẹrù n bẹ ni ọrọ fisa yẹn oyi ko ti lọ ṣe ntabu láì mo yẹ gba wọn fún ẹ ẹrù n bẹ lori ọmọ rẹ tó fẹ lọ lóyìnbó wọn ti gbowó gbowó kò bọ si ẹrù n bẹ lori àníṣe ọmọ rẹ ẹrù náà ló máa ń ṣẹlẹ nígbà tí èyí ò bá ti mọ iyì ọlọrun tàbí tó jẹ kó ti gbàdúrà gbàdúrà sí ògbà tó ti wá gbà pẹgbẹ òde gbàmọ ohun tó dẹrù mẹ òpin dé sọrọ
5: kọjú
4: lámúra wọn mọ fọlọrun ti wà lẹnu iṣẹ kí ni wọn wá sí o wá gbọ o ó náà mọ sísẹ fún sọmọ ẹ pé má ṣe dákẹ àti má ké pe olúwa ọlọrun wà fún wa yóò sì gbà wá lọwọ fún yín sí ẹn wọn sì gbọdọ wọ́n ní pé sáma ẹ̀sìn ìlú ẹ̀bọ̀ tuntun náà lọ́wọ́ àwọn filistin fún mẹ́sẹ́lì láti gbà wọn jà ṣùgbọ́n olúwa sáàrà ńlá ní ọjọ́ náà sórí àwọn filistin báyìí ni mo wí gbogbo ẹni gbogbo tí alábìrì olúwa máa padà
5: amen
4: ìdàní mọ̀ bí sọ ó ní ó sì dààmú wọn ó sì pa wọn níwájú israẹli gbogbo ẹni tó ní ọlá tó ń dẹ̀ láàmú wọn máa pàdé ikú lójijì
5: amen
4: ìdàní mọ̀ bí sọ lọ́wọ́ o na me se se jade kuro ni fa won si le awon filisini won si pa won ton fi di abe betari ni ba se ko ni same si mo kuta kan o si be kale ni abe meji mi ba sey o si ko ruko be ni ebinizeri o ebinizeri to ti ba ko ti ari lowo won ebinizeri na zo to ti wa pa won o ta to ni o o ta je ma subu tori ti
5: amen
4: ida ni mo ti to la mura e ni na ran si o je ki so idi pataki meta ti mo fi mo wi pe gbogbo to gbo mi ogun le ma se number 1 eni to bele si gbo mi ojo ke o se pe jola wa se ri osu kejo yi osu to ni agbara ni fa osu majo mi pe mi gege la wo yi wa mura o gbogbo eyin like eni ko soso o ma ni agbara o ojo fe di ola yi ma je ko ko die lowo te gbe yin ta ba wa ni area songo eleyele a ni finish ta fo ara una iyen ni be yin ta fo ara na yen a ni simbe iyen ni bi o to wa legbe o pin fast yen a simbe la go meje la ro wi wa wa sapa be o tu di ojo friday to nbo iyen la go meje aro gbogbo kan oluwo ni oluwo lo nbo lo prepare mo joko sile ni di castle aye castle ma wa o ma ni agbara ju emi o wuli fe se itu sile to lagbara e wo sa amubo ki so to godo wa ni aye eniyan olori aseti la lo nje amubo ire ha amubo omo amubo oko to ba ti ri ko ma amubo ko de se aseti lo get ewuro be ni sa e fo ewuro be ni mo so fun o wa get eyin adiye kan iba sa greek iba se niwo tete de si oluwo lo nbo lo prepare mo joko sile ni di castle aye castle ma wa wa laye ri mi bi wuli ta kokon wa di sin abi ka gbegbe se ise go oju ese ona bayo se ri gbugbu eni ti abi ba daru eni ti won ta lo fa lagu ara gbugbu eni target si ni gbese patapata gbugbu awon to je pe ise kan daru mo lowo awon ton la la kan la gbugbu awon to je pe ah ah won ri ko wa aye lo sise odi tete de dandan ni ko leri ah awon kan mo so eri o
6: I'm going to go to the hospital.
4: Ni abẹ majemu ipe yi tori mo wa ni akoko edidi ipe mi lowo osu ipe mo tun sole tan owo millions hey ire nla o ma ri ta
5: amen
4: ashe mi o ma lowo re ni fun lowo gidi ri ja ma gboro re bo tori olorun se ta si dan so re iwo ni ko sa igbagbo ke gboro mo mi ko ba oro yele lesun o ja gbagbo tun
6: o la di toketa yen mo lo soja awon boyen koja ko de ba mi re ja o e ba mi re ja won oda mi lohun nke mo mi kon wo ni bo se pada bo e wo mo ti olorun be ma ye ka ma kora to baba so pe damira ko to baba yira e ma kon ra mo won bo se mo kon wa joko ti mi ni gamada so me joko ti mo ni joko oko mi o kon le joko ni o ba ni a ba o le se ra eja te kira ni gbade ti gba le ti mo tin ta se pe mo ni gba ko ni pali sa zo ba isa ni eja yen mo ma ra ni 5225 kini ko o ba ni a ni tin ko mo ti 60000 o wa ni a o se 60000 yen o le la ma nje lo le te mo ni gba ka ma nje 5000 lo ni pali e re bi en to so be so to mo ni a mo ni ni tin mo ni ka re ke ti ko ja bi 2000 lo ni a gamada ma se e ma ni owo fura mo ni mi owo mo ni ma ngo lo ps ni oni ha oni gama to ba fun ilowo nko mo ni ko ti wa le oko mi o ba ni gama oni e ti de gbogbo di awon agbara ni a o fun o ti si e di esu le mi no ba dide o ba gbogbo di mi o sa joko se wa ni a gama ye ti tu yin ka di ju ni o mo le ti tu mi o ni e tewo mo ate oba wa ni ara pa wo yin papo mo sa pa wo yin papo o se di ju mo ni mo di ju pe ni e fun mi 1 bay o e fi si mi lowo ni yen 20000 o ba ti na to fun mi 1 bay 50000 o ba 500 o ba ti na fun mi kon si 20000 o je 90000 ah inu mi dun
7: lo fun yin
6: be ni sa mi mo wori la da
4: tori pe o ti pade woli re ni se lojo to ba ti pade woli re ni solution de emi tada si eni to ba wa wa lebi
5: amen
4: ogbe de ma se
5: in
4: the name of Jesus
5: amen
4: kan fu eyan mefa lo do fe lati pe mi ki kan so tele fe yon ti so bi to gun won ti be n to wa ni di ogun ati be so ma gbe tori to ba dodo woli ko ye ko se so pe nkan ba e lo plo se emi mo lo gudo gbe nu woli ti wa si ogun ati be se to ma gbe ya jo pade o je ki emi mo ko tu gugu asiri ogun aye re fun o ni lati so nkan kan kan mo to ma tu ah
8: ko ti ni muda su ngoma ke lati ilu iwo ilu iwo ni alaye mo dupe lowo olorun olorun atamota se tori pe tele tele ese ni mi o le mi o le bere bayi ki n bere ki n yagbe ma na ro bayi tin ba fe so ma na ro ni tori tese mi o ti pe ngbon gba mo tin gbo program yin te ba tin gba gba mi o mo gba ma mo gba ma mo gba e mo so yi pe ngbo ba di pe oya olorun ata mata se ofun mi san ma ma try oluwa mo ni san ba se tori pe ma mo mi lo le pe ki a ni eleyin so fun mo ni san ma se sa ma wi be ti ba ngba mo san wi mo san wi mo san wi ba ri pe ah eni tin le bere yagbe mo ri pe e
7: tin bere yagbe Hallelujah!
8: Hallelujah! That's what Mama Raugun. Mama Raugun, what do you say? Tin ba rin ran kankan pe ma rogun mo ma se kan te pe ese mo sa mo da mi la mu ti o ti o sa wu to ka ma tun ba ba mo sa so olorun ata mo ta se fu sa ma asan ba olorun si gbo se san mo dupe lowo olorun
7: mo gba tu a loruko jesu to ti se ko ni
8: de a
7: se ni mo fi so ogun yen o tun gbe ni ma mo ja lo se wo ni so ma so ma to wa bi to bi ma to wa bi to bi bai a ma po loruko jesu ni e meta e mi mo le ka e je jesu le ka ha lo olorun ata mo ta se oni san ma san ta mi la pa la mo ba
8: ni pe ijo tin se ko gbo program ko si man gbo o ti fa program ti ko pe number pe ka se tore anu ka tan ba do e ka pe mo ko solo nbe mi lati 1000 naira na ka ti wa ija mi lo bi se do e eni de ti se mi wo lati bi 5 years 6 years gbo se so mi ma ba yo pada fun e kokorin mo ni so mi de bi da jo mi na eni to pe ni o ni jo lo fe so pe ko te fun ti enu yen but ni pe wa pada do wa so pe ya ayo mo ni ma o ni se da fun number pe bo to wa ija mi lati bi 5 years 5 years o de se je mi ni ijo je pe lo do lo follow
7: o fe gbe ri ti e bayi o fe gbe ri ti e bayi amo ti to ma fun eni number to fi ma so eni eni yo gbogbo eniyan oni maja mo so pe o fa silabu ayalu ore fun awon eniyan meje kan leni ayalu ore ti won ba pade ri ni ayalu ore ti o sele ri ni ayalu iyanu to gboja oye eniyan to mura leni gbogbo eyan oluwa so pe awon meje yen awon to tin sori awon to fa sori eni oluwa ni eni meje akoko to ba koko fi ore irubo ranse leni o iwe jo alo ore karun oni wa jamgele ba di gba si omi oni eni to ba koko bon sinu re awon kan to ko ma je lo de kuro me oni to ba ka meje wa tun meje ka e gbo sa eni meje akoko to ba koko fi ore irubo ranse oluwa yo fe se ta ja ri janu ojiji kan ajalu ore nla kan iya anu ti o se fe nu royin fe kan to ni agbara fun awon meje akoko yin gbo en lo ba rubo leni ba awon meje akoko yin ma de mu kan ti du lori oro won oh my god e gbo ile ko re shiro ida ni mo ji se gbo eyan o ti ko re majemu ejiji re nase bo o le se laaro yi o fe sada mewa o fe son re re oh my god o de fe se je e gbo ati awon to luwa ni do ba le lo 8800 bi ejiji ko o gbo awon won yi laaro yi ojo pe e gbo eyan meji akoko yen je fun ni aka number ka wo eni meji akoko na aka number to fi ore rubo re ti atore ejiji ati majemu yen to fe fi sile ko sile UBA UBA ni o oya 1 0 10 4 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 mo Yoruba don so pe mo sore ko bebi olowo kan ikan ninu ni eyin meje akoko ni eyin lo fi mo pe Olorun ni kan lalagbara ati pe leyin Olorun Olorun ni kan lokun mo so bi woli ni kia yanu ko eyan meje akoko yan ati gbogbo en to ma sore iru wole ni mo de la ko ah ne gbogbo en to ma so maje mo to ma so re je to ma so le maje mo so ati didi re yen iya nu ma de ida ni mo ti so gbo akan number na le kan si UBA 10 24 77 50 80 80 oruko to ma ni be Christ atile atamata se 10 24 24 77 50 80 Account number none here. Bo send us on a
5: shame.
7: Ogun le
5: shame.
7: Orona
5: shame.
7: Omula o. Gbogbo eyan like eni kan soso. O ma ni agbara o. Ojo Friday online. Ma je konkun die lowo. Oluwo ni kan lati ma se program o. And o ti lo ti je pe ago mekun si meji la ni kan ni Oluwo. Ko ni si program ni Friday leyi. Ni Oluwa Damilare gadi. Eni all to one benit eyin ta fo arena ko ni si program ni Friday leyi. Oluwo ni gbogbo wa nbo. Lati ago mekun si ago bi meji la. E kan ni o aro yen na ni kan ni Oluwo. To a lona to gite bra bo se nbo mi joba mi so gbogbo mi pe ko si program ni ta fo arena. Eh ko si leyin ta fo arena. Oluwa Damilare all yen keke ko si Oluwo ni kan ni. Oluwo to a lona to gite bra yen ni Ibadan ni atamata si. Lojo Friday ose yin ni o. Agbo ba to la yato. Bai Oluwa ni ki so gbogbo awon tan ni ipe nija. Gbogbo iwo to ni ipe nija kan tabi ekeji sumo mi bai. Oluwa ni ki kede gbogbo awon tan ni ipe nija lori amubo. Amubo oko ni o, amubo ire ni o, amubo owo ni o, amubo ise ni o, amubo ofisa ilu oyibo ni o. Amubo ni mo so o. Oluwa ni gbogbo awon tan ba nba ipe nija kan tabi ekeji pade lori oro amubo. Bai ni emi Olorun so fun mi pe ki kede fun gbogbo won. Emi awon wo le so bi pe ohun ti won pe ni amubo okan pataki ni ton fi ja eyan logun ohun ton fi ja ogo eyan logun ti won fi pe ologo ni olofo ni e nigba to ba se le ti o la se lori ti o se ton ti o bo si aya bere si pe ni olofo oluwa ni gbogbo eni ti nkan ba yen baja oh my god oluwa ni kan lo geti ohun ti won pe ni ewuro ewuro kekere ni o ewuro kekere ni ben ewuro kekere bele me wo le so pe ka gbe igbese yi oluwa ni laarin ojo meje o mo wi pe adura gba ohun ton ma get eyin adiye kan ti ewuro nikan ni oluwa lohun fe wo nu awon idile ti ase ti nbaja ohun fe wo nu igbeyawo ti ase ti ohun fe wo nu aye ti ase ti nbaja ma be opportunity e ajo pade o gba ni oyi ja o o na tun fe gba kan na bele kan je kin pe fun UVA UVA 10 24 77 50 80 80 Kole ka si UBA 10 24 77 50 80 80 Kole ka si UBA 10 24 77 50 80 80 Kole ka si UBA 10 24 77 50 80 80 Gbogbo eyan lo gboro da ore leni bo se lagbara to ni ko sese to yato si awon to fe ja ore majem to je egberun meji ati awon to fe sore didi ti olorun ba mi so nipa iyen 8000 gbogbo eyan like enikan lo gboro da ore leni ori awon ti fe sise fun o ni osu yi yato patapata ki se yen nikan osu pe mi se olorun pe mi osu ti abi ya to bi osu ta fi oroke akoko lele so baba loruko jesu wa le isa amen gbo agbegbe ibadan ojo Friday online yi ma je konkun die lowo e lo mura
9: mura
7: oluwo ni kan lati ma se program o and o ti lo ti je pe ago mekun ti meji la ni kan ni oluwo ko ni si program ni Friday leyi ni oluwa Damilare gadi eni all to one benit eyin ta fo arena ko ni si program ni Friday leyi oluwo ni gbogbo wa nbo lati ago mekun si ago bi meji la e kan ni o aro yen na ni kan ni oluwo to a lona to gite bra bo se nbo mi joba mi so gbogbo mi pe ko si program ni ta fo arena ko si leyin ta fo arena Oluwa Damilare all yen keke ko si oluwo ni kan ni oluwo to a lona to gite bra yen ni Ibadan ni atamata si lojo Friday ose yin ni o gbogbo ba to la yato ama ki ma ba gbagbe lojo Monday mo ma wa ni sunday ota ni bi adishi ba yen gogo ni tiri tiri bosso ni agba market yen ni all to pe ni glory all ibe ni ma wa
9: ni glory all
7: to wa ni adishi ba ni ta tiri bosso ni a market ni station yen ti ba tin ko nbe an wole sabe ko ta ni yen ni la pe wa la ma wole bi da
9: le
7: ni egbe ile ja ye ni la pe wa o ma lagbara ju ni oro yen bo ta ba de tin ko nbe gbogbo ẹni tẹ wa ní sagam ọmọ ẹrẹ tí mi under ìjòkó community ọ ni under ìjòkó community ọ ẹyìn ẹni sábó ní sagam tó gba àwọn tó bá fẹ́ rí mi bí wo ni wọn á tètè dé àwọn yẹn á ti kọ́kọ́ dá wọn lò
9: ní
7: ọba tó bá kù látọ̀ máa dánú lẹ́yìn program lágbà ọba tó láyé àtọ̀ ìbí dẹ̀ máa sọ pé tọba dọ́dọ̀ wo ni ìwọ kọ́ ló máa sọ pé lágbà ọba tó láyé àtọ̀ ìjẹrẹ máa já wàdẹ̀ rí àánú o tẹ fẹgbẹ ọjọ pé èèyàn méje nínú àwọn tó fi ọrẹ sọkọ ti lé nìyẹn ya kọ nọmba náà sílẹ
10: 070 070
7: 35
10: 35
7: 23
10: 14
7: 17 17 tọ́lẹ̀ ẹ̀kan sí o
10: 070-35-23-14-17.
11: Àǹfààní kí ló jẹ́ fi hàn kó jìlá ayé kó sọ ẹ̀mí? Àní sọ̀jọ̀bọ̀ lọ́mù.
10: Àmẹ́.
11: Àwọ̀dẹ́ ànúgbà.
10: Àmẹ́.
11: Jésù lolúwa.
12: Ẹ̀gbọ́n olóró yóò tún wọ́n ti máa jẹ̀mú ẹ̀. Tó bá wù yìí, IO, àjẹmúrí àtàmátàsí dáa, ó ti máa ń ṣe lọ́dọọdún yẹn. Covenant calling anniversary and Thanksgiving. Tọ́ni ń bọ̀. Olúwa sì fún mi pé ẹ̀yin ò tún yóò rí òkè kápẹ́ tó. Ẹ padà sí àríwá. Ẹ̀mí ìdádúró fẹ́ lànà. Ẹ̀mí ojúmọ̀ náà fẹ́ jáde kó láyé rẹ̀. Pẹ̀lú májẹ̀mú ìpè lójó Sunday 6 September. Látàgùn mẹ́wàá òwúrọ̀. Ọjọ́ yẹn la máa celebrate àyájọ́ ọjọ́ wòlíì. Èdè bí àjọ̀dún. Ìfàmì òru ni àwọn ìrìnsì ọlọ́run. Pẹ̀lú ìfàmì ẹ̀yẹ dá àwọn ènìyàn ńlá. Ọjọ́ yẹn náà ni gbogbo èèyàn máa dá ìwé ìdìbò májẹ̀mú padà. Báńkì máa mú èso níwájú pẹpẹ. Ọ̀pọ̀ ìrìnsì ọlọ́run alàyè àtàwọn olórin ẹ̀mí ló ń bọ̀. Prophetess G.O. pẹ̀lú Prophet I.O. Àjìlóye àtàmátàsí màbá àti màbá ẹ̀rí alàyè. Wọ́n máa fi májẹ̀mú ìpè tó dájú sọ tẹ́lẹ̀ lọ́jọ́ Sunday 6 September 2026. Látàgùn mẹ́wàá òwúrọ̀ láti wòrò tó bá jẹ́ ìpínlẹ̀ ọ̀ṣun olú ẹgbẹ́ dáre máa bọ̀. Ẹbẹ̀ ibùdó agbára àánú bẹ̀ CAC àtàmátàsí. Olórí yóò tún rántí májẹ̀mú rẹ̀ yóò yí ìtàn rẹ̀ padà. Wàá sọ̀rọ̀ nínú góò.
13: Kìnìún ò ní yé búramúramù níjì. Méjì àsúnrí ò sí lọ́jà gbọ́. Ìkànnì tí ó ṣe bíi 32 FM sí ti wà ní ìdùnnú àtayọ̀. Ọlọ́run ó pọ̀, ó pọ̀, kò pọ̀ kẹ̀, ó pọ̀. 32 FM 94.9, à ń fẹ́.

0: náà jókòó rẹpẹtẹ nǹkan ṣe stizi rẹ.
1: Are you ready?
2: A ṣe la campagne Tropicana.
0: Gbèsè 32 FM kò rẹ́rìn-ín. Kọ̀mpúṣọ̀ ló fìtì rẹ̀.
3: 32 FM 94.9 Laughter House Orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.

0: lálẹ́ yìí ẹgbọ́n bò là ń lọ náà. Àwọn ọ̀rọ̀ tó jọ́rọ̀ tí sukuru ndòdó ti marugbo takebe. Ọ̀dọ́ a sì sún gìrì ìṣarajọ gbọ́rọ̀ tí wúlò fún gbogbo mùtúmù wa. Lámà mú wá lóní kọ̀ǹgbẹ kọ̀ǹgbẹ lẹ́yọkọ̀ọ̀kan lálẹ́ yìí.
1: Àwọn ọmọ ṣẹ́ yìí tó yẹ kó ti ní promotion.
0: Bẹ́ẹ̀ náà lámà lo àpẹẹrẹ kan.
1: Ṣé wọn ló ń dènà àgbéga wọn? Ò ń ṣe mí ó tún gbà
0: mí. Ẹ ti ń bẹ̀rẹ̀ báyìí náà.
1: Ó là ó ṣe dúpẹ́ lọ.
0: Gbogbo tí wọ́n bá ti ń pè ní àṣà, gbogbo tí wọ́n bá ti ń pè ní ìṣe. Ó ṣe lè wù kí èèyàn sọ pé we are now a woke generation. Àti jí àsùnmọ́. Gbogbo wa pátá a ti ń claim pé ọ̀làjú ti dé. Ìjọ́ ńlàjú ṣe

ẹnìkan ẹlẹ́ẹ̀kejì ta fẹ́ bára wa sọ lálẹ́ yìí ẹ jẹ́ kí n lo example yìí wọ́n pe ìpàdé kan níbì kan nígbà kan rí wọ́n pe ìpàdé kan níbì kan wọ́n pa lára wọ́n pa jèrò wọ́n pa wárọ̀gùn àga wọ́n pa ọkùnrin wọ́n pa obìnrin wọ́n pa ọmọdé wọ́n pa àgbàlagbà ẹni kí ni ìdí tí wọ́n fi pèpàdé ọ̀hún wọ́n rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú ìlú yẹn wọ́n máa ń complain wọ́n máa ń sọ̀rọ̀ wípé àwọn níṣòro ìṣòro mà pọ̀ ìṣòro tàwọn ló pọ̀ jù ìṣòro tàwọn ló gara jù ìṣòro tàwọn ló ní ṣọdá pad jù àwọn tí wọ́n wá ń ṣe ìtukọ̀ agbègbè ọ̀hún wọ́n wá pe gbogbo àwọn tí wọ́n ń bẹ nílùú ọ̀hún wọ́n pè wọ́n sínú gbọ̀ngàn ńlá kan ẹni tí ṣòro rẹ̀ tó rò pé ṣòro tòun tóbi gbogbo wọn wọlé wá àwọn tó rò pé ṣòro ti tàwọn ló ga ju tẹnì kejì lọ àwọn náà wọlé wá bí wọ́n ṣe ń wọlé ni wọ́n ní bẹ́ẹ̀ bá ṣe ń dẹnu ọ̀nà ẹ rí bébà kan lẹ́nu ọ̀nà egbò yín pátápátá ẹ máa já pépà ọ̀hún kẹ ẹ máa wọlé gbogbo wọn já pépà wọn mú gègé wọ́n ṣe ń mú pépà ni wọ́n mú báírò ni wọ́n ń wọlé sínú gbọ̀ngàn ńlá ọ̀hún gbogbo àwọn tí wọ́n ń wọlé lọ́jọ́ náà lọ́hùn kò sẹ́ni tó mọ ìdí táwọn fi ń já pépà o bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó mọ̀ ìdí táwọn fi ń mú báírò láti wọnú gbọ̀ngàn ńlá yìí gbogbo èrò ọkàn wọn ni pé bóyá báwọn bá wọnú gbọ̀ngàn ńlá yìí ìṣòro wọn ẹlòmíì ìṣòro tiẹ̀ òun ò ló lọ́wọ́ ni ẹlòmíì ilé lòun wá admission pé ìṣòro tóun ní nìyẹn ẹlòmíì ilé sọ wípé ilé tóun ń gbé owó rẹ́ǹtì òun ti díù oríṣiríṣi ìṣòro lo oníkálukú ń wọlé tí wọ́n ń wọlé tí wọ́n ń wọlé tí wọ́n ń wọlé ibẹ̀ kún bìbà àwọn oníṣòro ni wọ́n kún bẹ̀ àtẹ̀ntíṣòro rẹ̀ kéré àtẹ̀ntíṣòro rẹ̀ tóbi àtòníṣòro kéékèèké àtóníbàǹbàǹbà gbogbo wọn ni wọ́n wọlé sínú gbọ̀ngàn yìí ẹ̀mí bí lè rè pé kí ni wọ́n lọ ṣe nínú gbọ̀ngàn yìí àbí. ìgbà tí wọ́n fi dénú gbọ̀ngàn yìí àwọn tí wọ́n wà ní tọ́jà bẹnu gan tọ́jà wọn kó mọ̀ bá àbàjẹ́ tí ń bẹ́ ń bẹ̀ wọ́n bá ní gbogbo ẹni tí ń bẹ́ nù gbọ̀ngàn ìbẹ́ ṣe tóbi tó yìí oníṣòro níyẹn àbí gbogbo wọn ní bẹ́ẹ̀ ni oníṣòro làwọn aburú kan ò sí ń bẹ̀. ǹjẹ́ ìwé ń bẹ lọ́wọ́ gbogbo yín gbogbo wọn ní bẹ́ẹ̀ ni pé ìwé ń bẹ lọ́wọ́ àwọn. gbogbo wọn pátá wọ́n bá sọ pé ìṣòro tẹ́ ẹ lẹ́ni tó gbé yín débì hàn ẹ̀kọ́ sínú pépà ẹ̀kọ́ sínú pépà ti ń bẹ lọ́wọ́ yín báírò ń bẹ lọ́wọ́ yín ẹ̀kọ́ ìṣòro yín yẹn ẹ̀kọ́ sínú pépà gbogbo wọn pátá ẹnìkíní kọ tiẹ̀ sínú pépà gbogbo wọn lógún lọ́gọ̀ wọ́n kọ ìṣòro wọn sínú pépà pátápátá wọ́n wá gbé báskẹ̀tì apẹ̀rẹ̀ ńlá kan wọ́n gbé síwájú gbogbo wọn wọ́n níṣẹ́ rí ṣòro yín tẹ́ ẹ lẹ́ẹ̀ni hùn tẹ́ ẹ ló tóbi lójú yín hùn ẹ bá mi ra róbóróbó nu pépà tí ń bẹ ẹ dá sínú báskẹ̀tì tí ń bẹ wájú yín hùn gbogbo wọn pátá wọn ra róbóróbó wọn ra ṣòro wọn róbóróbó wọn kó sínú báskẹ̀tì wọn kó sínú apẹ̀rẹ̀ tí ń bẹ wájú wọn wọn wá níṣẹ́ rí ibi tẹ́ ẹ wà yìí ibi tá à ti gbà ṣó tá à ti pàṣòro dání kẹrí báskẹ̀tì tẹ́ ẹ ti kó ṣòro yín sínú ẹ̀wọ̀n a wàá mú báskẹ̀tì ọ̀hún a wàá jù sókè jù sódò ìṣòro gbogbo ẹ̀yìn tẹ́ ẹ wà ń bí hun yóò wá rún papọ̀ mọ́ra wọn gbogbo ẹ̀ ó lọ ilé tí ń bẹ lókè ó lọ ọ̀sàlẹ̀ oníkálukú ò ní dá ṣòro rẹ̀ mọ́ nínú báskẹ̀tì tó wà ń bẹ̀ o ẹ wàá máa wálẹ̀ yọ kọ̀ọ̀kan ẹ máa mú ìṣòro tọwọ́ yín bá bà

gbogbo àwọn tí wọ́n bẹ nínú gbọ̀ngànjọ́ náà lọ́hùn bàbá dá wọn sọ́nà mẹ́rin mẹ́ta àbọ̀ nínú wọn ní ń lọgun wípé àwọn fẹ́ gbà ṣòro àwọn padà nítorí pé ṣòro ti ń bẹ lọ́wọ́ àwọn ọ̀hún ìṣòro oníṣòro táwọn mú yìí ìṣòro tó lè gbẹ̀mí àwọn ni lọ́pọ̀lọpọ̀ gbà nínú ayé béèyàn ò bá dóko olóko rí yóò sọ pé kó bàbá òun ló tóbi jù lọ́pọ̀lọpọ̀ ọgbà àìmọ̀ wípé ọ̀rọ̀ wa tọ́pẹ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà àìfẹ́ gbàgbọ́ wípé bó ṣe lè wù ká rò pé nǹkan le tó àyè ọpẹ́ yọ lọ́pọ̀lọpọ̀ ọgbà àmọ́ bí wọ́n ṣe dúpẹ́ tó aya láìmoore ẹ̀dá oúnjẹ nìwo ò rí jẹ́ wá lérò wípé ẹ o tiẹ̀ ló pọ̀ jù àwọn kan ò tiẹ̀ wá lẹ́nu rárá ẹni tí ò lẹ́nu náà tún ń dúpẹ́ lọ́wọ́ elédùmarè póun bẹ̀ láyé ìṣòro tí wọ́n lérò wípé ìṣòro tó tóbi níwájú rẹ̀ hàn bẹ́lòmí ìbárí ìbádunnú nínú ibikíbi tá a bá bára wa ẹ ṣe jẹ́ a máa dúpẹ́ lọ́wọ́ elédùmarè ọpẹ́ ni ó yẹ a máa dú èyìn ló yẹ ká máa yìn ẹjẹ́ jẹni tí jẹ́ ẹni tó ní ẹ̀mí oore ẹ bá ṣe ń darapọ̀ mọ́ ìkànnì 32fm 949.94.9 lè ṣe bẹ́ẹ̀ tẹ́ ń gbọ́ wáyìdì ṣọ́lá ọ̀rọ̀ lábí pírẹsẹ́ńtà ló kọ́ ayòrin ìpadà ní ìsìn kú lórí barista òkè àgbà ń gùn mí bí kí n sọ̀rọ̀ nípa topic òkè àgbà yìí àmọ́ mo ti sọ bí ẹ mélòó kan lórí ètò yìí kan náà ẹ lẹ́bẹ̀ wọ̀ ẹ kú ìkàlẹ̀.

ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa 32FM 949 lélẹ́yìí. Wíkì Express rẹ̀ ẹ ti mọ̀ pé àwọn orin lọ́kàn òjọ̀ kan nù ń tẹ́ láǹfààní àti gbọ́dọ̀. Ọ̀rọ̀ ìyànjú lọ́kàn òjọ̀ kan tí Márúgbó ta kébé nù ń tẹ́ láǹfààní àti gbọ́dọ̀. Ìtàn nù ń tẹ́ láǹfààní àti gbọ́dọ̀. Ìtàn àkọ́kọ́ wo ni mo fẹ́ mú sọ lálẹ́ ìná?

0: so.
1: Àwọn arákùnrin mẹ́ta kan ń bẹ nínú ìlú kan nígbà kan rí.
0: Kálájà ò lọ máa jẹrin so.
1: Àwọn arákùnrin mẹ́tẹ̀ẹ̀ta yìí, àkókò tó fún wọn láti yan nǹkan tí wọ́n wálé ayé wáyé. Àkókò tó fún wọn láti mú nǹkan tí wọ́n wá ilé ayé wáyé. Wọ́n tán wálé ayé wá jẹ́.
0: Akíolúwo gba bẹ̀rẹ̀ Adéwálé.
1: Alákọ̀ọ́kọ́ bọ́ wájú, ó ní inú ayé tóun wá yìí, ohun tí mo wá jẹ́. Mo fẹ́ jẹ́ olówó, owó lèmi fẹ́ ní tèmi ò mo fẹ́ lówó kó pọ̀ jàbúra tó àlọ́ o. Àṣẹ́gun, àṣẹwà. Arákùnrin ẹlẹ́ẹ̀kejì náà bọ́ta. Ó ní nínú ayé kan tèmi wá ìhun tèmi wá yé. Mo wá di àgbẹ̀ ní àgbẹ̀ lọ́ba. Kíṣó tabọ̀ ọ̀kọ̀ àbọ̀ ọkọ̀ alébè. Káyé ó máa gbóríyìn fún mi. Oúnjẹ ó máa pọ̀ wẹ́lẹ́mù wẹ́lẹ́mù nínú ìlú. Nítorí èmi ọba àgbẹ̀ ni. Àṣẹ́gun, àṣẹwà. Arákùnrin yìí dàgbẹ̀ tó wálé ayé wáyé. Arákùnrin ẹlẹ́ẹ̀kẹta náà bá bọ́ta. Ó ní èmi. Ohun tí mo wálé ayé wáyé. Ohun tí mo wálé ayé wáyé. Ó ní pé mo fẹ́ di tafàtafà. Ọdẹ ni mí. Kí n máa perin, kí n máa pẹ̀fọ̀n, kí n máa patúùpù. Gbogbo ibikíbi tí n bá wọ̀. Káyé ó máa ràn mí lọ́wọ́. Kí wọ́n máa ra ẹran lóríṣiríṣi lọ́wọ́ mi. Ohun tèmi wálé ayé wáyé nù. Àṣẹ́gun, àṣẹwà. Àṣẹwàwà wówó, àṣẹ́gun. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta, wọ́n dohun tí wọ́n wálé ayé wáyé. Olówó ń lówó lọ rẹpẹtẹ rẹpẹtẹ rẹpẹtẹ. Àgbẹ̀ ṣe bẹ́ẹ̀. Kó tó ti ṣubọ́lẹ̀. Iṣu tuntun ti jáde o. Oríṣiríṣi àwọn nǹkan èrè oko ní ṣe bẹ́ẹ̀ tí ń gbà tí ń sì ń kórè oko. Ẹlẹ́ẹ̀kẹta rèé, kó tó ta fà kan, ẹranko bíi mẹ́ta ti ṣubú lulẹ̀. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ń rí ṣe, ilé ayé wọn ń dùn gbẹ̀dẹ̀mùkẹ́. Àmọ́ kinní kan wá ṣẹlẹ̀, ẹ̀ẹ́ni kí ló ṣẹlẹ̀? Kinní kan ṣẹlẹ̀ o, kinní abàmì kan ṣẹlẹ̀. Ẹ mọ̀ pé báyé bá rọ àwọn èèyàn lọ́rùn. Bí wọ́n bá rójú tán, wọn a máa ṣe kíni, wọn a máa wá ìrí káàkiri. Arákùnrin olówó yìí bá dìde lọ́jọ́ kan, ọba lọ́ọ́ bá eléyìí tó jẹ́ àgbẹ̀. Ó ní gbogbo nǹkan tó ń rí nínú oko rẹ, èmi nìkan ni kò máa tà á fún. Mo fẹ́ ra oko rẹ, mo fẹ́ rà á lára pa ni. Arákùnrin àgbẹ̀ ní ó roko.

bóyá burúkú kan ò sí nbẹ ṣebí kóhun ó ti wọnú igbó ni kóhun ó sì ti pẹran àgbẹ̀ ṣe bẹ́ẹ̀ ó wọnú igbó àìwọ̀ ó bẹ̀rẹ̀ sí ní ṣe kíni ń dako sínú gbòòrò sínú igbó àìwọ̀ eléyìí tó jẹ́ tafatafa òun náà wọnú igbó àìwọ̀ inú gbòòrò yìí òun náà bẹ̀rẹ̀ sí ní pẹran gbogbo ẹran tó pa àti èyí tó jẹran o àti èyí tó gbé àwọ̀ ẹran wọ̀ gbogbo ẹ̀ pátá ní ń pa àlọ́ o àlọ́ ẹ mọ́

mẹ́tẹ̀ẹ̀ta bá wà níbẹ̀ lọ́jọ́ kan. Ilẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ilẹ̀ ń rọ́. Igi ń ṣubú lugi, ọ̀pẹ ń ṣubú lọ̀pẹ. Làásìgbò ṣẹlẹ̀, kùrukùru bojú ọjọ́. Ǹjẹ́ kí ni ń ṣẹlẹ̀? Wọ́n sáré kíjo kíjo, ọ̀nà dí lọ́tún, ọ̀nà dí lọ́sì. Láàrin kádijú kálà, òmìràn kan bá yọ láàrin wọn ló dúdú họrọhọrọ bí òru. Ǹjẹ́ ta nìwọ òmìràn yìí? Òmìràn ní ikú lòun jẹ́, orúkọ òun ikú ni. Òun lòun pa kúkurú, òun lòun pa gúngùn. Ǹjẹ́ kí lẹ̀ ń wá nínú gbọ́ àìwọ̀? Kí lẹ̀ ń wá nínú gbọ́ àìwọ̀? Kí lẹ̀ ń wá nínú gbọ́ àjọ̀ ọ̀nà? Kí lẹ̀ ń wá?

0: olówó fowó ra kú làwọn náà jẹ.
1: Sọ́ngbà kan.
0: Yàrá tọ́rọ̀ ìbọ́ lẹ́nu rẹ̀ póun fẹ́ fowó ra kú. Ikú ò ṣe méní, kò ṣe méjì, ikú pa.
1: Káàtó.
0: Olówó ṣe bẹ́ẹ̀ ń pọ̀ kàkà kú, ó kú.
1: Òkú sọ̀nà fi ń kó nọ́ngbà kan.
0: Àgbẹ̀ lọlẹ̀, ó ṣe bẹ́ẹ̀ ń bẹ̀bẹ̀. Ń bẹ̀bẹ̀ ni ìrawọ́ ẹ̀bẹ̀. Ikú dákun má pa mí. Ikú dákun má pa mí. Ikú fi mí ń lẹ̀.
1: Bukin pọ̀ jù.
0: Wò tó dárú èyí wò láàrin kádijú ká.

0: sókè tẹ bòrù mọ lọwọ ẹmí rẹ bọ ẹmí rẹ pin lẹẹkan náà
1: ipa pé kalẹnda dé
0: ló bá kú tafatafa ẹ sì mọ pé tafatafa ń tiẹ àdéhùn kan bẹ wípé gbogbo ohun tó ń bá ti tafa mọ ní òkú bámbám kó tó di pé ikú yíra padà tafatafa ti ṣe bẹ́ẹ̀ ó ti tafa lukú ikú sí gègé ó sí gègé ikú ó tafala lọ́ọ̀tún tafala lóòsì ikú ṣe bí ẹni fẹ́ kú ikú òkú ikú ni ó ti gbàgbé ni èmi mọ̀ ní àdéhùn kan bẹ láàrin èmi àti olódùmarè wípé ikú ò ní kú àfi tí kú ò bá tún pààyàn àmọ ọfà rẹ lágbára pọ o àlọ o ọfà rẹ lágbára pọ o wọn ò wá ní pa ọ àmọ wọn ò ní fún ọ láǹfààní àti padà lọ sínú ìlú láti lọ sọ pé ọfà rẹ o díẹ̀ ló kù kó gbẹ̀mí lẹ́nu kú. kí wá ni kú kí ló ṣe fún arákùnrin tafatafa yìí kí ló gbẹ̀yìn àwọn méjèèjì rẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa 32 fm 949 lẹ́yìn ṣe bẹ́ẹ̀ tẹ́ ń gbọ́ wáyídì ṣọlá ọ̀rọ̀ lábí pírẹsẹ̀ńtà ló kọ́ mi ikọ̀ yí ẹ̀ṣọ́ ọmọ àgbọn ọyàn ó ń bọ̀ wá ẹjẹ́ àgbàdùn orin yìí fún bí ìṣẹ́jú bíi mélòó ká tó wá sọ nǹkan tó parí ọ̀rọ̀ àwọn méjì yìí lẹ́yìn yún ìtàn ẹyọ kan ń bẹ tí mo fẹ́ mú wá arákùnrin torúkọ rẹ̀ ń jẹ́ làǹkẹ́ ọ̀mù ni mo fẹ́ mú tàn rẹ̀ wá ẹ̀ ń lẹ́ ń bẹ̀ wọ́n ẹ̀ kú ìkàlẹ̀.

0: ẹni wọn bá bá pọnmọ wájú rẹ tí ń jẹ pọnmọ wọn ò ní fẹràn lọ o pọnmọ náà ni wọn fi lọ.
1: Bàbá Samuel ni o, bàbá Káyọ̀dé ni o, bàbá Olùtọ́lá.
0: Bó bá ṣe fẹ́ káyé ó gbé ọ nílé ayé ni kó ṣe gbéra rẹ. Ibi tán bá pè ọ sí má yọjú ń bẹ̀.
1: Fún gbogbo ṣìkàṣìkà, fún gbogbo abínú ẹni. Sìmilẹ̀ olúwa òdú.
0: Mi ò lo ní ṣókí sí mo ní kí n sáré mu wa. Ìtẹ́lẹ̀ kejì là ń kẹ́ ni. Ìtàn tọ́pọ̀lọpọ̀ èèyàn ti gbọ́ rí ni. Ṣébà mọ Amos tó tó ọlá. Ẹ ti gbọ́ láǹkẹ́ ọ̀múrí. Palm wine drink card. Ẹ ti gbọ́ tan rẹ̀ rí àbí. Ta ní jẹ́ láǹkẹ́? Ǹjẹ́ ẹmẹni tí máa kọ̀ pẹ́ fún láǹkẹ́? Ẹ má dẹ́mu rẹ̀ Àlàbá. Kí ló ṣe láǹkẹ́? Kí ló ṣàdẹ́mu rẹ̀? Ìbáṣepọ̀ wo níbẹ̀ láàrin láǹkẹ́ àtàdẹ́mu rẹ̀? 32 FM 94.9 94.9 síbẹ̀ tẹ́ ń gbọ́.

arákùnrin kan bẹ ó kọ rẹ lánkẹ ni lánkẹ ọmú ni wọn ń pè lánkẹ ó fẹràn ẹ mú dáadáa ẹ ó fẹràn kọ máa mẹmọ táwọn àwọn ọrẹ rẹ tí wọn bá wá bá nlé yóò máa kọrin fún wọn wọn máa jó wọn máa yọ àwọn àkí wọn dáadáa ẹ kú ìkàlẹ o ẹyin ara ẹ kú ìkàlẹ o ẹyin ọrẹ mi ẹ fetí balẹ̀ ẹ gbọ́rọ̀ kan ẹmu ẹ jẹ́ àmẹ́mu àmúkára ẹ kú ìkàlẹ̀ ẹyin ara ẹ kú ìkàlẹ̀ ẹyin ọrẹ mi ẹ fetí balẹ̀ ẹ gbọ́rọ̀ kan ẹmu ẹ jẹ́ àmẹ́mu àmúkára. Bí a bá láṣọ aṣọ àgbo àkíka ó bá láyà ayálèkọ ẹ sílẹ̀ òtítọ́ gidi lọ̀rọ̀ rẹ ẹmu ẹ jẹ́ àmẹ́mu àmúkára. Mo lẹ́rú mo ní wọ́fà mo láyà mẹ́fà mo bímọ mẹ́jọ mo lówó lọ́wọ́ mo ti kọ́lé àgbéka mẹ́fà nílé mi o asán ni gbogbo ẹ̀ lójú mi. Ẹmu ẹ jẹ́ àmẹ́mu àmúkára. Kí gbogbo ilé jẹun kí wọ́n yó táwọn ọ̀rẹ́ mi máa mú tàkìtì. Ẹmu ẹ jẹ́ àmẹ́mu àmúkára. Àwọn orin lóríṣiríṣi lọ́kan òjọ̀ kan ni màá fi dá àwọn ọ̀rẹ́ rẹ̀ láráyá. Bí wọ́n bá sì ti ń kọrin yìí tí wọn gbogbo wọn tínú wọn ń dùn tára wọn ń yá gágágá náà ni wọn máa fẹ mu tẹ ẹ àìrò a máa pọ lọdọ rẹ nítorí ẹsẹ gìrì ńlẹ à ń jọ fẹ ni. Kò pẹ́ kò jìnnà lọ́jọ́ tá à ń wí yìí ẹ mú bá tán bẹ́ mo ṣe tán ni gbogbo wọn gbọ̀n dí tí gbogbo wọn dìde wọn fẹ́ máa lọ. Ẹyin ọ̀rẹ́ mi láńkẹ́ bá pè wọ́n ẹyin ọ̀rẹ́ mi ń bolẹ̀ ń lọ ebí ní ìsìn ni gbogbo wa ń kọrin tá ní ká mẹmu káyó ká màmú tàkìtì ẹ lẹwàá dìde ńlẹ tẹ lẹ ń lọ yìí níbo wọn ni ó wónú àgbè ni ó bá wónú àgbè lóòótọ́ ẹmu tán àwọn ọ̀rẹ́ ti gbọ̀n tí wọ́n fẹ́ máa lọ wọ́n lọ bòmíì ilé ẹlẹ́mùmíì nù.

oníṣẹ́ ẹ̀mọ̀ mi ni èmi mọ̀ ni èmi là ń kẹ́ lẹ mú tán ni gbogbo yín wá gbọ̀n tí tẹ fẹ́ máa lọ ẹ wọ ẹ̀kúlé mi ẹ̀ rí pé ọ̀pẹ ń bẹ ńbẹ̀ òun ni tí ń ti kọ ẹmu ní ìsìn tí gbogbo wọn bá tún padà náà bá rẹ́rìn wọn bá tún bẹ̀rẹ̀ orin kíkọ ẹmu ẹdí àmẹ̀mu àmúkára ẹmu ẹdí àmẹ̀mu àmúkára lọ́jọ́ àbákú ẹmu ni wọn ó fi ṣòkú wa ẹmu láyà mi ẹmu lọkọ mi ẹmu nílé.

0: igi ọpẹ ò ní wọwé láíláí ní ìkànnì ìfẹyín ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ ẹ mọ ni ó pọ kòkòkè ó pọ
1: kò ṣe ọlọrun mi ó pọ ó pọ ó pọ.
0: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo ayé.
2: Wo àkàrà òǹgbà ló kájú ẹ̀kọ́ yìí ká mú yangan ká.

0: se fun ni January ta wa fi bai won so ro ni ka ra cement ile yen mo tin kan fun 17 years ni ile bo ile yen ko wa nbe but for the glory of God leyin ba ti mo ra cement yen mo akọ ile yen ta within January to now landlord to wa wa leyin mi tun lo fe pa to wo ni awa lo n fe ka ra ala lowo o la wa lo n fe bo ma da duro te wa Ọlọrun dẹ ṣe owó yẹn ní ọ̀nà tí a lérò àtẹ̀mí àtọkọ mi àtúrà tí.
1: Dona. Ele ta yin nkan tẹlẹ.
0: Bẹ́ẹ̀ni.
1: Ọdún mélòó?
0: 17 years.
1: 17.
0: Bẹ́ẹ̀ni.
1: O wa ìgbà wo lẹ wá sí bí?
0: January.
1: January.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹjọ́ àwọn tó ra cement.
0: Yes sir.
1: Ṣùgbọ́n ẹ̀sìn wá kúrò mí.
0: Ẹ mo wá sọ fún Ọlọrun mo ní kó bá mi kọ́ ilé yẹn parí ti wa yẹn. Ọlọrun dẹ parí ti wa
1: bí January. Ẹnu January 6.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ tún wá ra ilé another.
0: Tó wà lẹ́yìn ni olóòtú.

0: Oru mẹ́ta tí jáde àti ṣe ìyanu ti máa ṣẹlẹ̀. Ọlọ́run sàmùjọ pé ó máa bọ̀ wá dáre.
1: Ògùn tó bọ̀ rìnrìn àjò oṣù kẹjọ.

0: ẹbílẹ̀ Fárìmàkúrẹ́. Ó ṣẹlẹ̀ wípé ní láti ẹ̀ àjẹ owó ilé ọdún méjì àròwó ilé san. Ó wá ṣẹlẹ̀ wípé láńlọ́ọ̀dù wá sọ wípé òun ti ẹ̀jọ́ enough. Ó ní oṣù ó fún wa ní quick notice ní June. Ọwọ́ wò ó pé níbo ni àá gbé gbà. Bá ṣe ó fún wa ní ọjọ́ Friday. Bó ṣe di Sunday nìyẹn bá ṣe gba orí òkè ògo lọ nìyẹn. Bí mo ṣe rí pósítà bàbá ń bẹ̀, mo lẹ̀ mọ́. Mo wá ní bàbá gba lẹ́tà yìí kà ó. Wọ́n fún wa ní quick notice pé ká kúrò nílé àjẹ ní nkankan o. A àti ìralẹ̀, a àti ìṣe anything o. Mo ní kẹ ṣe ọ ẹ̀yà wá lẹ́nu. Kẹ sọ ẹ̀gàn ìdògo nínú ayé wa. Kò pẹ́ kò jìnà. Bá ṣe bẹ̀rẹ̀ bí owó yẹn ṣe dé ìyẹn ta lọ ralẹ̀. Kò kàn pẹ́. Wọ́n ní ká jáde before December. Bá October àti kọ́lé tán. Bá ṣe kó lọ nìyẹn ní October 28.
1: Wọ́n fún yín ní quick notice ní June. Ẹ̀dẹ̀jọ owó ilé ọdún méjì. And by the mandate of this commission.
0: Yes.
1: Láàrin June sí October.
0: October 28.
1: Ẹ kọ́lé.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Gba olẹ kó lọbẹ̀.
0: A kó lọbẹ̀ ní láti ẹ̀.
1: Ní láti ẹ̀yẹn náà lẹ kó lọbẹ̀.
0: Yes sir.
1: Ẹnìkan na ọwọ́ síbí.
2: Stretch your hand this way.
1: Mi ò mọ ohun tó ń retí lọ́wọ́ Ọlọ́run ìpè yìí.
2: What you are expecting from God of this commission, I don't know.
1: Ẹ̀yin tí ìtìjú ti ń kọlẹ̀kùn lọ́wọ́.
2: Your shame is already knocking.
1: Ọlọ́run ìpè yìí kó yọ sí Ọlọ́run.
2: God will appear to you suddenly.
3: Mo pàṣẹ.
2: I decree.
3: Ó yà lọ dìde.
2: Yes. Just in this day.
3: Kó lè fa àwọn mi
2: dìde. So I can lift up others.
3: Lọ dìde.
2: Just in this day.
3: Kànáwọ́.
2: Stretch up your hands.
3: Sọ pé Ọlọ́run mi.
2: Oh my God.
3: Lórúkọ Jésù.
2: In the name of Jesus.
3: Mo fẹ́ dìde.
2: I want to be lifted.
3: Kí n lè fa àwọn
2: mi dìde. So I can lift up others.
3: Mo fẹ́ dìde.
2: I want to be lifted.
3: Kí n lè fa àwọn ìyá
2: mi dìde. So I can lift up my siblings.
3: Mo fẹ́ dìde.
2: I want to be lifted.
3: Kí n lè fa àwọn bàbá mi dìde.
2: So I can lift up my father's siblings.
3: Sọ pé mo dìde lé.
2: I am lifted today.
3: Àwọn tó yí mi ká dìde.
2: Don't disturb me, I am lifted.
3: Ṣé àmì. Ṣé àmì.
2: Ṣé àmì.
3: Tún ṣe àmì. Ẹrí àná. Ẹrí àná. Ó yá gbàdúrà.
2: Pray.
3: Sọ pé má jẹ̀mú wo ló dá mi dúró.
2: Which government is delaying me?
3: Ṣé ò jẹ́ ń dìde?
2: Bẹ̀bẹ̀ lè mi rise.
3: Má bàjẹ́.
2: Be destroyed.
3: Ayo yo yo.
2: Lọ́wọ́ ṣe.
3: Ayo yo.
2: Ẹ̀rọ mi mọ̀. Gbogbo má jẹ̀mú tó dá mi dúró.